0: mi.
1: Olúwa ni ilẹ̀ àti ẹkùn rẹ̀ yí àtẹ̀hún tó tẹ̀dọ́ sínú rẹ̀. Nítorí tó fìdí ẹ̀sọ́lẹ̀ sí orí òkó sì gbé kalẹ̀ lórí ìṣẹ́ omi. Tí ọba àkókò wọlé wáta ni ọba ogo yí olúwa tó ní agbára. Gbogbo ilé ẹ̀ka pariwo ogo. My name is Pastor Fakẹ Yemẹ̀rẹ̀ Bàbá Alábíyamọ́. Lọ́nà ọjọ́ ìsinmi wà ní ìsinmi lórí ọmọ rẹ o. Gbogbo ayé ló mọ̀ wípé ọmọ Ọlọ́run ni Ọládùúgbò. Gbogbo ènìyàn ló mọ̀ wípé ò fi àdúrà ṣeré rárá. Gbogbo ènìyàn ló mọ̀ wípé ó máa ń jọ́sìn fún ẹlẹ́dàá rẹ nígbà gbogbo. Ṣùgbọ́n olùfẹ́ ò sí Ọlọ́run dá ọmọ. Ó tapà sókè oyí dóborí bọ́ba yí òrí ọtàn ń wù ọ. Àti wọ́n lè ba tẹnìkan jẹ́ lẹ́yìn. Má gbàgbé o. Bíbélì wípé ìwà abatẹni jẹ́ tí a kò bàjẹ́ ọjọ́ tó bá dẹ́kun àti bá tèèyàn jẹ́ la ó bàjẹ́ délẹ̀. Àwọn ìwà máṣe tọ́níkẹ́ máṣe tó ń ṣe tí aráyé ò rí ọ Ọlọ́run máa ń wú ọ. Sáfù ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀, sáfù ẹ̀mí ṣìná, sáfù ẹ̀mí panṣágà, má bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́ o. Sáfù ẹ̀mí àrán kan wọ̀ bíà, sáfù ẹ̀mí oṣó agbèrè. Ṣé ó wá dá lẹ́yìn gbogbo ìjọsìn rẹ ní ilé ayé kó déjọba àrùn kó má lè wọlé. Ẹ̀ka bíbélì fún mi ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ tó gbẹ̀yìn rẹ̀.
2: Bí a bá rí ẹnikẹ́ni tí a ò kọ orúkọ rẹ̀ sínú ìwé yẹ.
1: Kí ni ó ṣẹlẹ̀?
2: A ó sì sọ sínú adágún iná.
1: Ohun pé mi ò mọ̀ rí kò ní pọ̀ sẹ́nikẹ́ni wa níjọba ọ̀run o. O ní fa ayé bọ̀run jẹ́. Màmá ní ilé àlàyé tájọ wà yìí o ní mọ́rọ́ rí ọmọ o. Ṣègbélẹ̀gbẹ́ gbámagbámá kò ní gbé ọlọ́mọ lọ. Ọmọ rẹ ò ní tẹ ojú lẹ̀ mọ́lẹ̀. Ọmọ rẹ ò ní fọwọ́ rọ di ìgbàgbé. Ọwọ́ tó ṣe ẹ̀gúsí ni ó padà dúró jẹ́ o. Ọmọ rẹ ò ní wojú olójú kó tó jẹun. Wọ́n ní fóúnjẹ bí ọmọ rẹ àtiwọ́ náà kó tó jẹ. O ní rogo ẹjẹ́ òmògì rẹ̀ ní gbígbóná pẹ̀lú ṣúgà o. Ìyá ọlọ́jà yóò dẹ̀ sàmí lórúkọ Jésù o ní ráre tọmọtọmọ. Gbogbo owó tó ń pa ń bẹ̀ yẹn lórúkọ Jésù Kristo o ní kọ lọ sílé ìwòsàn. Wọ́n ní dojú ẹsẹ̀ rú fún ọmọ rẹ̀. Àpadà sí ibi kò ní dé báyìí nikẹ́ni tí ń gbọ́ mi ní àgbáyé. Ọmọ rẹ ò ní fi ìyàgé ọlọ́jọ́ alẹ́. Ayé ò ní ṣe ọmọ rẹ̀. Sàmí eléyìí wọ́n ní ságù sọmọ rẹ o. Ẹni bá dẹwò yóò forí ara rẹ̀ gbé. Sàmí lórúkọ Jésù ò ní bínú sọmọ ara rẹ̀. A kì kára ṣẹ́pẹ̀ nínú òkùnkùn biribiri kò ní ṣẹ́pẹ̀ fọmọ rẹ̀. Ẹ sàmí sì sá ẹ ní fojú sunkún ọmọ. Irun dúdú irun funfun ó yà lọ máa fi jẹun ọmọ. O ní fi irun funfun ṣàfà ọmọ o. Ibikíbi tí ọmọ yín bá dé láyé yóò rọ̀nà lọ. Wọ́n ní kígbe ẹsẹ̀ bẹ́jọ̀mọ́ láti gbé ọmọ rẹ lọ sí kóòtù. Ọmọ rẹ ò ní dìdàkudà. O ní rí ìpọ́njú lórí ọmọ. Ọmọ rẹ máa di irun àdìgbà. Sàmí eléyìí ọmọ rẹ máa di sọ́mbọ́dì. Àsìkò tó yẹ kó jẹun ọmọ o ní dágbére fáyé. Àsìkò tó yẹ kó máa gbẹ́dùn ọmọ lórúkọ Jésù kó sí àbàrá dìwọ̀n níra torí rẹ. Ọmọ rẹ ò ní do ní gángangan. Ìmúkúmu yẹn àgbà lẹ́nu ọmọ rẹ lẹ́ni. Ọ̀dájú ènìyàn kò ní wọ ìlú yín o. Ẹ sàmí o. Ẹ ní ṣe kò ń gé ibi. Gbogbo olórí gbogbo kábíyèsí gbogbo ọ̀tọ̀kùnlú ayé ẹ sàmí lórúkọ Jésù iná ọmọ ò ní jó yín o. Gbogbo ọlọ́kadà lórúkọ Jésù bí ò ní dé bá ọ. Gbogbo ọlọ́kadà ò ní rí ìjàmbá o. Gbogbo ẹni wa mọ́tò lórúkọ Jésù Kristi ti Nazareti ẹ ní forí gbalẹ̀. Ẹ wá sàmí eléyìí ẹnu ọ̀nà mọ́tò ló bá wọlé òní gbójú wíńdò jáde. O ní jáwé bọ́ra lẹ́gbẹ́ títí tọmọtọmọ. Ayé ò ní fẹ̀yìn ẹsẹ̀ tilẹ̀ kù mọ́mọ rẹ̀. Ọlọ́run yóò gbà lọ́wọ́ afọjúfẹ́ni má fọkàn fẹ́ni lórí ọmọ yìí o. Omi kòkò àlàáfíà ìdílé yóò ní gbẹ lójijì. Wọ́n sàmí eléyìí tọmọtọmọ a ní fọwọ́ ra àlàáfíà. Ogun ayé ò ní múra kankankan ti ọmọ rẹ̀. Sàmí eléyìí ogun ṣẹ́ wọlẹ̀ lénìí. O ní ṣọ̀fọ́mọ̀. O ní ṣọ̀fọ́mọ̀. O ní ṣọ̀fọ́mọ̀. Ayé ò ní fi àkókò ọmọ rẹ̀ ṣòfò. Ènìyàn kan kò ní fẹ́ jọ ọmọ rẹ̀ sọ àwọn ìkà. Ògo ọmọwọ́ ò ní ṣerú lábẹ́ àwọn ògo. Ọ̀bọ tó máa yé jáde nínú òfo lórúkọ jẹ́ kò ní jẹ́ kí ti ọmọ rẹ̀ ó gbé. Ayé ò ní pò ṣe ṣáraṣara sára ọmọ rẹ̀. Ẹni ṣe ọmọ rẹ̀ ó máa tẹnu bọpo. Ọmọ rẹ̀ ò ní tara ọ̀rẹ́ ṣubú o. Ọba tó dọ̀ yóò padù sáyè wá àtọmọ rẹ̀ o. Bí kòkó bá fún àsimi ọbẹ̀ ṣe ẹlẹ́nìí ni ọmọ rẹ̀ yóò simi láti ní lọ. Ọ̀tọ̀rọ̀ kì í tàṣe lẹ̀ irí àìtàṣe ó yá ìyọ̀ǹda rẹ̀ fún wa àtọmọ rẹ̀. Àṣírí Ọlọ́run kì í tú ayé òní fọmọ tú ọ láṣìírí. Ayé òní fóúnjẹ ọmọ láò lójú. Wà á rí bí gbèsè sí nílé ọmọ rẹ o. Ayé òní yọ ọwọ́ rẹ nínú àwo oúnjẹ ọmọ. Sọmọ 180/17 lórúkọ Jésù ẹ máa yè nínú ilé yìí o. Ọ̀pọ̀ òní wọnú ilé yìí. Ẹ sọ́dọ̀ 23:26 ọba tó tẹ̀lé rẹ̀ mí gígùn yo je ke mi re ogun tomo tomo Psalm 91:7 oba to je le ri pe bi oni wole wa ami ni ko se ibi oni wole re angel ayo ti so ni verse 11 ko ni fi o sile tomo tomo emi gigo oluwa lo fi lole aye re Isaiah 54:17 ko so in jakanta je so mare to ma ran lati ni lo First Corinthians chapter 15:25 oba to gba kokoro lowo iku ko ni je ke alumu to kale ku le re o iwe fi ori kini ese 18 oba to ni kokoro iye ko ni je ki iye ati alabi olorun ko fi le re sile o ti o digbo se labe canopy 1 ta fun wa ta mo re ni waju le iran faro afogosho fun ko ni dele yi o ebe ka afogosho si ategu fun Jacob 1 ni gbogbo re ba mo lomo o ojo ibuku ma ro si olori ori so bi iye re ko ni gbe o amo yo ni po sale o ikoko amori re yi ko ni folo jiji o ni je onini koro tama tama o je lo si pepo ko tutu tama tama a ki gbo kere kan bo didu obe Jesu yo ra e lowo o imale ma tan irawo ma jade amo yo ni se mu o ayo ni fomo damu re alojo asiri yo da so asiri bo o ati se o sa lo kore bible di odomu wa kore tama tama o Proverbs 27:17 ini lo npa irin wa pade afini mona o Jana chapter 3:3 wa kore asegun tama tama erin to rin ye o ma dale o o tu oro yi so le ni ebi oni dawe ninu le yin o ayo ni fejo omo re sun awon aye a to baba ma pe nikan ni baba yo ran e lowo o aran bada wo ni o je wa fowo dara tama tama o orule to bori orule gogo yo da bobo awon omo yin o ase loro yi ko le ta se wa rowo sa aye re tama tama oba elegba gbeje rawo ko ni je ki rawo omo re o jabo o gudugudu odi orun yo fi to bi re han ninu aye omo re o oba mi ami lu tititi yo fi ogo omo re han aye o eji pata bi ko yin ki ogo omo re oni yin ojo po ke bi ko yegere ogo omo re oni subu oba mi aje pinu esu ko ni je ko wa yo ka tama tama o ari agbaye yo so do ba tama tama agbara jo mi lo oni jiya ni ile alaye ni arin ero omo re oni ramaye o ogo ko ni dogun ninu le yin o Jesu oluwa engineer ba ogbo eri kan si tori an lo church
0: pa mo mi kan se pe mi ni ye pe mo mi mi o mo fe ra ile mo ni ile ile ti ya mi o ra ri si baba mi o ra ebi gan gba ti mo ti de pe mo se nsise to to igba to ba di pari osun owo ti mo ba mo fi san gbese ni ko ti nko mo si o ile o ni mama ani a ma ra le ke nbere ko se demand on the two osun yi polo sa se ra le fun mi ni ye pe le
3: o ra le fun yi o ma ra le fun inu mi dun ani to ma ra ma ra le fun so pe Jesu o se
4: Jesu o se
1: ojo ta tin reti ti de o eyan omo olorun ti se aro ni church nibi ti gbogbo idile yo ma gbadura papo ipade aro iki se pade ti awon bi omo kankan le ye sibi kan a pe ni pade mi o ni mo boji lori omo ani to ba ti gbo eto yi latojo Monday a mo wipe agbiyanju ni padura ni mo boji omo yi aro ti edidi be fe jade ko ye ki a bi omo kankan ma si nbe bo je be okuta ni o bo je badan ni o ilu kilu si a iwo ti awon omo si ni sakani re tete ma mu foto won bo laaro yi aspo beyen ba gbogbegbegbe ko ya tete ba won gbe ti jesu ba ti peru ipade bayi lekankan ohun to ye fun abiya mo ni pe ko fi gbogbo nkan to ba n se le ko si tele ohun olorun aaro yi la maa ma pe ororo fun gbogbo abiya mo lofe ti won ma lo fi se ami agbelebu siwaju ile won to ba ti n bo ike ni ko mu dani bíbélì wípé tí mo bá rí ẹmí náà ibi àsìkò ilé wa rú sàmì eléyìí ibi ò ní sọlẹ sí ọdẹdẹ rẹ o bọlẹ nídálé mo tó wà ní ségun ọta logun state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o bá ṣe ń pàdé nídálé mo náà là ń pàdé ní ìfọ̀ yóò dára fún wa o lónìí gbogbo ènìyàn máa fi ọrin ránṣẹ́ àfẹ́ ọmọ ọlọ́run tó lè fi 2,000 to 1,500 ránṣẹ́ bọ́lọ́rù bá ṣe kọ sí ọ ni kò ṣe fi ránṣẹ́ ìbá kéré ìbá pẹ̀ wọ́n ṣàrí wípé ó dá sí iye kíye ló lè fi ránṣẹ́ o ẹ fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o lónìí ọjọ́ ìsinmi lórúkọ Jésù ò ní wọ owó tì orísun owó rẹ ò ní gbẹ o a ní táwọ náà o ọlọ́rù bàbá alábìyamọ o ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
1: Abiyamo, a o ni ma boje mo.
6: Nka wo ni gbogbo aye n dadare kiri ti won pon yi. West Radio 89.3 FM. Nka agbe ma gbe.
7: Wa ma gbe mi ninu, wa ma gbe mi lokan.

0: Ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹni mọ Israẹli, mo pẹ́ kí o gba ìwà tún dé lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìwúrọ̀ ti rán wa. Kí ni àkórí ti ọ̀sẹ̀ yìí? Ọ̀nà tí o fi lè bọ́ lọ́wọ́ ewu ìgbà ìkẹyìn. Ó wà nínú ìwé orin Dáfídì orí 91 láti ẹsẹ̀ kìíní dé ìkẹyìndínlógún, Psalm 91:1-16. Kí ló wí?
2: Ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo. Ni ó máa gbé abẹ́ òjìji olódùmarè. Èmi ò wí fún Ọlọ́run pé. Ìwọ ni ààbò àti odi mi. Ọlọ́run mi. Ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Nítòótọ́. Òun ó gbà ọ́ nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹyẹpẹyẹ. Àti nínú àjàkálẹ̀ àrùn. Yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́. Abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ ò sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe asà àti àpáta rẹ̀. Ìwọ kì yóò bẹ̀rù. Nítorí ẹ̀rù òru. Tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán. Tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lí òkùnkùn. Tàbí fún ìparun tí ń runi lí ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú sí ẹgbẹ́ rẹ àti ẹgbàárún ní apá ọ̀tún rẹ. Ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Kìkì ojú rẹ ni
1: ìwọ́n máa rí
2: tí ó sì máa fi wo èrè àwọn ènìyàn búburú. Nítorí ìwọ Olúwa ni níṣe ààbò mi. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Búburú kan kì yóò
1: súnmú
2: lọ. Bẹ́ẹ̀ ni àrùn karùn kì yóò súnmọ́ ilé rẹ. Nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ.
1: Bàbá yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì
2: rẹ. Nítorí rẹ.
1: Nítorí tiwa.
2: Láti pa ọ mọ́.
1: Láti pa
2: wá mọ́. Ní ọ̀nà rẹ gbogbo. Wọ́n ó gbé ọ sókè.
1: Wọ́n ó gbé mi sókè sí ọwọ́ wọn.
2: Kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwọ ó kọjá lórí kìnìún. Àti paramọ́lẹ̀. Ẹgbẹ̀rún kìnìún àti ejò ńlá
1: ni.
2: Ìwọ ó fi ẹsẹ̀ rẹ tẹ̀ mọ́lẹ̀. Nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi. Nítorí náà ni èmi ò ṣe gbà á. Èmi ò gbé e lékè. Nítorí tí ó mọ orúkọ
1: mi.
2: Òun ó pe orúkọ mi.
1: Èmi
2: ò sì dá a lóhùn. Èmi ò sì pẹ̀lú rẹ
1: nínú
2: ìpọ́njú. Èmi ò gbà ọ́. Èmi ò sì bu ọlá fún ọ. Ẹ̀mí gígùn ni èmi ò fi tẹ́ ọ lọ́rùn. Èmi ò sì fi ìgbàlà mi hàn ọ́.
1: Ọ̀rọ̀ rẹ o. Ohun táwọn ènìyàn ò kíyèsí rèé. Ohun táwọn ènìyàn ò gbàgbọ́ rèé. Àwọn tó bá jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ló máa bọ́ lọ́wọ́ ewu ayé. Àwọn tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ní ìparun ayé ò ní kàn. Wọ́n á fojú wọn fetí wọn kò ní kàn wọ́n. Bẹ́ẹ̀ ni olú Ọlọ́run mogún. Ó ní èmi ó pa ọmọ ní àlàáfíà pé ọkàn tó sinmi lémi. Kókó ti gbẹ́kẹ̀lé o. Wọ́n á pa ọmọ ní àlàáfíà pípé ni. Àwọn kan máa fetí wọn máa fojú rí. Gbogbo nǹkan wọ̀nyí ló ti wà nílẹ̀. Ẹni tó lè bọ́nu wàhálà ayé ronú kópa ìwà àdàbà àti ètò lọ́wọ́lọ́wọ́ yìí. Owó wá síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀. Lábẹ́ òjìji Olódùmarè Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀. Òun ló lè pa ọmọ ní àlàáfíà pípé torí wàhálà tó wà nínú ayé lónìí ni Jésù ṣe wá sí ayé yìí láti wá pa Jésù. Kò sí ẹnikan nínú ayé, kò sí alágbára kan, kò sí ọba tàbí ìjòyè kan ló lè pa agbára Sàtánì mu fún ara rẹ̀. Ẹ̀rọ ni àwọn lọ ń gba agbára lówó èṣù ni tí wọ́n ń gbé káàkiri ó ń ba tí wọ́n jẹ́. Gbogbo ọrẹ tí Sàtánì fi ta èèyàn láti fi ba ti èèyàn jẹ́ ni. Àwọn tó ń gba ni kò yé àwọn babaláwo, àwọn oníṣègùn, àwọn aláwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbá mọ̀ pé Sàtánì ti ba tan jẹ́ ni. Àbá ti sá padà lẹ́yìn ẹ̀. Jésù Kristì ni olùgbàlà gbogbo àgbáńlá ayé, àtọ̀run àti ayé. Òun nìkan tó ní aláàbò lori aye oni alakoso lori aye nitori idi eyi bo agboye laaro yi o awon to joko ni ebe ikoko oga ogo lo ma gbe abe ojije olodumare o oni ebe fo so pe won ni abo ato di mi olorun mi e te ngbekele to na mo ro yin be ti gboro yi ronu ara aye wo ibono wa abe abo wo lo wa abe ibono sa pamo si ta lo fi se ngbekele re ta lo fi se abo re e gba ti wa la ba de o so so no baba lawo se o so lo lugbana se baba lawo gba abo le gbara e se ti ku ba de loni won ni baba lawo ku oni le gwa rorun iku a pada un se o pari abo ire ka ku oni e eje ko ye o ye wa ma je ki ye wa ora bere fo e bi si ni ye lodo olorun oba ko lo ko si oni ye eniyan ki lo de a kawon eran ko de wa soju wa lo awon eye soju wa lo igbe o lawon eran ko nke ninu igbo igbo la ti le janke ninu ibu ninu omi awon eye ju orun igbo ni won ke won yo si olorun oba ni awa ta aje eyan ti adada awuro olorun awa baje ba papata gba tori pe ako lati pa ofi ati ase ati owo olorun mo iya wa nje wo ju wa pe wa wa pariwo sibe sibe oni e to ba joko ni bi koko un o wahala aye o ni ba o to ba je wahala aye die laye si ri o eh shuka ba de ka kuru me ka shika pa o aye o ti ri o ko un wahala bo lori aye idamu to gbona ibinu olodun to lagbara o bo lori aye sugbon to ba wa ni bi koko ga ko ni ko ibi o ni ba o jade ko ibi to gbe wa yen lodo awon wa oni sese ha oni sese to ri owo won mo lo sun sale esale esale ele eh emi wa won fi seun ah o ma se o o ma se o be olorun wa laaye o n gboro olorun lojojumo ai gbagbo lo n ba te yan je nibe yin ba fe tete gboran le to ma jere aye te ba gboran o ni idana firun yin olorun yo lagbara to na ni oro yi to gbo lagboye to ba je ti wahala o ti wonu aye ki se pe yi o ti wonu gbogbo aye ni gbogbo agbaye ni wahala te wo idamu te wo ekoju te wo aini te wo ofo te wo adamu te bo awon pani pani won ti kunu aye to ba fe bo nibe aye to ba pada se bi koko ga ogo to ba be si gbe ni abe oju lodumo to ba gba jesu ni oluwa to oluwa re e to tori ipa tori wahala aye to fi jowo re to jowo re wa tun aye yi eh so gbagbo se bi nu awon to po lorun be ni ko bi lo wa e be koko lo ko le yen o ni abe oju lodumo ko le yen o ni bi abo to daju satan ni awo ko ni ri o to pe won gan se dinu to ba gba jesu ni oluwa so o ti dinu ti jo ni ru se daki ma sa ka ta be di abe di ko won gba olorun won gbo won gbe kele oba ni ta ni olorun na to ma gba iko lo wo o awon ara igbo ni o gba won o ko gba won o won ni teri ba fun o risare ise olorun na won teri ba fun ilu wa bi oba ni pa ni sari o ni kan lo danu ni ni lopo meje jubo se da te tele si ta ba tun pe ipe e o to ba ko to ba teri ba fo to n pa lase ise kan ku ojo sinu kan kan jo kan jo ni danu omo wo ni omo meta won wo ni won te wo be o de do je lo to won tun ki pe ko kan teri ba fo ere ewo to lo se ba fo ere inu igbo inu eju inu omi lo ke ah o mo to n bo inu olorun inu ti to koje inu leru o bo lori aye to gba ni fo mi pa aye re mo bi ko se na inu ibinu olorun lati do gbo aye ru to ba fe pon pelu aye se be awon omo ku sese won gba olorun gbo won du oti won dimu looto looto won ko won o dinu na owo ina to bi seyin awon to ku won lo ninu paru sugbon kan to denu na Jesu Kristi ti se na aye raye enu na saju won won be se ni kaakiri won be se ko won be si jo pe asegun ati asegun ni aje nipa iye Jesu awon awon ju asegun lo won jo inu won dun Olorun wa ko se e pe de se oya wo film yen nigba to ma wo lo ba paruo awon melo lo pe ko so nuna won la meta ni ha o na meri lo won won na yi fun ai lo lo ba pe iri se enikere o da be ti omo olorun gbo mi ni agboye la ro yi to ba gba jesus ni oluwa to luwa ye iya ye ya jo o to wa lo si iya ye ra yi to nto ni bonu e to pe jesus ni abo wa ati asa wa olorun wa e ta wa gbekele olu agbekele baba lawo gbekele ologun eyin ran se olorun eh je wo to eh fun awon eyan te ko jo ko kaakiri pe ko wonu jesus lo kan da jesus mo kan da jesus ni mama gbagbe o ti beeli wi roomu o le won gan to ko je se ko ara re pato wo mo ko ara re aji re o mo ko ara re woni o mo ko ara re iwo lo jiyaju to pe o je eleto ataleso dodo baba laya ti be lori awon woli ni wo je maya o buru jai o pe so denu aye eleto tun be wa buru be lo ni be koko gogo wo be loni ko ba le lowo ibi laafia ni fun
0: iwasun ti e gboton yi o wa lati enu baba wa iranse olorun alaye Reverend Gio Ogundare JP ti ile ise iranse God's Word Avenue Tabernacle plot 10 block 5 Olorun Shogo Quarters Alexander area Akwata Ibadan aro yin ki e pade wa ni akoko kan na ni ojo mejo e le kan si baba wa lori awon number won yi 08038549251 tabi 08060914503 tabi 08079961008 Jesu Loluwa.

0: inú mi dùn
1: láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ó dẹni. Amen.

Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Àrí ìrú àlá ẹ̀rù jẹjẹ létí òkun pupa. Ìyàgbó yájú ọkùnrin ogun ọba táàrí tún ṣiṣẹ́ rírí ọba táàrí ṣùgbọ́n táàrí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹni mímọ Ísírẹ́lì ògbèjà kẹ́rù obonijà gbanigbani tí ayé ń sáyà Ọlọ́run mẹ́. Ọlọ́run ìbẹ̀rẹ̀ àárín àti òpin. Olúwa àwọn olúwa Ọlọ́run àwọn Ọlọ́run. Ẹni mímọ Ísírẹ́lì ògbèjà kẹ́rù obonijà. Aṣáájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀. Pípé nínú ọlá, pípé nínú ògo, pípé nínú gbogbo. Ìwọ ni ìbẹ̀rẹ̀ àárín àti òpin ohun gbogbo, ìwọ ni Alpha àti Omega. Ẹni ayérayé ògo mọ̀ ní fún orúkọ rẹ̀. Ṣé wòye ìjẹjọ́ rèé tá à ń dágbére fúnra wa ó pé bí Jésù ló ò bá tì dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn pé a ó máa pàdé lọ́jọ́ mẹ́jọ. Ọjọ́ mẹ́jọ náà rèé o tí a ti ń pàdé. Àtúpàdé ara wa odò ní pẹ̀kí láàárọ̀ tòní fún ògo àti oore ọ̀fẹ́ Kristi.

Nítorí tí o ṣeun, nítorí tí àánú rẹ dúró láíláí, bàbá wa. Àwa gbé ọga, a mọ rírì rẹ, a sọ wípé o ṣe. Fún ìrìn àjò ọ̀sẹ̀ méjì gbáko nínú oṣù kẹfà, èní ni ọjọ́ kẹrìnlá. Ó ti mú arìnrìn àjò ọ̀sẹ̀ méjì gbáko. Láyọ̀ àtàláfíà, a mọ̀ lóore, a sọ wípé o ṣe nítorí wípé lẹ́yìn rẹ ìwọ náà tuná. Ìjáde àti ìwọlé wa ò jẹ́ ó burú fún wa. Lílọ bíbọ wa ò jẹ́ àrìn àrẹ́fẹsẹ̀sẹ̀. Àtàwọn tó súnmọ́ wa àtàwọn tó wà láyìíká wa ó mú wa pamọ́. Ó pa wá mọ́ nínú ewu gbogbo. Ó dáàbò rẹ bò wá, ó jẹ́ kí ewu ó jẹ́ kó wù wá. Nítorí tí o ṣeun, nítorí tí àánú rẹ dúró láíláí. Ògo ni forúkọ rẹ. Mo kì í pe ẹkú ojúmọ ẹkáàárọ̀ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM Olúyọ̀lé Estate sílẹ̀ Ìbàdàn náà lẹ̀wàyé. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate sílẹ̀ Ìbàdàn. Ètò yín ètò wa wá káàtì ìyìn rere. Òun náà ló tún ń gorí àtẹ́gùn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ṣe wà láàrin aago méje sí mẹ́jọ. Pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín, Adé Dàmọ́lá, Olóyédè, ọmọ bàbá Olómiyè. Èmi ni ọmọ bàbá Olómiyè. Mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ àmójú ẹ̀rọ fún sáà tá wà yìí. Sáà

ọba ògo àlàáfíà. Wọ́n fẹ́ràn rẹ̀, ìfẹ́ náà kì yóò dẹ́kun. Ẹni tó fẹ́ mi, kí ló lè ti mi ọ̀nà ìfẹ́? Ẹni tó fìfẹ́ hàn sí mi, kí ló lè ti mi ọ̀nà fìfẹ́ hàn sí? Nítorí ó ti gbẹ́bẹ̀ mi, ó ti gbóhùn mi. Ẹ mọ iye ẹ̀bẹ̀ tèmi àti iná à ń fi ránṣẹ́. Ẹ mọ iye ìbéèrè táwa náà ń fi ránṣẹ́ lóòrèkóòrè. Ó ka ìwé àyà mẹ, ó dá mi ń dè. Fún ìdásílẹ̀ yìí ni mo kọrin rẹ̀. Gbogbo ayọ̀ ọkàn mi ni wọ́n mọ̀ fún ọ. Gbàtẹ́sẹ̀ mi kékeré kan, ó dá mi láre. Nígbà tí ẹ̀ṣẹ̀ mi àti yín tó ń kékeré kankan. Nígbà tí ẹ̀ṣẹ̀ mi àti yín táwa gan wò ó pé ẹrù ẹ̀ṣẹ̀ yìí pọ̀ sàlẹ̀ gbé báyìí. Ṣé Jésù ó sì dáríjì mi báyìí? Ẹ̀ṣẹ̀ yìí mọ̀ lágbára o. Mo mọ̀ ti ṣe lé, mo mọ̀ ti ṣe tán. Bẹ́ bá ní kẹ́lòmíì ò dára rẹ̀ lẹ́jọ́ látàrí ẹ̀ṣẹ̀ tó ti dá. Òun gó sọ pé wọn ò yẹ lẹ́ni tí à ń dáríjì. Ẹlòmíì ò kulẹ̀ sọ pé èmi kẹ̀mí ò yẹ lẹ́ni tí Jésù ó gbà. Tẹ bá mọ tí mo ti ṣe, tẹ bá mọ tí mo itú tí mo ti pa, tẹ bá mọ tí mo ti fa àwọn ọmọ ọlọ́mọ ṣe. Àṣégbà tí mò ń ṣiṣẹ́ ni, àṣégbà tí mò ń wà ní skul ni, àṣégbà tó yẹ pé igbá ni, àbí gbà tí mo wà ní kinní kan. Kẹ́lòmíì bá kẹjọ́ tó rò, ó wo ẹ̀ṣẹ̀ rẹ̀, òun ló ń jẹ́ kẹ́lòmíì ò máa ṣàpẹ̀ irú àwa yìí. Jésù ò lè gbarú àwa yìí. Ayọ̀ ọbẹ̀ ni wípé torí tiyín gan-an ni Jésù ṣe wà. Nítorí tiyín gan-an ni iṣẹ́ ìránṣẹ́ Jésù ṣe wà. Ẹni tí ẹrù ẹṣẹ rẹ̀ yẹn pọ̀, ó ní ó máa gbé bọ̀. Sọ gbogbo ẹ̀ kalẹ̀, sọ gbogbo ẹ̀ kalẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Jésù ti rò lórí igi àgbélébú. Ọ̀nà ṣe máa sọ fẹ́ lómi, má jẹ́ ká jẹ́ ó pa ọ́, má lajúlẹ̀ kí á jẹ́ ó pa ọ́. Tó bá pa ọ́ tán tó wá lọ rè é gbáyé rẹ̀ fún Jésù, ìwọ lọ́nu o. Ọ má fàyè lẹ̀, ọ má sùn. Jẹ́ kán ríṣẹ́ ṣe lórí ayé rẹ̀, bàbá ẹ lè ríṣẹ́ ṣe lórí ayé rẹ̀. Ǹjẹ́ lè dọ̀la kó yí padà? Ó lè dọ̀la ká jẹ́ ó gba Jésù. Ọba ti gba Jésù, ọ ti tán nù. Gbogbo ọjọ́ ayé mi ni wọ́n fi yàn ọ́. Ẹni tó kó gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ, ẹni tó dá mi láre, ó fi ayọ̀ kún ọkàn mi. Ṣé ó wá pọ̀ jù kí n fi gbogbo ọjọ́ ayé mi yàn? Ẹni tó lọ ṣètò àyè sílẹ̀ fún mi, ẹni tó lọ pèsè ilé sílẹ̀ fún mi, ẹni tó fún mi, tó mú ìrẹ́pọ̀ padà wá láàrin èmi àti bàbá, ẹni tó mú kí ẹ̀ṣẹ̀ tí a ti jogún nípasẹ̀ Ádámù àti Éfà, tó mú kí ẹ̀ṣẹ̀ náà kó lọ. Ṣó wá pọ̀ jù kí n fi gbogbo ọjọ́ ayé mi kí n fi yàn? Ó ní mo lè gbé ọ̀gá nínú ọkàn mi yìí. Kódà mo lè fi gbogbo ẹnu mi, gbogbo ayé mi, mo lè fi yàn ọ́. Olórin yẹn sọ pé mo fàyè mi yàn ọ́ o, bó fàyè mi gbé ọ̀gá. Mo fàyè mi yàn ọ́ o, mo fàyè mi gbé ọ̀gá. Abiyamọ òdodo, abiyamọ òdodo, abiyamọ tí ó gbàgbé ọmọ rẹ̀, mo fàyè mi gbé ọ̀gá. Ó yẹ ká lè fi gbogbo ọjọ́ ayé wa, ká lè fi yàn, ká lè fi gbé e ga. Ó ní ààyè wà nú ọkàn mi tí ìwọ yóò máa gbé. Ṣáàyè wà nú ọkàn tiyín náà dádì. Ẹsẹ̀ tó parí ìwé orin yẹn. Ṣé ààyè wà nínú ọkàn tiyín náà? Mọ́mì,
our odo brothers and sisters sa aye wa ninu okan ti yin na ti olorun yo ma gbe abi asin fo ni da oni anfo la dola pe e di suru e je aye si wa e mo se bere aye mi ni e sa je n kokko jaye na e je n kokko enjoy life o nibo ni aye jije wa bi ko se inu Christi nibo ni aye jije ohun wa bi o se inu Olorun aye raye kuru ju lati yin a yin laye yi a tu yin nigba ta ba doke lo du ko debe lakaka ko debe tiraka ko debe bi emi ati yin tin biyanju yi ninu aye yi to je wi pe a se ara wa yi e ma je ka je ki nkan kekere nkan binti ja wa ku nbe orin keje ti mo mu wa laaro tun ninu wi orin yin rere e ja lo be.

láti abalorin inú ìwé orin ìrẹ̀lẹ̀ orin kejì fún ti àárọ̀ tó ní Kristi balógun á wà níwájú ogun. Whatever the situation, ohun yóò wà wí pẹ̀lú Kristi níwájú àti ní ìtẹ̀lé wa, kí ọkàn wa kó balẹ̀. Orin wo ni mo mú fún wa láàárọ̀ tó ní tó jọ méjì mẹ́ta? Ṣé máa rántí orin yẹn? Ẹ jẹ́ àlọ́ bẹ́ẹ̀.

0: Bells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Ẹ káàbọ̀ padà. Ṣé rántí orin yẹn? Mo rí orin táwọn kiní fi máa ń ṣe choreography nígbà yẹn. Aborin ṣe choreography dáadáa. A fi ṣe choreography dáadáa. Àwọn kan náà fi ṣe ringtone dáadáa. Can somebody say Mariba ti ṣe? Mariba ti ṣe. Wọ́n lẹ́nu ara ẹni la fi pe tèmi dire. Ẹnu ara ẹni náà la fi ń kọ méje. Èèyàn gbọ́dọ̀ kí ìsara pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀ nù. Èèyàn gbọ́dọ̀ kí ìsara pẹ̀lú ọ̀rọ̀ ẹnu.

bá ṣe ń kíyè sára pẹ̀lú tá à ń fẹnu jẹ náà lágbọ́dọ̀ kíyè sára pẹ̀lú tá à ń fẹnu sọ. Ṣùgbọ́n kí n tó mọ bábẹ̀ lọ, ẹjẹ́ mọ forin yìí, alàgbà sáàmù ni a gbé mi dédìí orin láàárọ̀ yìí, má dẹ̀ padà síbẹ̀ láàárọ̀ yìí náà ni.

Ọlọ́run yóò fún ọ lésì ayé màmá yìí. Bíbélì kọ́ wa wípé ká máa yára láti gbọ́, ká lọ́ra láti fèsì. Pàápàá jùlọ nígbà tá a bá ń bínú. Àwọn àgbàlagbà náà sọ̀rọ̀ wọ́n pé bẹ́ẹ̀ yẹn bá ń bínú àbí tínú ẹ̀ bá dùn jù kó kìí sí ní tó bá máa sọ. Mo ń sọ̀rọ̀ nípa ẹnu.

0: Bíbélì sọ wípé tòun ti kú àti iyè ló ń bẹ nínú agbára tó ń bẹ nínú ahọ́n. Fúndì èyí a gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú tá máa fi ara ẹnu wa sọ sí ayé ara wa àti sí ayé àwọn èèyàn tó wà láyìíká wa. Àwọn àdúgbò kan wà tí máa kọjá bẹ̀ nígbà míì, àyà mi máa ń là gàràgàrà. Tí ẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu ọmọ mi, tí ẹ bá wọ ọmọ tó sọ̀rọ̀ nígbà míì, tí ẹ bá sì wo nígbà míì tí ẹ bá ṣàdúà náà nírú àsìkò bẹ́ẹ̀ hàn, ẹ ò pé ṣé nú ẹnu rú ọmọdé ìnírú àdúà báyìí ti jáde. Tí ẹ bá sì jẹ́ ìdàkejì náà, ẹ mọ̀ kí èsì pé a ó kọ̀.
1: Lọ́jọ́
0: wo ló dáa?
1: Mo
0: jojúmọ́ gbàdúrà. Ẹnu tí mo fi ń gbàdúrà kí wọ́n tún máa fi sọ ọ̀rọ̀ òdì.

0: torí. Gẹ́gẹ́ bí onígbàgbọ́ gbọ́dọ̀ yàtọ̀ yàgò fún àwọn ọ̀rọ̀ àlùfànṣá. Ọ̀rọ̀ ìbanilókọjẹ́, àwọn ọ̀rọ̀ asán.
1: Ìwọ ni mo mọ̀.
0: Ọ̀tọ̀ kò yẹ. Ọ̀rọ̀ tó lè ba èèyàn ló kọjẹ́ tó lè mú kí wọ́n má ṣe èèyàn lóore yàgò fún. No matter the situation. Ṣé ìṣàkóso ahọ́n rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ẹni tó ń ṣe ìṣàkóso tó ń ṣàmójútó ahọ́n rẹ̀ kí ó sọ̀rọ̀ anyhow. Irú àwọn yẹn ni wọ́n jọra wọn kúrò nínú àwọn ewu tó ṣeé ṣe. Ó tẹ̀yìn ẹ̀yọ́. Ẹlòmíì ó sọ̀rọ̀ tán ńgbà tó bá yá sí èsì rẹ̀ bá jáde. Yóò a máa wò pé a ó kàn báwọn ló ṣe débi.

0: Béèrè pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ṣé yóò ṣèrànwọ́ fọ́rọ̀ tó wà ńlẹ̀ àbí yóò tún mú kọ̀rọ̀ náà burú sí ẹlòmíì ó sọ̀rọ̀ yóò tún da epo sí náà ni. Ṣé ló dé kí la gbé kí la jù? Evangelist Lekan Remilekun Amos, òun la gbọ́ yìí, ó dàbí pé ká mọ̀ kú ọ́n bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ṣì tún kú. Ìkan ní kànga gbọ́mọ̀gbẹ́ Wednesday 89.3 FM, ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹnu láàárọ̀ yìí. Ọ̀rọ̀ ẹnu wá.
1: Aláàánú lọ́lọ́run ni.
0: Kì í ṣe bọ́ọ̀ la ṣe ń lo ẹnu wa yìí sí. Orin tí a gbọ́ tí mo mú wá fún wa yẹn ló gbé wa débẹ̀. Can somebody say máa rí bá ti ṣe? Máa rí bá ti ṣe.
1: Aláàánú.
2: Aláàánú lọ́lọ́run ni. Kí ronú lọ́wọ́ ènìyàn.
0: Ẹ má gbàgbé bẹ́ẹ̀ gbogbo ènìyàn ni ò ní ṣàì ṣe ìṣirò gbogbo àwọn ọ̀rọ̀. Eléyìí tí ó jẹ jáde lẹ́nu wa. Ó bá wá dọ̀jọ́ nǹkan ní ẹnu yín ni ẹ ti gbọ́ kinní kan. Ẹnu yín ni ẹ ti gbọ́ kinní kan. Ẹnu yín ni ẹ ti gbọ́ kinní kan. Fún ìdí èyí, ó yẹ ká sọ̀rọ̀ eléyìí tí yóò jẹ́ kán bu iyì fún yàn. Àwọn ọ̀rọ̀ míì wà tẹ́yìn ó sọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ míì lẹ́nu ọmọdé, ẹ wò pé ọmọ yìí ní làákàyè. Ẹ sì gbọ́ ọ̀rọ̀ míì lẹ́nu àgbàlagbà, ẹ wò pé wọn ò bá ní.
1: Àwọn ẹtí
0: torí náà
1: ẹ
0: jẹ́ sọ̀rọ̀ eré èyí tí yóò mú kí wọ́n buyì fún wa. Kí ṣe gbogbo ọ̀rọ̀ la sọ.
1: Bó ṣe dún bó ṣe dún.
0: Gbogbo ọ̀rọ̀ kọ́ là á dá sí. Paríparí ẹ̀ jẹ́ ń fi eléyìí kádìí ẹ̀ ńlẹ̀ wípé ní gbogbo ọ̀nà ẹ rí wípé ẹ̀ ń sọ òtítọ́. Gbogbo ọ̀nà ẹ rí pé n tó jẹ yín lógún gan. Òun ni òtítọ́ ṣíṣe, òtítọ́ sí sọ, bó tilẹ̀ wù kó le tó.
1: Ìtìjú bá èlé nínú tó gègé.
0: Wọ́n ní ká sòótọ́ ká kú, ó yàbọ̀ ká parọ́ ká wà láàyè lọ. Ẹ̀yin Yorùbá náà lẹ sọ bẹ́ẹ̀.
1: Nítorí
0: pé ká sòótọ́ ká kú, wọ́n ló yàbọ̀ ká parọ́ ká wà láàyè lọ. Torí náà, gbogbo tí ò bá ná wa, ẹ já rí dájú wípé òtítọ́ là ń sọ. Ohun tá a sì ń sọ. Ẹnu tẹ fi ń ṣàdúà, tẹ fi ń ṣàdúà, tẹ fi ń wúre sáyé yín sọmọ sọkọ síyàwó sẹ́bí àtàrà tẹ fi ń ṣépè fẹ́ lòmíì. Tẹ fi ní ẹ torí pé kì í ṣe mọ̀lẹ́bí mi mo lè ṣépè fún. Ọlọ́mọdé kọ́mọ yín ó kán mi tẹ́ ẹ̀ gbìn sí.
1: Omi pín nígbà kan.
0: Ẹni tẹ́ ń ṣépè fún tọ́kàn náà ọmọ yín bá lọ fẹ́ nínú ọ̀ràn wọn kọ́. Ṣépè wọn bá lọ á lọ wọ́n wí ọ̀dí ọ̀dà ó lọ takùn bí aláǹtakùn. Tọ́lọ kọ̀nẹ́ẹ̀tì mọ́ wọn. Ní èdè àti ṣépè. Bọ́rọ̀ bá dùn yín, nígbà míì ọ̀rọ̀ máa ń dùn yàn tí máa ń kọ sísọ.
1: Ìmọ̀ tí mo ní kù pọ̀pọ̀.
0: Ní ẹ ṣe sọ wípé nígbà tí ẹ bá ń bínú àbí gbà tínú yín bá dùn, ẹ kúkú kọ́ bí a ṣe ń dákẹ́ fà ní ìpamọ́ra. Ó lè le, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Paríparí ẹ rí dájú pé ẹ fi ọ̀rọ̀ ẹnu yín. Ẹ fi ń gbé àwọn èèyàn lọ́kàn ro ni, ẹ má fi mú wọn bá lẹ̀.

0: èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo torí ó wà lọ́wọ́ ọ̀tún mi a kì yóò ṣe mi ní ipò. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dó láéláé.
1: Yet your faithfulness is sure.
0: Gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí òní tí a kò lè ṣù nídìí bí kò ṣe pó dúró láéláé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Ẹ wá wo iṣẹ́ Olúwa, irú àrò tí ó ṣe ní ayé. Ó mú ọ̀tẹ̀ tàn dé òpin ayé, ó ṣe ọrún, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Olúwa, a ó gbé mi ga láàrin àwọn kẹfẹ́rí, a ó gbé mi ga ní ayé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ni ààbò wa. Torí náà ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí á gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú ilé wá. Ta ni ọba ògo yìí? Olúwa tó le tó lágbára, Ọlọ́run tó lágbára ní ogun. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí á jùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọnú ilé wá. Ta ni ọba ògo yìí? Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo.

ènìyàn pátápátá mú kíkàbọ̀ sórí ètò àkókò ẹ̀rí láàárọ̀ yìí. Mo gba Ọlọ́run yẹn gbọ́ pé gbogbo ìlàkọjá yẹn yóò padà di ẹ̀rí fún yín. A ní gbogbo àwọn ìrírí tí ò fún yín láyọ̀ yẹn yóò padà di ẹ̀rí fún yín. Ohunkóhun tó lè máa gbomi lójú yín lọ́wọ́lọ́wọ́ yóò padà di ẹ̀rí fún yín. Torí Jésù ló sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní yóò sì padà di ẹ̀rí fún yín. Gbogbo ẹni tí ó padà di ẹ̀rí fún tí ìlàkọjá àti ìṣòro yẹn ó padà di ẹ̀rí fún. Ẹ jẹ́ ká tíjọ darapọ̀ lórí ètò àkókò ẹ̀rí láàárọ̀ láti dá ọpẹ́ padà fún ẹni tó ní ọpẹ́ láti fi ìyìn fún arúgbó ọjọ́.

0: Ọjà láàárọ̀ yìí, lórí mo ní àlejò ìránṣẹ́ Ọlọ́run alaye.
1: Ọba olórí.
0: Wòlíì Ọlọ́run ni wọ́n tí mo sì bọ̀wọ̀ fún ìpè wọn púpọ̀ púpọ̀.
1: Ọba olórí.
2: Bàbá mi
1: ó. Òtúnbá bá mi gbé
0: òye. Kí n tó gba ẹ̀rí àwọn ènìyàn láàárọ̀ yìí, ìránṣẹ́ Ọlọ́run wà nínú ilé agbára, wọ́n bá mi gbàdúrà fún àwọn ènìyàn tó ń gbọ́ ètò láàárọ̀ yìí. Ìwọ́ tó bá ráyè pé wọlé láàárọ̀ yìí, ìránṣẹ́ Ọlọ́run wọn gbàdúrà fún ọ láàárọ̀ yìí. Mo dẹ̀ gba Ọlọ́run gbọ́ pé wàá rí owó agbára Ọlọ́run. Ẹ jẹ́ kí n ṣe báyìí kí bàbá tiẹ̀ kọ́ bá mi kí gbogbo etí tó ń gbọ́ káàkiri ogun mẹ́rin àgbáyé. Ìránṣẹ́ Ọlọ́run tí mo gbà lálejò láàárọ̀ yìí, èmi àti wọn àtijọ́ wà tipẹ́tipẹ́ kó tó di pé Ọlọ́run pè wọ́n kankan tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Orúkọ wọn náà ni Prophet Adéwálé Adéọba. Bàbá ẹ káàárọ̀ sá.
3: Ẹ káàárọ̀ sá o.
0: Ẹ bá mi kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
3: àti

0: Hello.
1: Hello, sir.
0: Hello, Ekaro.
1: Ekaro, sir.
0: Ekaro, kí lorúkọ yín àti níbo lẹ ti ń pè?
1: Orúkọ mi ni Ajayi Adékúnlé. Mo ń pè ní Òkè Ayọ̀ ní Odò Ọyà ní Odò Ìbàdàn.
0: Ok, Ekaro, sir.
1: Yes, sir.
0: Kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
1: Mo dúpẹ́ fọlọ́run pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kí ń lè send owó sí ìyá mi. Ó dẹ̀ máa jẹ́ ìbànújẹ́ sí wọn lọ́kàn. Àmọ́ láìpẹ́ báyìí mo rí tọ́rọ́kọ́bọ̀ mo fi send sí wọn. Débi wípé àwọn kan sọ wípé o mà tún Kúnlé àbí ìwọ náà fẹ́ lè send owó sí mi. So kí ni ìyẹn.
0: Àbá yín dúpẹ́. Ẹ bá mi gbàdúrà fún oníṣẹ́jú kan.
2: Ẹ̀rí yíyan lórúkọ Jésù yóò fẹsẹ̀ mọ́lẹ̀. Ìlẹ̀kùn ńlá tó máa sí ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ẹ̀mẹ́ mímọ́ sílẹ̀kùn náà bẹ́ẹ̀ ni yóò ṣeré Jésù Olúwa wa.
3: Tóbi wọ́n dààmú wa lọ́gbọ́n ààyè.
1: Hello.
0: Hello.
1: Ẹ̀káàrọ̀ sàrọ̀.
0: Hello, Ẹ̀káàrọ̀, kí lorúkọ yín àti bó lẹ ti ń pè?
1: Adéọlá Adélékè látàmúlòpọ̀.
0: Ẹ̀káàrọ̀ màmá.
1: Dúpẹ́ lọ́wọ́. Yes, ma. Ẹ kú ètò sà.
0: Yes.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé mi. Ọlọ́run tí òfin mílẹ̀ fún ìfẹ́ ọ̀tá. Kò jẹ́ kí sátánì kò jẹ́ kérí ayé mi. Mo yan Ọlọ́run lógo gidigidi gan o.
0: Olúwa ṣeun. Bàbá ẹ bá mi gbàdúrà fún wọn.
2: Màmá lórúkọ Jésù ẹ̀rí yíyan kó fìdí mọ́lẹ̀.
1: Àmì Jésù.
2: Gbogbo ohun tí ọ̀tá lè gbé dìde agbára Ọlọ́run lórúkọ Jésù ó jẹran láàárọ̀ yìí.
1: Àmì Jésù.
2: Ilẹ̀kùn ògo tuntun yóò ṣí fún yín. Jésù Olúwa wa.
1: Àmì Jésù.
0: Hello.
1: Hello.
0: Hello.
4: Hello, Ẹ̀káàrọ̀.
0: Kí lorúkọ yín àti bẹ́rẹ̀ tí ń pè?
4: Bọ́sẹ̀ látàmúlòkọ.
0: Ẹ̀káàrọ̀, kí ni ẹ̀rí yín?
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ mí di oṣù yìí. Láti inú January tó sọ mí di ìgbà yìí. Tó jẹ́ kí n dokun, tó jẹ́ kí n dọ̀fọ̀. Tó jẹ́ kẹ́yìn dẹni tí mo ń sunkún lé lórí. Tó jẹ́ kí ọmọ bá tọ̀fọ̀ síwájú ilé wa. Olúwo ṣe o.
0: Àbáyín dúpẹ́. Ẹ bá mi gbàdúrà fún àǹtí.
2: Lórúkọ Jésù ò ní kánjú ọbojì.
4: Àmì.
2: Ọwọ́ agbára Ọlọ́run yóò gbé ọró.
4: Àmì.
2: Bẹ́ẹ̀ ni yóò ṣeré Jésù Olúwa.
4: Àmì.
1: Hello, ẹ káàárọ̀.
5: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
5: Ẹlẹ́ káàárọ̀.
0: Kí lorúkọ yín àti níbo lẹ ti ń pè?
5: Olú ló ń sọ̀rọ̀ láti Báṣọ̀run.
0: Mr. Olú láti Báṣọ̀run, ẹ káàárọ̀, kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
5: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ àti ààbò rẹ̀ lórí èmi àti ìdílé mi tí Ọlọ́run pa lọ àti àbọ̀ wa mọ́ di ọpẹ́ mi rẹ̀.
0: Àbáyín dúpẹ́. Ẹ bá mi gbàdúrà fún wọn.
2: Olúwa ló ní kí n sọ bẹ́ẹ̀ ẹ ò ní lórí àṣetì. Ìlẹ̀kùn ìmúgbòòrò fún àánú yóò ṣì fún yín. Ọpẹ́ yín kò fìdí mọ́lẹ̀. Jésù Olúwa wa.
5: Àmì lórúkọ Jésù.
3: Ọkọ mi ló.
0: Hello. Hello.
3: Ìbá ilẹ̀ o. Ayé ti sọ ti tó.
0: Hello.
1: Hello.
0: Ẹlú ẹ káàárọ̀.
1: Ẹlú ẹ káàárọ̀ sá.
0: Yes, sir.
1: Orúkọ mi ni Ògùn Tádé. Ṣé ẹ̀ka sọ́lọ̀? Báyà mi nọ́mbà wa.
0: Mr. Ògùn Tádé.
1: Sáà.
0: Ẹ gbọ́ Mr. Ògùn Tádé, ẹ gbọ́ ni mo fẹ́ sọ láàárọ̀ yìí. Ṣé ẹ̀ ń gbọ́ omi?
1: Ẹ̀ ń gbọ́ sá.
0: Ẹ̀ torúkọ ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí. Ẹ wo Sunday tó bá parí inú ọdún yìí. Ṣé ẹ̀ ń gbọ́?
1: Ẹ gbọ́dọ̀
0: wá. Ẹ wà sínú ilé agbára yìí. A ní ẹ̀bùn kan fún yín. Ní Sunday tó bá parí nínú ọdún yìí. A ti ń ṣe ètò ẹ̀.
1: Ẹ̀sì mo dúpẹ́ o. Ẹ̀sì gẹ́sà o.
0: Ní Sunday tó bá parí, ẹ fi sọ́kàn nínú ọdún yìí. Sunday tó bá parí ọdún yìí.
1: Ọlọ́run sọ wà lọ́nà àtọ́ wa sá.
0: Ẹ̀yin bíi mélòó kan á mú yín. Ẹ wà gba ìbò nínú ilé agbára yìí. Kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
1: Ẹ̀rí rẹ̀ ni pé mo dúpẹ́ tó mú mi lanú oṣù karùn-ún kọjá tó mú wọlé oṣù kẹfà náà sì lè tí wọ́n sọ̀rọ̀ ìṣẹ́jú dàrú. Mo ṣe jẹ́ àkàndá tó kò jẹ́ kí n délé àrùká. Kò jẹ́ kí n retí lẹ́mí kọjọ mẹ́lẹ́nu. Kò ń tẹ́ mo yìí lógun mo gbé ga o.
0: Olúwa ṣeun. Bàbá ẹ bá ń gbàdúrà fún wọn.
2: Ọwọ́ Ọlọ́run kò gbé yín ró.
1: Àmì Jésù.
2: Ìlérí Ọlọ́run fún ayé yín kọ́ wá sí mo ṣe.
1: Àmì Jésù.
2: Bẹ́ẹ̀ ni yóò ṣe rí. Jésù
0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello, Ẹ̀káàrọ̀ sá.
0: Mr. Michael Abi.
1: Mr. Michael ni sá.
0: Bàbá ẹ̀yin náà wà sínú ilé agbára yìí. ẹwà ní sunday tó bá parí ọdún yìí
1: ẹwà
0: gba ìbúta nínú yín.
1: Ọlọ́run ọ sọ wa.
0: Àmì Jésù.
1: Àmì ìdókòkò tó dìgbà náà.
0: Àmì àmì.
1: Ọlọ́run ọba ń gbà pẹ̀lú ìjọ. Ẹ̀rí mi ni pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n bá tó yẹ bí bí mi torí sunday kejì nínú oṣù kẹfà ìtorí gbòógì sí nípa ipá àmì Ọlọ́run ni mo rí gbà. Ìyẹn ọpẹ́ mi nìyẹn sọ.
0: Ẹ bá ń gbàdúrà fún wọn.
2: Ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù kó wà lórí ayé yín.
1: Àmì Jésù.
2: Gbogbo ohun tí ayé dá dúró ọ̀run kó rí léyẹ.
1: Àmì
2: Jésù Olúwa wa.
1: Àmì àmì àmì lórúkọ Jésù Kristo. Thank you, sir.
0: Àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní West Radio 89.3 FM tí a kalẹ̀ sí Alami Avenue ní Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn bí.
3: Ejumare gbọ́ pẹ̀mí bàbá, ó rọ́wọ́ rẹ̀ ó bàbá.
0: Ẹ jẹ́ ń gba ìpè tó kàn
6: yín. Hello.
0: Hello, ẹ
7: káàárọ̀.
6: Orúkọ mi ni Tèmítọ́pẹ́ láti Ìwó Road.
0: Tèmítọ́pẹ́ láti Ìwó Road, ẹ káàárọ̀.
6: Bẹ́ẹ̀ni. Ẹ káàárọ̀ sà.
0: Àhá, kí ni ẹ̀rí yín láàárọ̀ yìí?
6: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sọ mi di àkókò yìí tí ò tíje ń dòkú, tí ò tíje ń dọ̀fọ̀, tí ò jẹ́ gbọ́ bá tọ̀ ọ̀fọ̀ síwájú lé mi. Àmọ́ dúpẹ́ lọ́wọ́ náà ó ṣe gidigidi gan ni.
0: Àbáyín dúpẹ́, àbáyín dúpẹ́.

0: la kọjá àwọn nínú iṣẹ́ ìránṣẹ́ yìí.
1: Ayé sọ ni jẹ.
0: Wọ́n láwọn máa ń gbàdúrà fáwọn tó ní ṣọ́ọ̀bù ládùúgbò bí táwọn lórí òkè sí yẹn. Báwọn máa ń lọ gbàdúrà fáwọn ará oníṣọ́ọ̀bù kan tó wà ńbẹ̀. Àwọn ọlọ́jà tó ń tajà ní ṣọ́ọ̀bù yẹn, àwọn ṣáà máa ń gbàdúrà fún ọlọ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní táwọn bá ti gbàdúrà fún ọdún ẹni tí ó fa àwọn 500, ẹni tí ó fa àwọn 200, ẹni tí ó fa àwọn 100 naira.
1: Ẹ̀mí mi máa wá bí tí gbàdúrà.
0: Wọ́n ní báwọn ṣe máa ń ṣe é nìyẹn.
1: Ṣáàrọ̀ àwọn ọmọrin.
0: Wọ́n ló wá di ọjọ́ kan àwọn tí wọ́n ń lọ síbi ṣọ́ọ̀bù yìí láti gbàdúrà fún àwọn tó wà ní ṣọ́ọ̀bù yìí. Wọ́n láwọn ti gbàdúrà fún àwọn kankan já. Wọ́n ló wá kan ṣọ́ọ̀bù woman kan. Wọ́n láwọn ò bá woman ṣọ́ọ̀bù pọ́mọṣẹ́ ẹ̀ ló wà ńbẹ̀. Wọ́n lọ́mọṣẹ́ ìwá lọ pé woman tó ní ṣọ́ọ̀bù yìí. Ó ní mọ́mí ẹnìkan ń bèèrè yín o. Wọ́n ní ọmọṣẹ́ kò dẹ̀ mọ̀ pé àwọn ń gbọ́. Ìyẹn wá bèèrè pé ta lẹni tó ń bèèrè o. Wọ́n ní ẹ̀wọ̀n wá ń sọ fún pásọ̀ pé wá ń sọ fún ọ̀gá ẹ̀ pé. Pásítọ̀ tó máa ń fẹsẹ̀ rìn káàkiri yẹn pé tó máa ń

0: ọ̀rọ̀.
1: Wọ́n ní ọ̀rọ̀ tó mọ̀ ń sọ wá dun àwọn púpọ̀. Ó ní pásítọ̀ tó mọ̀ ń fẹsẹ̀ rìn káàkiri.
2: Wà á wá rí wípé mírẹ́kù mírẹ́kù láyé ń wá kiri. Abúrakadabra ti bá.
1: Wọ́n ní ọ̀rọ̀ tó mọ̀ ń sọ ó ru àwọn sókè. Ó dẹ̀ pe àwọn níjà lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní láti jọ ìlàwọn ò lọ gbàdúrà fún àwọn oníṣọ́ọ̀bù ìmọ̀.
2: Ìsọ̀gbàgbọ́ di bísínẹ́sì o. Wọ́n wá la gbogbo kí gbogbo ènìyàn wá.
1: Wọ́n náà wá lọ wá ojú Ọlọ́run. Wọ́n náà wá ń gbàdúrà sí Ọlọ́run. Kẹ́ Ọlọ́run kó tiẹ̀ ṣohun tuntun nínú ayé tàwọn náà.
2: Àwọn iṣẹ́ ìyanu.
1: Ṣé ká yí padà rere kó dé bá àwọn náà nínú iṣẹ́ ìránṣẹ́ yìí? Nígbẹ́ láti bí ọgbọ̀n ọdún táwọn ti ń ṣiṣẹ́ ìránṣẹ́. Nígbà náà fẹ́ ní ìrírí ohun ọ̀tún nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn.

0: kò ju bí oṣù méjì lọ.
1: Wọ́n lọ sọ òkò Kristiani ni wọ́n lọ sọ òkò rẹ̀.
0: Wọ́n ní bí arákùnrin kan ṣe wá sí orí òkè àwọn nìyí. Wọ́n nígbà tí arákùnrin gan dé páwọn ò dá arákùnrin yìí mọ̀. Wọ́n lárákùnrin ló wá sọ fáwọn pé
1: ṣé ń gbàdúrà.
0: Wọ́n ti wá sórí òkè nígbà táwọn ní ìṣòro nígbà kan.
1: Ọlọ́run pé mo ti
0: ní ìyẹn bí ọdún mọ́kànlá sẹ́yìn.
1: Mo ní ìbẹ̀rẹ̀ ayé mi.
0: Nípẹ́ lẹ́yìn ìgbà tó ń gbàdúrà tán lórí òkè lọ́lọ́run gbọ́ àdúrà òun. Dọ̀nà ńlá fún òun.
1: Má jẹ́ ńpa ìyàtọ̀ ìṣàlẹ́yìn.
0: Arákùnrin wọn sọ fún pásítọ̀ bàbá yìí pé
1: ti ìgbà
0: ni láti bí oṣù kan sẹ́yìn ni Ọlọ́run ti fi sóun lọ́kàn.
1: Wọ́n ti
0: pé kóun wá fi ẹ̀mí ìmoore hàn síbi lórí òkè tóun ti gbàdúrà tó Ọlọ́run ti gbọ́ àdúrà òun yìí.
1: Kí àwa mọ̀ rẹ̀ ẹ̀mí mímọ́ wá mi sí ìgbà
2: ni
1: wọ́n náà rí àwa ọmọ rẹ̀.
0: Pásítọ̀ náà wá bí léèrè pé ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí wá fẹ̀mí ìmoore hàn ni. Wọ́n ní gbogbo ọkàn àwọn gbogbo ti ẹ̀ kó yọ envelope jáde bóyá 5,000 ni ó fẹ́ fáwọn ni àbí 10,000.
1: Ènìyàn ò ṣí ní lọ́nà ìjọ.
0: Wọ́n ní nǹkan àkọ́kọ́ tó kọ́ ju àwọn lójú tọkùnrin ṣe nígbẹ̀.
1: Ìmọ̀ wá bí sí ìgbà.
0: Ọkùnrin ó rí fóònù táwọn ń lò. Fóònù jẹ́ pé àwọn ti fi àwọn rọ́bà bàǹdì ayérayé làwọn ti fi báǹdì fóònù yìí.
1: Adarí àwa
0: ọmọ rẹ̀. Ọkùnrin wá bèèrè pé dádì ṣé fóònù yín ni. Wọ́n náà sọ pé fóònù táwọn ń lò ní.
1: Bíbélì mi sọ fún mi o.
0: Wọ́n ní wá ní káwọn tẹ̀ láwọn.
1: Ìrọ̀ kì í sú ojú.
0: Wọ́n ní nǹkan àkọ́kọ́ tó kọ́ ṣe fún pé ó ra fóònù tuntun fáwọn.
1: Etí kì í kú fún gbígbọ́.
0: Wọ́n náà tún àwọn pé ọ̀gbẹ́ni fóònù tó ń ra ṣé kì í ṣe pé ò rí fún mi ní nǹkan kan.
1: Ọ̀rẹ́ mi wá.
0: Gbowó fóònù gan kó o kó fáwọn.
1: Kúná.
0: Wọ́n náà wọ́n ń ro eléyìí sọ́kàn.
1: Àwọn tó ń forí balẹ̀ fún yẹn ìjó mọ.
0: Wọ́n ní lẹ́yìn ìgbà tó ra fóònù tuntun fáwọn tán.
1: Wọ́n rí mọ́lẹ̀.
0: Àwọn lọ síbi tán ti ń ta instrument. Ọkùnrin ra drum set tuntun ó rà á.
1: Àwọn tó ń forí balẹ̀ fún yẹn.
0: Ó ra jẹnẹrétọ̀ tuntun ó rà á fáwọn.
1: Ó mọ ohun tí wọ́n gbé sábẹ́.
2: Àwọn ju ọlá ìgbàgbọ́.
1: Àwọn mírẹ́kù tó rí.
0: Wọ́n láwọn kó gbọ́ àwọn nǹkan yẹn àwọn kó dórí òkè.
1: Ẹ yóò rò pé mírẹ́kù yẹn lè lọ lọ.
0: Wọ́n ní lẹ́yìn tọkùnrin ra nǹkan kò fáwọn ní nǹkan kan kò fáwọn lówó kankan ó pọ́ ọkùnrin padà lọ.
1: Láìbí. Àbá òra bójú tójú ẹ̀ lọ́nà.
0: Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kẹta.
1: Tó padà fọ́lẹ́ mi. O tí rí yẹn rí.
0: Lọkùnrin máa padà wá. Ọkùnrin padà pẹ̀lú ìyanu tó ju àwọn lójú.
1: Kí ni ìṣó.
0: Pẹ̀lú ohun tuntun táwọn ò ní ìrírí rẹ̀ rí.
1: Rọ́ ó ní gbàgbọ́ kó o tó máa sá.
0: Wọ́n lọ́kùnrin ìwá tó dẹ̀ fáwọn ní kọ́kọ́rọ́ mọ́tò.
1: Kiri. Má lọ́rẹ́ fẹ́ máa sọ̀rọ̀ gbogbo etí máa
2: sọ. Má lọ́rẹ́ ń sọ̀rọ̀
1: o. Orí ni mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
0: Wọ́n lọ́kùnrin fáwọn ní kọ́kọ́rọ́ mọ́tò. Wọ́n ló wá dàbí àlà lójú àwọn. Ipa wọn náà wọ́n fáwọn ní kọ́kọ́rọ́ mọ́tò.
1: Orí
0: iṣẹ́ ìránṣẹ́ táwọn ti ń ṣe láti bí ọgbọ̀n ọdún tí ò sẹ́ni tó fà.

0: ṣọlẹ̀ wá.
1: ó lẹ́yìn ìgbà tọkùnrin fún àwọn onímọ́tò rí.
0: wọ́n tó ti gbà
1: ó. ó tún wá fi owó kan tó ta bua ó sẹ́ndẹ̀ sínú àkáǹtì àwọn.
0: parí wọn wọ́n ti ṣaládùúrà rí.
1: láti ọjọ́ ìlọkùnrin ti di destiny ẹ̀pà fáwọn. wípé ló ti ń ran iṣẹ́ ìránṣẹ́ àwọn lọ́wọ́. nígbà wọn ti wá kúrò lórí òkè àwọn ti wá dá ìjọ sílẹ̀ báyìí.
0: jésì ni wọ́n ní ìgbà kan.
1: wọ́n ní bí àkọ́kọ́ táwọn kọ̀ọ̀kan gbé mọ́tò àwọn yìí lọ. níbi àwọn oníṣọ́ọ̀bù táwọn máa ń gbàdúrà fún tẹ́lẹ̀ tó máa ń fáwọn 500, 200 naira.
0: lọ́jọ́
1: wọn làwọn náà wàá gbé mọ́tò yìí lọ sí àdúgbò yìí.
0: wọ́n gbọ́dọ̀ báwọn.
1: ní gbogbo àwọn ará ṣọ́ọ̀bù bẹ̀rẹ̀ sí ní kí àwọn kú oríire. torí pé àwọn rí ìrírí ohun ọ̀tún tó ṣẹlẹ̀ nínú ayé àwọn.
0: ìbá láìpù ṣe ìyanu.
1: wọ́n lóhun tuntun tó ṣẹlẹ̀ nínú ayé àwọn ó sọ yẹ̀yẹ́ àwọn dayẹyẹ.
0: ẹyin rárá.
1: ẹnìkan náà ń gbóhùn mi láàárọ̀ yìí. àlóhun tuntun ohun ọ̀tuntun ó sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. ọlọ́run yóò gbà láàyè nínú ayé rẹ lọ́dún yìí.
0: sínágógún lọ́lọ́run tún wà ọ́ lórí ìrẹ́kùn náà ni.
1: ẹ jẹ́ ń padà sọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run àlàyé bàbá mi nínú olúwa ni wọ́n prophet Adéwálé Adéọba. Bàbá ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí.
2: ẹ kú iṣẹ́ olúwa sá.
1: bàbá kú iṣẹ́.
2: yes sir.
1: bàbá ẹ bá mi sọ nǹkan lórí ẹ̀rí ìránṣẹ́ ọlọ́run yìí.
2: ẹn tí ẹ bá ní ká wò dáadáa àkọ́kọ́ ná bíbélì jẹ́ kó yọ wá pé kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe. so ọlọ́run sì ń bẹ bí ìtàtijọ́ àwa lásìn bàbá bí ìtàtijọ́ bí ènìyàn bá ní ìpinnu láti súnmọ́ ọlọ́run gbogbo ohun tó wù kó mọ́ là kọjá kó sà ní àgbẹ́kẹ̀lé wípé ọlọ́run yóò dé sínú ayé òun lẹ́ẹ̀kan sí. ohun tó máa ń kan àwọn èèyàn lójú ni wípé wọ́n máa ń sáré kọjá àkókò. ohun gbogbo dẹ̀ ní ìgbà àti àkókò wà fún gẹ́gẹ́ bí oníwàásù sọ fún wa. ohun gbogbo ní ìgbà ìgbà tí oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n a kì í lè dúró dé. àì lè dúró dé máa ṣe àkóbá kí ọ̀pọ̀lọpọ̀ pàdánù oore ọ̀fẹ́ rẹ̀. ìgbà ìdìde ti èmi ọ̀tọ̀ ti yín ọ̀tọ̀ ti àwọn tó ń gbọ́ wa ọ̀tọ̀ ṣùgbọ́n ojú máa kan wa. n tó máa ń fà nìyẹn àkókò yẹn ni sàtánì máa ń ráyè wọlé pé mo ti dúró tipẹ́ bó lẹ lágbájá ojú mi wọ́n ṣe bí lágbájá àjọ kàwé ni lágbájá àjọ gbàpè ni àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ni tí ẹ ṣe wá sáyé ju tèmi lọ. ó ti gbàgbé wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni la yàn pín in. so àkókò ní kálukú ó ń dúró dé. so ẹ̀rí ńlá ni ẹ̀rí bàbá yìí láàárọ̀ yìí. mo dẹ̀ gbàdúrà pé ẹ̀rí wọn yóò fi ẹsẹ̀ múlẹ̀ títí ọjọ́ ayé wọn lórúkọ Jésù. ohun mìíràn tí àwọn tí mo bí ìṣẹ́jú mélòó kan tí mo fẹ́ bá àwọn èèyàn sọ ni wípé ọlọ́run ò gbàgbé rẹ̀. kò sí ní tó wù kó lè mọ là kọjá láyé ní ìdánilójú wípé ọlọ́run kò gbàgbé rẹ̀. kò wá sí iṣẹ́ ìyanu kan ní abí ọ̀ràn yìí tí ọlọ́run ò lè ṣe. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú òwe Jòhánù orí kẹsàn-án yẹn láti ẹsẹ̀ kínní títí tó fi tàbí dé ìkẹrìnlá. ó ń sọ nípa ọmọkùnrin kan tí ò ti ẹ̀ nírètí mọ́. àwọn ẹbí rẹ̀ ti sọ̀rọ̀ ìtìnú lórí ẹ̀. òun gan fún ẹ ti sọ̀rọ̀ ìtìnú pé eléyìí o kò lè já sí nǹkan kan fóun mọ́. ìyẹn ni ọkùnrin tí a bí ní afọ́jú. a bí láfọ́jú ni kò tiẹ̀ sójú ńbẹ̀ kò sì tiẹ̀ sì sójú ńbẹ̀. so òun náà ti gbà wípé bóun ọ̀bá ti rí ìyàn òun ò lè jáde. bóun ọ̀bá ti rí ìyàn òun ò lè ṣe ohun tó wù. kò rí nǹkan kan tó jẹ́ wà mọ́ nínú ayé yìí torí pé ó ti gba kámú pẹ̀lú ìṣòro ẹ̀. ṣùgbọ́n ọlọ́run tó máa ń fún èèyàn ní ìrètí lọ́jọ́ tó pàdé ẹ̀. mo ń sọ nípa ọkùnrin tí à ń pè ní Jésù yẹn lọ́jọ́ tó pàdé ẹ̀. ohun tí ó ṣòro ó gbàgbọ́ ìlọlọ́run ṣe fún ǹjọ́ yẹn débi pé ó di ìyàlẹ́nu àwọn ẹgbẹ́ àkọ́kọ́ wọ́n sọ pé bó ló ṣe ṣe kò so ni ṣá. àwọn ẹlòmíì sọ pé òun kọ́ ẹ̀rí rẹ̀ gan di àríyànjiyàn pé pọ́fẹ̀ fa ìjà òun fúnra ẹ̀ ló wá dáwọn lóhùn wípé èmi ni o bó ló ṣe ríran. ìwọ tá a ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ mọ́ pé o lè ríran bó ló ṣe ṣe tó fi ríran ibi tó ti jámọ̀ nìyẹn. nígbà tá a dé ẹsẹ̀ kẹta láìpẹ́ ọkùnrin kan ní o tí à ń pè ní Jésù. orin wa kan sọ pé ságbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kó sí láti láyọnù Jésù jù pé ká kó sí ohun tí ọlọ́run ò lè ṣe ká dúró dé bó tilẹ̀ pẹ́ dádì yóò ṣe. so bí ohun tó bá ń là kọjá lónìí tó bá dàbí bí òkè mo sọ fún ọ wípé bó tilẹ̀ pẹ́ yóò ṣe. èmi ò rí ẹ̀rí bàbá yìí lágbára gbogbo eyan pata ni Olorun fun ni akoko eri ti e ti ma tenubo eri mi nisin ile osu ile omo a de ran mi se nikan to wa labi ohun mi ki ose ta jo mu yi ko to pari wa ni testimony so ri ilekun ti won ti ti yen ti won ni ko le si mo so ri oke ti won ni ko le wa le mo so ri ogun le baba re tan so bi o le se mo ogun ti won so wi pe yo bo wo boji ni aran mi si orin to ba ti sami ogun yen ma se lori aye e ko si nkan ti Olorun ko le se eni keji ti won ti so ile ireti lori e o na ni Lazarus won ti e wi pe o ti run awon to wa be pe ato epo tete de ni won ti gbagbe wi pe Jesu omo Olorun o n sise pelu akoko ati igba wa to epo ti de lana ni to epe jeta lo de to epe gba ton saisan lo de oje mo a o ne padanu okunrin ta n pe ni Lazarus yi sugbon lojo yen Jesu n wo won pe a e da n ti won pe ni Olorun mo Olorun ti o ni ti o ni igba ti o ni akoko to ba ti de na lo de sinu aye eyan olorin emi kan so wi pe logan to de lojo yen na lo de fi ise iyanu eri re di iyalenu fawon eyan ni Lazarus jade wa bibeli pe lese kese oku ojo kerin na o de jidide mo so nipa amu eri to soro gbagbo en ti o fe sele ninu aye erin to ngbo mi niyan eri to soro lati gbagbo fun ebi re kankan ninu ose yi olorun yo se to bi pe eri okunrin yi won ti so reti na pe ati so en tin je Lazarus a ton le gburu e mo to bi pe o ti ku o ti run won ni Jesu ele to fe se yi ati gbo nipa iyanu re o ati mo pe gbogbo nkan lo le se o sugbon eleyi ti late to bi pe o ti pe ojo koyin o ti run ko le si solution fun kankan mo Jesu ni eyi okuta yen ku nbe won ni ran mi si opo ba ti same bi woli okuta ta fi di omole okuta idena to wa loju ona re loruko Jesu ina yo fo okuta na ina yo fo okuta na en ti mo so fun ni pe ko si on kan ni abi orun yi ti Olorun o le se iru awon eyan wo lo ma ni eri iru awon eyan wo lo ma ni eri eni akoko ni eni ti o da Olorun mo o gbodo da mo bi onise iyanu mo ma so fun gbogbo eyan ko to le ni testimony wa koko lo se awari awon nkan ti Olorun ti se o wa gbe isoro re sabe pe isoro megun to ti lagbaja so t'Olorun ba le se ti lagbaja yi yo se temi na ohun elekeji ni pe wa le duro gangan ninu adua pe olo nigba ti Jesu dodo awon omo eyin e pelu gbogbo wakati ati akoko tan ti fi gbadua o ni titi disin yi eyin o ti ibere nkan kan ah oluwa ati wa nbi ti beta ti gbadua o le ti ibere so o bere titi ayo re yo fi kunni don't tired of praying pray without ceasing that is what the bible says e gbadua lai simi ati lai sare eni eleketa ti iru won to ma ni testimony eni to n reti to ni igbagbo igbekele nle pe yo ba mi se awon eyan le ma gan legbe kan legbe keji bi ti ana e ma gbagbe pe iyale e ti o ti n gan sugbon sibe o duro pe Olorun yo se so igbagbo ore ni Olorun yo ri pe eni ti n duro de mi mo gbodo da lohun so bi eniyan ba le gbe igbese meteta yi mo gba Olorun gbo wi pe oro ti e na yo pada di e ri loruko Jesu.

àkókò ẹ̀rí náà ni ètò tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní west radio 89.3 fm ti àkàlẹ̀ sí alavin avenue olúyọ̀lẹ̀ estate nílùú ìbàdàn bí i. ìránṣẹ́ ọlọ́run tó ti bá wa sọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ yìí àwọn náà ni prophet adéwálé adéọba.

ọjọgbọn kan ń pè ọ pé kó o wà. Ọjọgbọn yìí Jésù Kristo Olúwa máa ń pè ọ. Ó ń pè ọ fẹ́ kó o kúrò nínú ìlàkọjá yẹn. Ó ń pè ọ fẹ́ tú ọ sílẹ̀ kúrò nínú ìṣòro yẹn. Ó ń pè ọ ó fẹ́ fi ayọ̀ rọ́pò dípò ìbànújẹ́ yìí. Jésù ń pè ọ bàbá, Jésù ń pè ọ màmá ẹ. Ó ní Lady Evangelist Aramọ́lá náà là ń gbọ́ láàárọ̀ yìí. Ọ̀jọ̀gbọ́n kan ń pè ọ pé kó o wá Jésù lórúkọ rẹ̀.

0: Baba, nítorí àkókò wa, ó fẹ́ kẹ́ bá mi gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́lọ́wọ́ àti gbogbo etí tó ń gbọ́ káàkiri orílẹ̀ ẹni àgbáyé àti ní Nàìjíríà ń bí. Ẹ bá mi gbàdúrà fún wọn.
1: Ohun tí mo wí nìyí, tí wọ́n bá jẹ́ kó orí àmì ṣe, ogun kan wà tí wọ́n ń pè ní ogun ẹ̀jẹ̀. Ara àwọn nǹkan tó máa ń dàyàn dúró tí ìrìn àjò kì í fi sáré nìyẹn. Mo sọ àsọtẹ́lẹ̀ tó o bá ti rí àmì ṣe, ogun ẹ̀jẹ̀ tó mú ayé rẹ dání. Lórúkọ Jésù, ọwọ́ agbára Ọlọ́run, ó ṣe ogun náà. Ogun ẹ̀jẹ̀ kì í jẹ́ kí ọ̀nà àbáyọ tètè wá, torí pé wọ́n mọ̀ ní ọmọ ilé wa ni. Kò sí tó fẹ́ ṣe ẹ̀jẹ̀ yóò rùn, kò sí bó ṣe fẹ́ gbé ẹ̀jẹ̀ á sọ bó ṣe rí. Ẹ̀jẹ̀ á mọ̀ ti ilẹ̀kùn mọ́ ọmọ aláyàn mọ́, ẹ̀jẹ̀ á dẹ̀ mọ́ sọ ibi lórí èèyàn. Mo fi àṣẹ àti Májẹ̀mú sọ̀rọ̀, gbogbo ogun ẹ̀jẹ̀ tó dá ọ dúró lónìí lórúkọ Jésù Ọlọ́run ṣe ogun yẹn. Ẹ̀mẹ́ mímọ́ ọṣẹ ogun náà, ogun àwọn bàbá ńlá òní ẹlẹ́ẹ̀kejì, ogun tí àwọn bàbá ti dá sílẹ̀ ṣáájú kó tó wáyé. Mo fi Májẹ̀mú sọ̀rọ̀ o, ogun tó dáyé bá tí ọ̀fà yí ogo gbà ọ, ogun tó dáyé bá tó jẹ́ kí ìrìn àjò rẹ nira lórúkọ Jésù Ọlọ́run ṣe ogun yẹn. Ẹ̀mẹ́ mímọ́ ọṣẹ ogun náà, mo fi àṣẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ṣàmì gbogbo tí wọ́n fi ìjákulẹ̀ pè ní ojú ọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yìí lórúkọ Jésù, iná palẹ̀ rẹ̀ mọ́. Májẹ̀mú tó lò ní rọ́nà lọ, àṣẹ Májẹ̀mú náà, lẹ́yìn àdúrà yìí lórúkọ Jésù, kò rí ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa.
0: Ibi àdúrà yẹn náà la wà, bàbá, ó ku ìpele méjì. Ẹ bá gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà yìí, lẹ́yìn ẹ̀ máa gbàdúrà fún iléeṣẹ́ West.
1: Mo gbàdúrà fún orílẹ̀-èdè lórúkọ Jésù, orílẹ̀-èdè Nàìjíríà kó wà ní àlàáfíà. Gbogbo ẹni tó ń da orílẹ̀-èdè yìí rú pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run lórúkọ Jésù, Olúwa kó yọ sí wọn. Gbogbo ọ̀nà tí ọ̀tá ń gbà láti ba orílẹ̀-èdè jẹ́, Olúwa kó dé pa. A pray fún àwọn ọmọ tó wà ní ìgbèkùn lórúkọ Jésù, Ọlọ́run kó tú wọn sílẹ̀. Àánú kò fọ lórí wọn. A pray fún iléeṣẹ́ rédíò West Radio 89.3. Mo pray lórúkọ Jésù yóò máa dàgbà sí. Ọwọ́ àánú tó iṣẹ́ nínú iléeṣẹ́ yìí lórúkọ Jésù kò ní dáwọ́ dúró. Ẹni tí a gbé kalẹ̀ bí alágbèékalẹ̀ iléeṣẹ́ yìí lórúkọ Jésù, ẹ ò ní wówó tí o, ẹ ò ní di rádaràda. Gbogbo ẹ̀yin alábàájọ ṣiṣẹ́ pọ̀ lórúkọ Jésù, ọ̀nà yóò là fún yín, bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa.

0: bàbá ìbéèrè tí mo tún fẹ́ bí yín láàárọ̀ yìí mọ̀ fáwọn olólùfẹ́ tó gbogbo àwọn tó ń gbà káàkiri àgbáyé inú wọn dùn láti yọ ẹ gbọ́ àwọn ikọ̀ àti ìrújú ọlọ́run ìgbésẹ̀ wo là ń gbé lórí ọ̀rọ̀ nàìjíríà bí tí nǹkan ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: ṣé ẹ rí lórí ọ̀rọ̀ nàìjíríà ọlọ́run retí wa náà láti képe òun ẹ wí pé ẹ képe mi èmi ó sì dáhùn ṣùgbọ́n ṣé ẹ rí kọ́lọ́run ṣàánú oníkálukú náà ló níbi tó ti ga dé nínú iṣẹ́ ìránṣẹ́ lẹ́vù wà ó nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn tó bẹ̀rẹ̀ lónìí àwọn tó ti bẹ̀rẹ̀ ti pẹ́ àwọn tá a bá lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ mo dẹ̀ gbàgbọ́ mo ránṣẹ́ ọlọ́run kan àwọn ṣe ṣe program kan lórí orílẹ̀-èdè ni bẹ́ẹ̀ lọ àwọn ránṣẹ́ ọlọ́run ò dákẹ́ láti mọ képe ọlọ́run a sì gbàgbọ́ wípé yóò dáhùn àìtí ìdáhùn ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ni ṣé báwọn ránṣẹ́ ọlọ́run wà mo ò gbàdúrà nígbà wọn bá ń gbàdúrà àwọn ò lè wá pè ọ pé àmọ́ gbàdúrà forílẹ̀-èdè èsì ló máa fi hàn pé lóòótọ́ àwọn èèyàn yìí ń gbàdúrà mo wàásù kan mo pé result ló máa ń cancel insult so tí ọba tí ì sí result insult máa ma wà àdúrà wo lẹ ń gbà àdúrà táàrí pa ẹ bíi ti bàbá tẹ̀sọ́ lẹ́ẹ̀kan yẹn ẹwọ ọdún tó ti wà ní ogbó tó ti ń gbàdúrà ṣùgbọ́n gbà result ẹ dé ó cancel insult ẹ so ẹni tá a gbàdúrà ni pé gbogbo àdúrà ìkọ̀kọ̀ àwa àwọn sí ọlọ́run fórílẹ̀-èdè yìí yóò wá sí mọ̀ṣẹ́ lórúkọ Jésù.

Èmi lọ́lọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí World Radio 89.3 FM ní déédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ ta ni ọlọ́pẹ́ níbi tá ti máa gba àlejò àwọn tó pín mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbégbá ọpẹ́.

ká wo ni gbogbo ayé ń dà dàrìngìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

mú kí yín ẹ káàsán adẹ̀kú ìsinmi òní ọpọrẹ láṣẹ ọlọ ìlẹdùnmarè ìròyìn àgbáyé ìlàmúwa fún yín fọtọsán tòní láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbọ́nmágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ tí òpópónà láàfin avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu ti pàṣẹ yíyọ̀ǹda ilẹ̀ fún kíkọ ibùdó abdulsalami abubakar. akọ̀wé àgbà àjọ un ti yan ezean kowa gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún ilẹ̀ áfíríkà. ààrẹ ilẹ̀ amẹ́ríkà ti pinnu ìbuwọ́lùwé àdéhùn láàrin ilẹ̀ us àti iran lónìí gẹ́gẹ́ bí tehran ti ṣe ń ṣe iyèméjì lórí àsìkò ètò náà. ilẹ̀ uk gba ọkọ̀ àjàgbé agbépo ilẹ̀ russia lẹ́ẹ̀tọ́ ń gba ọ̀nà gẹ̀ẹ́sì. ilẹ̀ india ṣe àkọọ́lẹ̀ ikú ènìyàn márùn-ún nínú ìjàmbá ọkọ̀ ojú òfurufú iléeṣẹ́ ológun. nínú ìròyìn eré ìdárayá ní ilẹ̀ australia ti fìdí turkey jọlẹ̀ pẹ̀lú ọ̀mì ayò méjì sódò nínú ìdíje ìpele igun ife ẹ̀yẹ àgbáyé. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti pàṣẹ fún mínísítà fún olúlo ilẹ̀ wa ìyẹn wike láti yọ̀ǹda ilẹ̀ tó wà ní òpópónà pápákọ̀ òfurufú tìlú àbújá fún kíkọ ibùdó ìgbafẹ́ abdulsalami abubakar african resource center pẹ̀lú ìlérí àtìlẹ́yìn ìjọba àpapọ̀ lórí ẹ̀náwó kíkọ ibùdó náà. lánàá ni ààrẹ pàṣẹ ìgbésẹ̀ yìí lásìkò tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì níbi ètò ìyọ̀ǹda ìwé mẹ́ta tó jẹ́ ti olórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ìyẹn ajagun fẹ̀yìntì abdulsalami abubakar náà tó wáyé ní aso rock villa nílùú àbújá láti sàmì ayẹyẹ ọjọ́ bí kẹrìnlélọ́gọ́rin rẹ̀. igbákejì ààrẹ kashim shettima tó ṣojú ààrẹ níbi ètò náà ó sàmì pàtàkì ìdásílẹ̀ ibùdó ọ̀hún. abubakar ni adarí ẹlẹ́ẹ̀kọkànlá orílẹ̀-èdè yìí lẹ́yìn ikú general sani abacha nínú oṣù kẹfà ọdún 1998 tó sì rí sí yíyọ̀ǹda agbára fún ààrẹ alágbádá olùṣègùn ọbásanjọ́ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1999. ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèrè bianca odumegu ojukwu ti sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní àwọn ọgbà ẹ̀wọ̀n nílẹ̀ ethiopia wípé wọn ò pa wọ́n tì pẹ̀lú àlàyé pé ààrẹ tinubu mọ̀ nípa ipò tán wà. mínísítà ọ̀hún sàmì ìdánilójú ìfarajìn ìjọba orílẹ̀-èdè yìí fún ìgbáyégbádùn wọn. eléyìí ló jẹyọ lẹ́yìn ìtẹ́wọ́bọ̀

wí fífi ààyè sílẹ̀ fún àwọn ẹlẹ́wọ̀n orílẹ̀-èdè méjèèjì láti lọ lo sáà ẹ̀wọ̀n wọn ní àwọn ọgbà ẹ̀wọ̀n létò jẹ́ ti ilẹ̀ wọn. Odúbẹ́gun Ojukwu ṣàfihàn eléyìí lásìkò àbẹ̀wò rẹ̀ sí àwọn ẹlẹ́wọ̀n tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Ethiopia. Àdé náà iná parí lẹ́yìn ìdúnàádúrà olóṣù mẹ́ta. Akọ̀wé àgbà fún United Nations Antonio Guterres ti yan alámòjútó iléeṣẹ́ ilẹ̀ òkèrè ìyìn Ania Ezeankowa gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún ilẹ̀ Áfíríkà. Lẹ́ni tí ó máa rọ́pò Christiana Duarte nínú ipò rẹ̀ kòpẹ́kòpẹ́ ló ti ní orírúurú ipa láti ọdún 2018 ló ti ṣe ìrànwọ́ fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ètò ìṣèlú àjọ UNDP jákèjádò ilẹ̀ Adúláwọ̀. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ṣe àfihàn rẹ̀ wípé àdéhùn alálàáfíà láti fòpin sí aáwọ̀ láàrin ilẹ̀ US àti ilẹ̀ Iran ní ìrètí wà wípé yóò wáyé lónìí lẹ́yìn tí ilẹ̀ Iran ti sàmì iyèméjì lórí àsìkò ètò náà. Gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ni ààrẹ Trump ti sọ̀rọ̀ lórí ṣíṣí ibùdó Strait of Hormuz lọ́gán tán bá ti tọwọ́ bọ ìwé àdéhùn náà. Tẹ́ ẹ bá gbàgbé lánàá ni olùpẹ̀tùsáwọ̀ ilẹ̀ Pakistan sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ọ̀hún léyìí tí Iran dẹ̀ jíròrò lórí ìsọ̀rọ̀pọ̀ náà láti gúnlẹ̀ sí Tehran lónìí. Ẹni tí ṣe aláṣẹ ilẹ̀ Britain Sir Keir Starmer ṣàlàyé wípé àwọn ọmọ iléeṣẹ́ ológun ti gba àwọn ọkọ̀ àjàgbé agbépo ilẹ̀ Russia ní àwọn ọ̀nà tó jẹ́ ti ilẹ̀ Gẹ̀ẹ́sì ní àárọ̀ kùtì òní. Ó ṣàlàyé àwọn òṣìṣẹ́ elétò ààbò lè tó lọ́wọ́ nínú ìgbésẹ̀ náà àti ìlànà eléyìí tó fi wáyè. Pẹ̀lú àlàyé wípé ilẹ̀ Russia ìran ti ṣiṣẹ́ ní agbègbè náà lọ́nà tí ò tọ́ kí ìgbésẹ̀ ọ̀hún kó tó wáyè. Àwọn ọmọ ilé iṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ India márùn-ún ló ti dèrò ọ̀run nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú òfurufú léyìí tó wáyé lásìkò tó fẹ́ balẹ̀ sí ibùdó àwọn ológun léyìí tó wà ní ẹsẹ̀ kúkú ìlà oòrùn àríwá ilẹ̀ náà. Ilé iṣẹ́ ológun ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí ó ti ṣẹ̀ léètí nínú àtẹ̀jáde léyìí tó fi léde lánàá. Wọ́n kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn èèyàn léyìí tó faragbá nínú ìṣẹ̀lẹ̀ náà. Nínú ìròyìn eré ìdárayá ilẹ̀ Australia ló jáwé olúborí pẹ̀lú ọ̀mì ayò 2-0 lọ́wọ́ ilẹ̀ Turkey nínú ìdíje ìṣíde igun dí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní àná. Gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ìyún Tony Popovic ẹ̀rí bí ó ti ṣàlàyé wípé ìlànà mímú àwọn olùkópa ó ṣe ìrànwọ́ fún ìdíje náà. Àwọn olùkópa ṣe gudugudu 7-6 ní ti ìjáwé olúborí yìí ló wá fún Australia ní ọ̀mì ayò 3 gẹ́gẹ́ bí adarí igun dí. Ilẹ̀ United States àti àwọn ikọ̀ méjèèjì ló ṣe é ṣe kán pàdé ní Seattle lọ́jọ́ Jímọ̀ eléyìí tó ń bọ̀. Èyí ń lópin ìròyìn àgbáyé wa fún ti ọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mú wá lẹ́ẹ̀kan sí. Àwọn wá fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún mínísítà fún olólo ilẹ̀ wa ìyẹn Ìyẹsan Wike láti yọ̀dá ilẹ̀ ilé tó wà ní òpópónà pápákọ̀ òfurufú tìlú Àbújá fún kíkọ́ ibùdó ìgbafẹ́ Abdulsalami Abubakar African Resource Center pẹ̀lú ìlérí àtìlẹ́yìn ìjọba àpapọ̀ lórí ẹ̀dánwò kíkọ́ ibùdó náà. A mú wá fún yín pé akọ̀wé àgbà United Nations Antonio Guterres ti yan alábòjútó iléeṣẹ́ ilẹ̀ òkèrè ìyẹn Ana Ezeankowa gẹ́gẹ́ bí olùdámọ̀ràn
pàtàkì fún ilẹ̀ Áfíríkà. Àmọ́ a fún yín pé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ṣe àfihàn rẹ̀ wípé àdéhùn alálàáfíà láti fòpin sí aáwọ̀ láàrin ilẹ̀ USA àti Iran ní ìrètí wà wípé yóò wáyé lónìí lẹ́yìn tí ilẹ̀ Iran ti sàmì iyèméjì lórí àsìkò ètò náà. A tún mú wá fún yín pé aláṣẹ ilẹ̀ Britain Sir Keir Starmer ti ṣàlàyé wípé àwọn ọmọ iléeṣẹ́ ológun ti gba àwọn ọkọ̀ àjàgbé agbépo ilẹ̀ Russia ní àwọn ọ̀nà lè tó jẹ́ ti ilẹ̀ Gẹ̀ẹ́sì ní àárọ̀ kùtù òní. A tún mú wá fún yín pé àwọn ọmọ iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ India márùn-ún ni ló ti dèrè ọ̀run nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú òfurufú tó wáyé lásìkò tó fẹ́ balẹ̀ ní ibùdó àwọn ológun lè tó wà ní ẹsẹ̀ kúkú ìlà oòrùn àríwá ilẹ̀ náà. Nínú ìròyìn eré ìdárayá láti lórí ọ̀fẹ́ àti mú àfihàn pé ilẹ̀ Australia ló jáwé olúborí pẹ̀lú ọ̀mì ayò méjì sódò lọ́wọ́ ilẹ̀ Turkey nínú ìdíje ìṣíde igun dí nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní àná ìyẹn gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá Tony Popovic ti láǹfààní àti ṣàlàyé wípé ìlànà mímú àwọn olùkópa ṣe ìrànwọ́ fún ìdíje náà. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. A tún wà lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ tún lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Amen.

0: fọ sọ madé bẹ
1: àjọ madé bẹ ni
0: o
1: àwọn kan sì ń rojú mi tí wọn jọ kò sí yẹn sọ bẹni tó wà lẹgbẹẹ sọ pé my brothers and sisters everybody listen ẹnìyẹn ò gbọ́ dáadáa bá mi sọ fún un sọ pé my brother and sister
0: my brother my sister
1: o gbọdọ gẹ tẹlẹ ṣé o mọ pé òun lẹẹkan yẹn
0: aju
1: ready wá wá pé ẹnìyẹn ó yá nínú ògo aju ready my brothers and sisters everybody listen.

0: ẹ fi ọpẹ fún Olúwa nítorí pé o ṣeun nítorí pé àánú rẹ dúró láéláé gbogbo ohun tó ní ẹ̀mí wọ́n dán ni láti gbé Olúwa ga nítorí pé ẹ̀mí ni òun tá a fi ń jẹ́ ènìyàn kò sí fún àwa fún ara wa. Bí kò ṣe ẹnìkan tó jẹ́ pé omi èmi iyè sí inú wa. Máa fi ń jẹ́ ènìyàn lórí òkè ìpẹ́. Ẹnìkan òun náà ni ò gbowó bẹ́ẹ̀ sì ni kò gbóbi. Bí kò ṣe wípé ó ní ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀. Tí ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin ti yìn. Èmi ń dúpẹ́ o nítorí pé mo mọ̀ pé oore àti àánú rẹ̀ náà mórí gbá. Ìjì ń jà bẹ́ẹ̀ sì ní afẹ́fẹ́ ń fẹ́. Ìṣẹ̀lẹ̀ ń ṣe lẹ̀ lọ́tún lọ́sì ṣùgbọ́n nípasẹ̀ má jẹ̀mú rẹ̀ òun náà ló múṣẹ lórí ayé mi àti ìwọ. Nítorí pé ó ní ẹgbẹ̀rún yóò ṣubú bẹ́ẹ̀ sì ní ẹgbẹ́ gbàárùn-ún lápá ọ̀tún wa. Ó ní ṣùgbọ́n kì yóò súnmọ́ ilé wa. Ohun náà ó ní mo ṣe ire bẹ́ẹ̀ sì ni mo ṣe ibi ó ní ṣe bí èmi náà ni Olúwa. Ọlọ́run ó mà ṣe o nítorí pé adabi àbá ní ìjẹ́jọ́ adágbére fún ara wa lórí ètò èmi lọ́lọ́pẹ́. Ṣùgbọ́n nípa àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀ a tún pàdé ara wa láyọ̀ àti àlàáfíà nítọ́jọ́ ìní. Ẹ wá sọ pé kò tọ́pẹ́. Ọ̀rọ̀ rẹ̀ náà ló tún kú sọ wípé nípa àníyàn a lè fi ọjọ́ kan ká fi kun ọdún wa lórí òkè ìpẹ́. Ọba tí ò tí ì jẹ́ kákókò èmi àti ìwọ́ tó lórí òkè ìpẹ́. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀. Wọ́n ni mo máa fi gbogbo ayé mi yìn. Wọ́n ni mo máa fi gbogbo ayé mi gbéga. Ní ìṣẹ́jú dé ìṣẹ́jú. Ní wákàtí dé wákàtí. Ní gbogbo ọyọ́ ọjọ́ ti máa ń bẹ lórí òkè ìpẹ́. Lóṣù. Àti ní gbogbo ọdún. Ìwọ́ ló máa ní ìyìn àti ọpẹ́ lórí ayé mi. Òun náà mo tún fi ń kìyìn pé ẹ káàbọ̀. Ẹ tún kú lé lórí ètò èmi lọ́lọ́pẹ́. Ṣé ọlọ́pẹ́ lẹ̀yìn náà? Bí eré bí àwàdà. Ọjọ́ ìkẹrìnlá nínú oṣù kẹfà. Bí eré bí àwàdà. Ìsinmi ìkejì nínú oṣù ìkẹfà. Bàbá yẹn sọ wípé èmi ò màdúrà gbà bẹ́ẹ̀ sì ní nípa tàwẹ̀ mọ́yá ọ̀lẹ́. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ àti àǹfààní ńlá wá rí gbà látọ̀dọ̀ Ọlọ́run wá. Lórúkọ Ọlọ́run ọba ọ̀hún ó náà ni mo wá fi ń kí n pé káàbọ̀. Lórúkọ àyẹ̀yìn tán. Lẹ́yìn náà lórúkọ àwọn aláṣẹ àti lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí. Ìwọ́n lè jẹ́ kí àǹfààní wà láti wípé kẹ lè máa gbọ́ mi. Ẹ tún lè máa bójú wò mí. Lórúkọ màmá wa tí Ọlọ́run gbé ìkànnì lé lọ́wọ́ Evangelist Mrs. Lillian Bademosi. Màmá lórúkọ Jésù ọ̀rọ̀ bí ọpẹ́ bí ìyìn kò ní fi ilé yín sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan o. Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Inú yín yóò máa dùn ní gbogbo ọjọ́ ayé yín ni. Lórúkọ olóòtú ètò yìí Adé Dàmọ́lá ọmọ bàbá olómi yìí. lorúkọ lọ bọtini mi ni titi ọsán yìí tó tún jẹ ẹnjiníà àgbà káàbàtà ní ìkànnì tá a wà yìí Stephen Igi náà ló tún jẹ́ kẹ́ lè máa rí mi wò.
1: Inú gbogbo ayé náà yẹ ayọ̀ òun.
0: Ayọ̀ ńláńlá náà ni.
1: Àlàlá.
0: Lórúkọ olólùfẹ́ yín. Tẹ́ fẹ́ fún Rebels ni tẹ́ fẹ́ fún ìdùnnú àtayọ̀.
1: Èmi
0: náà fẹ́ yín. Lórúkọ Ọlọ́run ọba. Káàjọ ń pàdé ara wa pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ní gbogbo ìgbà. Pastor Sunday Afọlábí èyí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Ní gbogbo ìgbà lèmi ó máa dúpẹ́ o. Títí láéláé lèmi ó máa yin bàbá.
1: Inú gbogbo
0: ayé. Ẹ tèmi tayọ Adéwùmí. O ní kí n máa rìn ṣó. Kí n máa rìn ṣó.
1: Kí Ọlọ́run ní ọba wa.
0: Mo pé ìjẹ́jọ náà kò wáde.
1: Ẹnu mi ò ti.
0: À ń kà á.
1: Ìlàlá.
0: Ọmọ àgbo ń gbọ́ mi, à ń kà á.
1: Ẹ̀bà mi kọ́ ló wà dá o.
0: Ẹ ti mọ̀ ìgbé lábala lábala lẹ́tọ̀ yìí.
1: Àràkà ìdárúkọ rẹ̀.
0: Abala àkọ́kọ́ náà ni abala tani ọlọ́pẹ́. Ti ọlọ́pẹ́ lẹ̀yìn náà. Ẹni bí ìlú ṣe rí ìlú. Ṣé èèyàn kan lè sọ wípé òun lọ lọ́pẹ́? Kò sí ní ìjì ò lè ṣaláìjà. Ṣùgbọ́n Bíbélì sọ wípé. Ẹni bọ̀bọ́ iṣẹ́ àfẹ́ràn Bíbélì ṣáàbí. Ó ní òun kọ̀sẹ̀ kò lè ṣaláìwá. Ó ní ṣùgbọ́n ègbé ni fún ẹni tó jẹ́ pé òun ìkọ̀sẹ̀ ti ọ̀dọ́ rẹ̀ wá. Kò lè ṣaláìrí bẹ́ẹ̀. Ó bá ṣe rí bẹ́ẹ̀. Ọpẹ́ náà ni gẹ́gẹ́ bí ohun tá a sọ ní ìjẹ́jọ́. Wípé ọpẹ́ ń ṣẹ́gun. Abala àkọ́kọ́ náà ni abala tani ọlọ́pẹ́. Èyí tó jẹ́ pé a ti ń fi ìmọrírì ọba òkè tá a ti ń fi wọ̀n ní ìgbà gbogbo tá a ti ń fi yìn tá a ti ń fi ògo fún ọba àwọn ọba. Abala èyí ń wà fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n mọrírì orí Ọlọ́run yálà lórí ọjọ́ ìbí bóyá wedding anniversary ni bóyá church anniversary ni bóyá bàbá màmá ló jẹ́ pé àwọn náà ṣe ọjọ́ ìbí. Ẹ wá fẹ́ kí àwọn náà kan fi ìlàkọjá wọn ìrírí wọn ìkórìtà tí wọ́n ti là kọjá ṣùgbọ́n tó fi já sí ọpẹ́. Ẹ fẹ́ kó ṣe kíni? Ẹ fẹ́ kó di mímọ̀ fún àwọn èèyàn káwọn èèyàn náà kan ṣe kíni? Kan kẹ́kọ̀ọ́ kan kọ́gbọ́n nínú ìgbé ayé wọn bí àwọn náà ṣe ń ṣe kíni bọ́n ṣe ń ṣe ọjọ́ ìbí wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ìkànnì tá a wà yìí West Radio 893 FM òun náà ni àwàyé ìkànnì agbọ́n má gbẹ ní gbogbo ètò wa. Ẹ ti mọ̀ pé fún bí ọgbọ́n náà là ń mú wá fún yín. Ọgbọ́n náà wà lórí ètò èmi lọ́lọ́pẹ́ ni abala tani ọlọ́pẹ́. Àti ẹ̀yin náà tó jẹ́ pé bàbá ẹ̀ ń ṣe church anniversary náà ni ìrìn àjò bẹ́ẹ̀ ṣe rìn bí ìpè náà ṣe kalẹ̀ títí di àkókò yìí bó ṣe ń já sí ọpẹ́ wẹ́rẹ́ di wẹ́rẹ́. Òun náà ni à ń gbéyàwó ní abala tani ọlọ́pẹ́. Yálà ẹ̀yin náà jẹ́ olórin ẹ̀mí náà ni ìrìn àjò yín náà gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ tẹ gbà. Òun náà ni àlejò wa náà láìpẹ́ láì jìnà wọn ó darapọ̀ mọ́ wa ní abala yìí ní orí ètò. Èmi lọ́lọ́pẹ́ ní abala tani ọlọ́pẹ́ wọ́n wà wọ́n ti wà ju ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ̀ yìí pé ìrìn àjò àwọn ìránṣẹ́ ọlọ́run ó máa ń pín sí ọ̀nà lóríṣiríṣi. Abala kejì lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ. Abala yìí ló jẹ́ pé a ti máa ṣe kíni tá a ti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé onípòjípò èyí tó jẹ́ pé yóò dẹ̀ yọrí sí ọpẹ́. Àǹfààní wà fún lórí abala yìí láti ṣe kíni láti fi orí ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún àwa ikọ̀ àti ìrújú Ọlọ́run láti fi tú àti láti fi dè nínú ayé onípòjípò. Abala yìí wà fún yín láti ṣe onígbọ̀wọ́ abala yìí gẹ́gẹ́ bí ẹ̀yin ikọ̀ àti ìrújú Ọlọ́run. Yálà ẹ fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ni ẹ fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run kí wọ́n dẹ̀ di alábòkun fún nípa titi ẹ̀mí àti wípé ẹ̀yin náà ẹ tún fẹ́ ṣe kí ni ẹ fẹ́ sọ̀rọ̀ àṣẹ Ọlọ́run fún yín láṣẹ ẹ fẹ́ lò fún gbogbo àgbáyé ẹyin náà ẹ kàn sí abala ijonigbo wa abala yi gẹgẹ mo ṣe ma nso wipe ẹyin náà tẹ jẹ ọmọ daradara fun baba daradara ninu oluwa ẹyin tẹ jẹ ọmọ daradara fun mama ninu oluwa ẹyin náà le ṣe onigbo wa abala yi fun mama ninu oluwa bi baba ninu oluwa kore ofe yi ko ma je ninu ijo nikan boya ẹyin náà le fe jẹ e fe ṣe isoji ita gbangba ni abi e fe ṣe isoji inu ile ijosin e pe wa e ti mo ikanni ta wa ye a le wa ba yin gbigan life and direct e kan pe wa kawa se kini ka fi ti wa ka fi gbe ti yin laruge e tan ise iran ise nitori pe o ni e lo si gbogbo aye lati lo se kini lati lo ma wa sun eyin rere eyin na wa fe se be e se kini e kan si ikanni wa e to kale si popona laafin oluyole city ni ilu ibadan o na ni akale si ni popona laafin oluyole estate ni ilu ibadan o na la kale si abi ke se kini ke pe mi pe kin kan si yin ha mi o gba se meji o na ni ise mi na ni e pe mi eni kin yoju si yin nibi kibi to je pe e gbe wa 08038072357 o ya e ja tesi waju lori eto abala ta ni olope

0: òun lo eléyìí láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo ènìyàn gbèsè ọpẹ́ ẹ̀mí pọ̀ mi ò lè san tán lọ́wọ́ aṣẹ̀dá amẹ̀dá ẹni tó ṣẹ̀dá mi sórí òkè ìpẹ́ ẹni tó ń tì mí lẹ́yìn ẹni tó ń ṣààbò lórí ayé mi tó tún jẹ́ kí ọdún mi kó tún lè kàn sí lórí òkè ìpẹ́ ní ọjọ́ Friday June 12 náà lẹ́mọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìbí mi mo máa wá orin ìrí ni láti fi dúpẹ́ nítorí pé ìgbèsè ọpẹ́ mi pọ̀ ìlàkọjá mi láti inú oyún títí di ọmọ ọwọ́ láti ọmọ ọwọ́ títí di ọmọ ìrìnsẹ̀ láti ọmọ ìrìnsẹ̀ títí di àkókò yìí ẹ rí wípé ó tó fún ọpẹ́ nítorí pé tabanika sọ nípa àníyàn nípa agbára mi ò lè fi ọdún kan kí n fi kún ọdún mi. ìwọ̀n tí mo lè ṣe òun náà ni ó ṣe. ojú mi rí ọdún tó kọjá. ojú mi tún rí ọdún yìí láyọ̀ àti àlàáfíà.
1: èmi fún.
0: mo mọ̀ bẹ́ẹ̀.

0: ọjọ́ mẹ́jọ ìní. Ẹ̀bùn náà bó ṣe mọ náà a fi ṣe kí ni a fi ṣọwọ́ sí i. Àwọn tó bá ti gbà á, mo ti sọ̀kánú rẹ̀ oko méjì. Gbèsè ọpẹ́ mi pọ̀, ṣé gbèsè ọpẹ́ rẹ̀ náà pọ̀? Ṣé o rọ́nà láti dúpẹ́ lọ́wọ́ ọba òkè? Lé gbogbo ọ̀nà, nítorí pé kò gbowó bẹ́ẹ̀ sì ni kò gbobi, lọ́wọ́ èmi àti ìwọ.
1: Kábíyèsí ó la mọ̀ ń ṣe.
0: Ó dá a bá ṣe ń ṣe kábíyèsí, òun náà lálejò wa tó jẹ́ pé wọ́n wọlé sínú kọlọ yìí tún jẹ́ tán lè fọwọ́sọ̀yà wípé àwọn lọ́lọ́pẹ́ ní ti ọ̀sán yìí. Àkókò yìí dẹ̀ tí wàá ṣe kìnìún, àkókò yìí ti ń sáré náà. Ẹ jẹ́ ká ṣe kìnìún, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àlejò wa, ṣùgbọ́n mo bọ̀.

0: kò sáfijọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí àkàwé rẹ̀. Iṣẹ́ orin yìí òun náà lẹ́yìn láàyò. Ẹ jẹ́ kí wọ́n kọ́ béèrè nǹkan kan ní ìṣáájú, kí là ń pè gan lórí ẹ̀mí?
1: Orin ẹ̀mí ni orin tí ènìyàn gbà láti ọwọ́ Ọlọ́run, tó ní ìmísí, tó dẹ̀ sopọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
0: Ẹ dúró, mo dì nǹkan kan mú bẹ̀ yẹn. Ta bá ń sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, àkọ́kọ́ ẹni ó jẹ́ orin tá a gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìkejì, ẹni ó jẹ́ orin tó jẹ́ wípé ó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, òun là ń pè ní orin ẹ̀mí. Ẹ̀yin ara ilé ṣẹ̀ ń dè é. Ṣé mo ti sọ fún yín pé ìkànnì tẹ́ ẹ wà, ìkànnì agbọ́n má gbẹ tó kún fún omi ọgbọ́n? Nítorí pé tẹ́lòmíràn bá tiẹ̀ ń kọ orin tó ń sọ wípé orin ẹ̀mí, orin ẹ̀mí, ẹ̀yin náà ti rí ohun méjì láti dì mú tẹ́ ẹ fi dá orin ẹ̀mí mọ̀. Ó dà, ẹ jẹ́ kí n wá béèrè léyìí. Ṣé gẹ́gẹ́ bí orin ẹ̀mí, orin ẹ̀mí, ìbéèrè mi kejì òun náà ni wípé ǹjẹ́ ẹ kàn rí gẹ́gẹ́ bí ẹ̀bùn àbí iṣẹ́ ìránṣẹ́ ni?
1: Orin ẹ̀mí iṣẹ́ ìránṣẹ́ orin kì í ṣe iṣẹ́
0: ìránṣẹ́ ni. Ti ẹ̀yin ni o,
1: ti tèmi. Iṣẹ́ ìránṣẹ́ ni ti tèmi o. Ènìyàn le ní ẹ̀bùn kí Ọlọ́run má ràn. Tó bá dẹ̀ rànra rẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń wà tó máa ń béèrè májẹ̀mú ìpè lọ́wọ́ ènìyàn.
0: Ó dà, mo tún mọ yín níbi tí ìkórìtà tẹ dé yẹn. Ẹ ní iṣẹ́ ìránṣẹ́ ni. Ẹ ní àwọn ìdojúkọ kan dẹ̀ máa ń wà tó jẹ́ pé tí ó fẹ́ dáyàn padà. Ǹjẹ́ ẹ̀yìn ríru rẹ̀ ṣebí iṣẹ́ ìránṣẹ́ ni? Kò yẹ kó ní nǹkan kan tí ó dojúkọ èèyàn tí ó dàbí pé kéèyàn ó padà. Ẹ sún mọ́ rọ̀rọ̀ gẹ̀dẹ̀ díẹ̀, òyìnbó yàn jẹ.
1: Iṣẹ́ ìránṣẹ́ ni o. Tí ó bá ṣe wípé ènìyàn ló rànra rẹ̀, ó lè ṣe nǹkan tó wù. Ífùn nígbà tó bá ń ṣe nǹkan tó wù, tí Ọlọ́run bá ń kọ́ àtẹ̀ńṣẹ́ ẹ̀ sí, torí ẹran ara ló ran, ẹran ara ló fẹ́ jíṣẹ́ fún, kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ràn yàn, Ọlọ́run á fún ẹ bó ṣe fẹ́ kó o ṣe. Tó bá wá kọ́ ẹ pé bó ṣe wù ẹ kó o ṣe rèé, ẹ Ọlọ́run á máa wù ẹ. Ènìyàn lè wà lórí pẹpẹ Ọlọ́run kó máa bá Ọlọ́run sọ̀rọ̀, kọ́lọ́run ti tán lára rẹ̀ kó dẹ̀ máa mọ̀. A rí àpẹẹrẹ rẹ̀ nínú Saulu. So ẹni tí Ọlọ́run pé, ó yàtọ̀ sí ẹni pé ẹ̀bùn ni mo ní ẹ̀bùn, mo fẹ́ lọ display ẹ̀bùn. Tó bá ṣe wù ló máa ṣe ṣe. Ṣùgbọ́n ẹni tó ẹran níṣẹ́, bí ó dàbí ìgbà tí òbí bá rán ọmọ níṣẹ́, wípé ọmọ mi ó yá gba lísì yìí o, lọ ra nǹkan wá fún mi lọ́jà. Ṣé pé gbogbo nǹkan tó bá kọ fún ló gbọ́dọ̀ rà wá? Kò lè ṣe tó wù. Ohun tó wù Ọlọ́run, ohun tí ìyá yẹn àbí bàbá yẹn ran, òun ló gbọ́dọ̀ rà wálé. So bẹ́ẹ̀ ni iṣẹ́ ìránṣẹ́ ṣe rí ohun tí bàbá bá rán mọ́, ọmọ gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí májẹ̀mú ìpè tó fi pé ohun tí mo rán ẹ rèé.
0: Ìkórìtà tó jẹ́ pé ẹ ti ń bọ̀, òun náà lẹ́ṣin wà, ẹ ti lọ sórí ìbéèrè tí mo béèrè dáadáa. Ẹ̀yin náà ẹ kọjá lọ, gbẹ̀yìn ara lé, ẹ lọ wojú àlejò wa. Èyí tó jẹ́ pé wọ́n wà ní orí ètò ní ti ọ̀sán yìí, ẹ kọjá lọ sójú òpó títí wa. Àwọn èèyàn ti wà ńbẹ̀, wọ́n ti wà ńbẹ̀ dáadáa. Mo ti rí Pastor Ọláríwájú Isaac, bẹ́ẹ̀ sì ni Bàbá Dekas, àwọn náà ti wà, wọ́n ní ẹkọ́ ètò from New Garage, àti bẹ́ẹ̀ lọ làwọn èèyàn ti wà ńbẹ̀. Ẹ̀yin náà ẹ kọjá lọ bẹ̀ at West Radio 893 FM Vampage, ẹ kọjá lọ bẹ̀ lọ wojú àlejò wa. Ìbéèrè tí mo ìfẹ́ kẹ́ dáhùn dáradára, òun náà ni wípé iṣẹ́ ìránṣẹ́ ni. Ẹni bàbá ran ọmọ rẹ̀, ṣé ó wá yẹ kí ọmọ wá rí ìdojúkọ nínú iṣẹ́ tó jẹ́ pé ó ran ọmọ rẹ̀?
1: Ó lè rí ìdojúkọ.
0: Kí ló dé?
1: Ìdí ni tó fi ran níṣẹ́, tó fi ran níṣẹ́ púpọ̀ lọ ra nǹkan wá. Tó bá ń lọ lójú ọ̀nà, òjò lè rọ. Tí òjò bá rọ̀, o lè kọ́kọ́ fẹ́ sá pamọ́ síbì kan. Bàbá ò mọ̀ nílé pé òjò kan rọ̀ níbì kan tí ọmọ sá pamọ́.
0: Kò lè sá padà.
1: Kò lè sá padà. Kò sí ìbẹ̀rù. Ó ti rí ara rẹ̀ nínú ìrìn àjò yẹn, kò rí ẹni tó ran. Ẹni tó dẹ̀ ran yàn níṣẹ́ nílẹ̀ Yorùbá, wọn alẹ́ni tó bá ran ni níṣẹ́ la máa ń bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tá jíṣẹ́ fún.
0: Yorùbá ni yín. Ọ̀dà, mo gbọ́.
1: So nínú ìrìn àjò yẹn bó ṣe ń lọ, tó bá débi àkọ́kọ́ tán rajà tán, tó fún wọn lówó, tán bá ní kò sí change, kò sí tó fẹ́ ṣe, a dúró. A ṣàn pé time bẹ́ẹ̀ bàbá ni pé wákàtí kan ni kó lò ó. Tó débẹ̀ tó rà tán, tó fún wọn lówó, tán ní kò sí change, wọ́n wá changes sì ṣe fún. Tó bá kúrò bẹ́ẹ̀, a tún lọ bòmíì lọ ra nǹkan míì. Tó débò míì tí ò bá rí, a make sure pé tí bàbá òun ràn òun fẹ́ ra wálé, kó lè jí ọmọ tó yege nínú iṣẹ́ tí bàbá yẹn ràn. so gbogbo idojuko to ba ri ko si bo se wu ki baba ranse to ninu rin ajo ko ma ri idojuko a le duro a fe wo moto oni moto akoko de ko lo bi to nlo a duro na to ma ri moto to ma gbede be e ti o be pe bi to le fe se rin ni a wo pe wo moto yi npe ya ma fe se mi rin lo ki ma ba late nti baba mi mi
0: e wa duro gege bi Jason bayi e wa nfo wi soro e nfo wi nba mi soro o mo yoba o na de ni mi o na ni wi pe eyin gege bi enikan te wa duro yi kini awon kankan to je wi pe e ri te wa wo pe ah baba se won o tesi waju ninu ise to ran mi sha se won te se iru e ti e wa nitori pe eto yi awon opolopo n gbo to je pe o n gbe awon eyan ro atire ni to je pe o n gbo eto yi to so pe o n ti fe yese o n ti fe pada sugbon to nkan to n gbo yi lo won fi pada duro se eyin ti e ri nkan kan to je pe eyin fi ri to pe ah je kin pada o n ti baba ran mi yi mi o ni le je je ikan ti e ri awon kankan be
1: awon kan ninu rin ajo to le muyan fe pada ma nsele
0: eyin gege bi enikan
1: be ni gege bi enikan bo wa o gbodo pada to lo je so pe to ba ran ni nise la ma nberu aki beru ni ta je se fun ni ojo kan lo si ilu iwo lo minister gba ti mo lo on backup meji mo mo ni keyboard mi kan dani agbera de be lo minister a setan pata minister tan won fun wa ni 3000 naira
0: ni ilu iwo
1: awa merin o fun 3000 bon se fun mi mo fi le ki police mi lowo bo se gba o ye wo anti 3000 na fun wa mo ni ki sa won lo pe wa eni to ran wa nse n lo ni ka wa jise bi a wa sa soju e ni a wa ntori owo do ta ba ni ka wo looto owo la wa na nbe anawo wa sibe a ma nawo pada owo ta na gan is oju 3000 naira tan fun wa lo bo eni to pe wa le bo wa eni to pe wa o le pese fun wa ko pe wa nitori owo to ba ni omo mi oya ma fese rin lo si ilu iwo o mo ti o se lati mu wa pade ire ta o fi debi ta nlo on lo ran wa gba to pe isaki to pe abraham to ni ko ma ko bi omo re ko mo pe o ti pe si eran sile fun to fe fi se replacement ti omo sugbon gege bi omo to je eni to n gboran iyen gbodo gboran ninu rin ajo yi sin ti olorun ba fe tuba se pe olorun lo ni ko lo ko si bi doju ko se le wa to o ti make it another way fun e so ko le bori eto olorun ko gbodo bori eto olorun
0: gege bi on to je pe e so yi on na ni wi pe ah lakoko ta wa yi olorin emi eh bibeli de so yi pe ebun eniyan on na ni o lana fun on na ni o lana fun tabawa wo ni ru akoko ta wa yi ati gege bi on te so tan yi eyin gege bi enikan e je yin koko wa bere bi eleyi ta ba pe yin sibi kan lati wa je ise ti olorun ran yin se ni so yi pe oye bayi ni ke lo wale
1: bi oluwa ti wa ti emi e
0: ki lo nfa e je yin koko e papo ki lo nfa eleyi fun awon olorin emi leni
1: on ton fa fun awon olorin emi loni ti mo ri pe on fa number 1 nigba ti awon iranse olorun ba pe awon olorin emi mi pe kan wa minister gba tan ba se tan gbogbo nkan lo le tolerate pe ki n se tan ki n fi owo mi miti need ki se gbogbo eniyan sa so most awon olorin emi tan ba debe ti won ba fun won nikan se mo pe instrumentalist awon na won ma gbowo awon to de ti mowo yin te ti jo mowo ara won awon le ma fe mu jade pe kejo lo minister te ba dede be te se tan te ba ti fun won lowo toto owo e ma lose iyan ma lose won ni won sa lo soda awon to ma fun won lowo gidi ni so yen gan ma mu ki gba mi ki awon olorin emi kan insist pe ye bayi ni mo fe gba bo bi emi se ri o yato si bi elomiran se ri bi emi se ri ni temi ni wi pe eni to ba tin diye le to so pe e fun wa ni ye bayi mo ri bi gba to se pe o nta oja se pe oja ti en ba nta le yan ma negotiate
0: beni
1: oja ti mo ba gbe kale te diwaju mi tele fe ra kini ti ma ni 10000 naira ni sa e le na bi gba teyan na yan mo re so anu la rigba gege bi eni ti olorun fa jade bi pe o ya mo ran e lo sa soju mi ni ibi kan ori ofe ni
0: anu ni
1: oju rere ni sa
0: oju rere
1: ero po lowo olorun o yan wa fe o yan wa jade ni pe mo mu e o le ko ko ma se ki nkan kan ma sele to ba de ko to sise ami ati se iyanu o lo ni se ki sise wa so a gbodo je ki eran ara ko bori wa wi pe iye ti mo fe gba re iye owo mi re te ba ti sun mi mi oni wa ti o ba ti fun e o ba ti wa olorun a de gbe lomi to le lo sibe o ma n dun mi ni asiko e wi pe mo ni ore ofe ati so ni sisin wi pe most awon tan ti get to the top awon kokan ti won ni ijo ti o ti po won lori ofe ati invite won wa minister
0: ase ti debi ti mo ti debi kan lara bi ti mo nlo
1: se awon ti won ni oro dada tan le san millions fun won sawon ni olorun pe won fun ni ka won nikan ni olorun pe won fun ko ye ko ri be sa o ma nje edun okan fun emi mo ni sister mi kan na olorin na ntajo ma nsoro o ma nje edun okan pe so awon yen na olorun de ran won kan wa na nu won ti se pe olorun ran won si sugbon won le ri se je fun tori won lowo so ye ko ri be ko ye ko wo je priority wa ko ye ko wo je ohun akoko fun wa pe lowo a o wa niyan awon lori emi ara wa na ma se ma se fun ra wa na ta ba fe se program ta ba invite elomi a so fin pe to ba ti le san ye bayi mi o ni wa ko de ni wa lo so yin awon tan de n charge elomi so won pe awon o le je ko wa stranded kale to ba se wi pe lati fulfill eto olorun fun ti olorun gbe le olori lati wa se to ba se backup kan lo le mu dani to jise
0: ti olorun
1: na aran oni ki se instrumentalist lo fe sise ranse nbe o da lati le je ki gbogbo ohun ti o prepare ko le sound ko le stand out ko le duro but ki wa se pe ka ma ka fail ninu rin ajo yen tori a oni le so fun olorun pe tori pe won sanwo drama mi ni tori pe won sanwo ni keyboard list mi ni tori pe won rowo en to ma te keyboard fun mi san ni a oni le royin be fo olorun tori olorun oni gba skills lowo enikeni
0: oda e je bo mi mo mo bo
2: yo para ma yo be
0: ona le tin gbo latenu alejo wa ni abala tani olope eyin na tin wo pe gbudo fi dun yin bo te je pe akoko yen na o ti se kini o tin ko wa ni papa mora 0916 893 1000 0916 893 1000 tabi 0915 333 4893 0915 333 4893 tabi 0915 333 8930 0915 333 8930 0915 333 8930 ona ni ojo opo to wonu ko lo ye ipe kan ti wole mo de si ni ibere lati bere lo alejo wa boya awon na ni ibere ti mo fe bere ye hello
3: I'm a queen.
0: Boya ke gbiyanju e pada. 0916 893 1000 0916 893 1000 Ebi amu ipe pada. Hello.
4: Alaafia fun yin o.
0: Alaafia fun yin sir.
4: Mo ki mama wa ni Oluwa ti won ku se Oluwa.
0: E se sir.
4: Oruko temi ni pastor Abdullah Olufemi.
0: E kaabo sir.
4: Ori ofe Olorun ko wa pelu yin sir.
0: Ami sir.
4: Gbadura fun mama ye Olorun a gbe won soke.
0: Ami Jesu.
4: Ibiri Olorun a de se mo won lara.
0: Ami.
4: Maje mo a fo won.
0: Ami Jesu.
4: Ogo ni Olorun loke o.
0: Hallelujah.
4: E ku ise Oluwa.
0: Oluwa ku ise sir.
4: E se o da o.
0: E sir. E kan ti eni ke ki mama ni.
4: Bẹ́ẹ̀ni sir.
0: Oda sir. Oda sir. E ni beere fun wa. Oda ẹja mú ìpè
4: ìbéèrè mi tí wọn ò pọ ohun tí mo kàn fẹ́ sọ fún wọn ni pé kí wọn tẹ̀síwájú ọlọ́run tó pè wọn sẹ́nu iṣẹ́ yẹn á tì wọn lẹ́yìn gbogbo wa náà la mọ bí ìrìn rere àti orin ìrìn rere ṣe rí láyé ìsìn
0: ká sọ pé iṣẹ́ ìrànṣẹ́ lápapọ̀
4: gbogbo wa la mọ bó ṣe rí láyé ìsìn ṣùgbọ́n ẹni tó pè wá tó ràn wá níṣẹ́ kò ní fi wá sílẹ̀ ní àbá nìkan agbára ọlọ́run àmọ̀ràn mi fún wọn nìyẹn
0: 0916-893-1000 0916-893-1000 0915-333-4893 0915-333-4893 0915-333-8933 ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ àlejò wa. Màmá, ẹ kú òun látàárọ̀. Ẹ jẹ́ kí n sáré béèrè ìbéèrè. Ìbéèrè pọ̀ ṣùgbọ́n nítorí àkókò wa. Tabáníká wo olórin ẹ̀mí àti olórin ìdàkejì ká sọ pé àwọn olórin títí ayé náà torí pé àwọn náà gbà pé tayétayé ni wọ́n àti olórin ẹ̀mí ẹ já sáré mú ìpè yìí ẹ má bínú. Ẹ̀lọ́ ta lọ lọ́pẹ́ yìí o. Ẹ̀lọ́ tẹ bá ń gbọ́ wa gbọ́ yín o gbìyànjú òpó yẹn ni ẹ lè gbìyànjú ẹ̀ padà. Tẹ bá ń sọ̀rọ̀ nípa olórin ẹ̀mí kí ni àwọn ìdámọ̀ tó jẹ́ pé a lè fi dá àwọn olórin ẹ̀mí mọ̀ pé olórin ẹ̀mí rèé. Ìkejì òun náà ni wípé ṣé ìrínisí kò ní í ṣe pẹ̀lú olórin ẹ̀mí.
1: Ìrínisí ó ní ṣe gan-an.
0: Ẹ tó fi gan-an sí.
1: Bí ẹni tó wà nínú ayé ṣe máa múra olórin ẹ̀mí ò gbọ́dọ̀ múra bẹ́ẹ̀. Ìrísí pé ìdúró èèyàn olórin ẹ̀mí ò gbọ́dọ̀ wọṣọ tó ṣíra sílẹ̀. Ìmúra rẹ̀ kò gbọ́dọ̀ mú ẹlòmíràn ṣìnà. Presentation lórí pẹpẹ ó gbọ́dọ̀ mú ọlá àti ògo ọlọ́run dání. Bó ṣe máa introduce orin tó fẹ́ kọ ó gbọ́dọ̀ yàtọ̀. Olórin ẹ̀mí tó kọrin tó wà lórí pẹpẹ tó ń kọrin lọ tó pinrẹ̀ lólórin ẹ̀mí tó yá tó wá mú orin ayé kan mọ àwọn olórin ẹ̀dùn kejì mọ.
0: Ẹ̀hún pé wọ́n ní gospel kinní kan gbogbo ẹ̀ náà ló ti wà.
1: Kò gbọdọ̀ rí bẹ́ẹ̀.
0: Kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ó dà ẹja mú ìpínlẹ̀ iná. Ẹ̀lọ́.
5: Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́. Ẹ káàbọ̀ sí orí ètò ìmí lọ́pẹ́. Ta lọ lọ́pẹ́ yìí?
5: Ẹ
0: sọ.
5: Láti Ìbàdàn.
0: Kí ni ìdí ọ̀pẹ yín? Àbí ẹ lọ́rọ̀ fún àlejò wa?
5: Mo fẹ́ kí àwọn Lady Evangelist yẹn tó wà lórí ìkọ̀kọ̀rọ̀.
0: Wọ́n ń dáhùn.
5: Torí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa àwọn wọ́n máa ń fi máa ń dìbò wó dé àwọn òkè demand. Wọ́n impressive. Lóòótọ́ oríṣiríṣi náà ni nǹkan tó ń ṣẹlẹ̀. But pé àwọn tó bá pè wọ́n náà kan máa appreciate wọn dáadáa. Èèyàn tí ò bá ti demand. Wọ́n appreciate wọn dáadáa ló dáa. Because èèyàn náà mọ̀ bí mo ṣe rí sí. Pé nǹkan ò rọrùn mí. But kọ́ máa fi ṣe pé àwọn pè wọ́n evangelist wọn kọ́ sábà appreciate wọn dáadáa in short. Ó wà impressive lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Ó wà impressive ọ̀rọ̀ ilẹ̀. Ọ̀gbẹ́ kalẹ̀ ọ̀rọ̀ wọn wà impressive gangan.
0: Ó dà mà.
5: Ní ọ̀rọ̀ wọn. Sọ ẹ bá wa kí wọn.
0: Ok, àwọn náà ń bọ̀, wọ́n ń bọ̀.
1: Ẹ ṣe o.
0: Wọ́n ní ẹ ṣe.
5: Ọlọ́run a máa ràn yín lọ́wọ́.
0: Àmì.
5: Agbára dọ̀ fún
1: ọ. Àmì. Ẹ ṣe mà.
5: Fi yín sílẹ̀ kò ní kú mọ yín lára
1: wa. Àmì.
0: Ẹ ṣe mà.
1: Ẹ ṣe mà.
0: Ẹ ṣe mà.
5: Yes, sir. Bye.

0: yìí ní tirẹ̀ ẹ̀ ló ń ta lọ́pẹ́ yìí o.
1: Ọlájídé Abọ́sẹ̀dé lọ lọ́pẹ́.
0: Màmá ìkáàbọ̀ sórí ètò.
1: Ẹ kú ọjọ́ bí ọjọ́ sí o.
0: Yes, ma.
1: Ọlọ́run ní fi ṣe àṣemọ fún yín lórúkọ Jésù.
0: Àmì Jésù.
1: Ẹ máa lọ wájú ni lórúkọ Ọlọ́run.
0: Àmì Jésù.
1: Mo kí ìyá wa tó wà nbẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀. Ẹsẹ̀ tí wọ́n gbé sí iṣẹ́ Ọlọ́run, Ọlọ́run ò ní yẹ Sàtánì ò ní yẹ wọ́n lẹ́sẹ̀ wọn. Agbára Ọlọ́run gbéraga ò ní tún wọn mú wọn kúrò nílẹ̀. Agbára Ọlọ́run. Mo ní kí n kí wọn lọ́pọ̀lọpọ̀ ni kán jọ kán tọ̀ máa bá àwọn èèyàn wọn àwọn èèyàn wọn tó ń kọrin náà kán tọ̀ máa bá wọn sọ̀rọ̀. Mo nígbà mí kò bá ti ń kọrin yẹn tí Ọlọ́run gbà wọn wá wáyé ẹsẹ̀ kúrò níbi tí wọ́n tọ́lọ́run fi wọ́n sí. Wọ́n á mọ ṣètà yé tí ò dẹ̀ yẹ kú rí bẹ́ẹ̀ Ọlọ́run Elédùmarè á máa bá wọn ṣe o. Èmi ìgbéraga kò ní bá kárí àwọn jẹ́ lórúkọ Ọlọ́run. Èmi náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oṣù kẹfà yìí. Mo dúpẹ́ fún kíkò jù mí dànù. Bẹ́ẹ̀ àti ìrájò ti pẹ́ nínú oṣù yìí. Àyìn Ọlọ́run ló gun lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run Elédùmarè tó mú wa la ìlàjì ọdún yìí torí àlàjá. A tún wa la ìlàjì tó kù dá lórúkọ Ọlọ́run. Ọlọ́run aláàánú àwa gba àwọn ọmọ tó ń bà wá nínú jẹ́ tán wà níbẹ̀ yẹn torí inú wa ń bàjẹ́ gbogbo ìgbà. A kà lè má pè sí orílẹ̀ tó ká má sọ̀rọ̀. Ọlọ́run a gba ògo torí ọ̀rọ̀ orí afẹ́fẹ́. Ọlọ́run náà tí ó ń gbọ́ ó sì tàn ká yé ó sì tàn kọ́ ká ọ̀run. Ọlọ́run bá wa tún wọlé lórúkọ Ọlọ́run. Ìdí ọgbọ́ ìfìyàn pé mo wà láyé mo wà láyé àwọn ọmọ mi náà wà láyé o. Lóòótọ́ ó lè ṣùgbọ́n Ọlọ́run òjò lè mọ́ wa. A fi ọ̀pá tẹlẹ̀ jẹ níbùjẹ ẹran. Àní Ọlọ́run ló gbo lórúkọ Jésù. Ìṣèjì náà máa tẹ̀síwájú iléeṣẹ́ rẹ̀ tó lè bàjẹ́.
2: Mo gbé wá.
0: Kókó yóò bá wa ṣọ̀rẹ́ rárá. Ó ní nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Ẹ̀yin náà bẹ́ẹ̀ náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu àlejò wa ẹ ti mọ̀ yìí pé ẹni tí Ọlọ́run rán ni nítòótọ́. Ó kí ìyá dé Kúnlé Òjó Kristánà náà wà lójú òpó yẹn. Ó gbẹ̀yìn náà tẹ wà ń bẹ́. Ìpè ṣá lè mú ìpè mọ́ ṣá. Dámú ìpè kan èyí káfẹ́ nìkan yìí lórí ọ̀fẹ́ sí.
3: Ẹ̀lọ́
0: ta lọ́pẹ́ yìí o.
3: Zike òun ni ọlọ́pẹ́.
0: Láti ìbúlẹ̀ sí
3: ìpèsà. Láti Ẹlẹ́gún.
0: Ẹ káàbọ̀ sá.
3: Ẹlẹ́gún ọjọ́ yẹn. Mo dúpẹ́ fún ohun tí Ọlọ́run sọ. Síwájú, mo gbọ́dọ̀ bèrè ohun kan lọ́dọ̀ arábìnrin mi tó bá ohun tí ń gbà lálejò. A sọ fún wa pé kẹ̀kẹ́ ni owó ni kẹ̀kẹ́ yìí rere. Ǹjẹ́ kò yẹ kí a lè sọ fáwọn tó ń pè wá pé iye báyìí tó máa tó fún owó ọkọ̀ wà láì sí pé àṣàbèrè owó mìíràn lọ́wọ́ wọn? Ǹjẹ́ kò yẹ kí a bá wọn sọ?
0: Ó dà sá. Ẹ ṣe ẹ máa bá wa bọ̀ lórí ètò. Bàbá yìí wọn àwọn béèrè ṣẹlẹ̀ sáré dáhùn ìbéèrè yìí. Wọ́n ní ṣé kò yẹ owó ọkọ̀ wa kẹ̀kẹ́ owó ni kẹ̀kẹ́ ìyìn rere? Wọ́n pẹ́ ṣé kò yẹ ká béèrè pé owó báyìí ni ó tó owó ìrìn àjò wa? Ó dàbí ẹ̀yìn náà ti sọ mọ́ ọ̀rọ̀ ní ìgbà kan. Àwọn yẹn ló yẹ kí wọ́n rò ó gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé tí wọ́n bá fálẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ètò ẹ̀pẹ́ àgbéran yín. Ẹ wo àkókò yẹn ti lọ. Ẹ jẹ́ kí n kàn béèrè ká fi kásẹ̀ gbogbo ńlẹ̀ ní abala tani ọ̀rọ̀ pé àti wọ abala ọ̀rọ̀ àṣẹ gan. Màmá tá a bá sọ̀rọ̀ nípa àwọn ẹni iṣẹ́ ìránṣẹ́ orin lè gbé lọ́wọ́, ǹjẹ́ tí ibi bóyá ẹ̀yin tẹ̀ ń ṣe tìyín bẹ́ẹ̀ ìpéjọpọ̀ bóyá lágbo gbogbo nǹkan wọ̀nyẹn ìjẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín náà débẹ̀ òkú ni kó àgbà nǹkan kan báyẹn?
4: Kì í ṣe
0: Ọlọ́run tí ní kẹ́ ṣe iṣẹ́ ìránṣẹ́ orin ni Olorun gbele yin lowo lati ma lo si isoji lati lo ma lo nje Olorun ti fun yin lori ofe lati se awo jade
2: beni
0: o ti to bi melo
2: mo ti se merin
0: merin le ti se ara nkan to je pe do wa pe titi de ara awon awoyin o ye ka lo lori eto yi mo mo pe ayeyan e ma gbo awon ara awon orin ti won ti ko leyin le ninu eto yi lori eto yi ni gbogbo igba imoran yin fun awon awon to se nbo leyin awon tan wo pe bawo ni won se mu iran ise iran imoran yin fun awon to pe iran yi tin se lowo lowo won ni iseju kan
2: imoran mi fun awon to nbo leyin ni wi pe kan ma wo aworan eni kankan kan wo aworan olorun kan lo ba olorun won bo se ran won to fe kan se gangan oni kan wo kan ma copy anybody kan je on tolorun fe kan je gangan ki won le ni atileyin la todo olorun awon ti o ti wa ni waju agbadura loruko jesu e woni subu
0: amen
2: e o ma tesi waju ninu olorun
0: amen
2: e je ka ri ise ranse bi on ti olorun to pe wa to le gbe to le gbe tan patapata lati mu wa de bi to mu wa lo loruko jesu ti nasareti a o de bi ti oluwa mu wa lo
0: amen
2: a o ni ku sojona bi efin
0: amen awon ikawo lo je pe awon eyan ti le kan si yin abi ti won ti le re orin yin
2: okay orin mi wa ni ori YouTube
0: kin no film da mo
2: Oladoni na lo wa Oladoni Esther to lo wa ni
0: Oladoni Esther to lo wa ni
2: yes so lori phone won le pe mi lori phone na o wa lo
0: won le pe yin lori phone kini iyen
2: 08073
0: 79 11 55 55
2: Oda
0: eje ka sare ko jalo si abala ikeje tin se abala oro ase mo bo

0: ọ̀rọ̀ kan ṣoṣo ó lè túṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yín pé abala méjì ló kalẹ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ òun náà ni abala tani ọlọ́pẹ́ tá a ti kọjá yẹn. Òun náà abala kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ, èyí tó jẹ́ pé ó wà fún gbogbo àwọn ikọ̀ àti ìrújọ ọlọ́run láti tó àti láti dè gbogbo ohun tó jẹ́ pé ó wà nù ayé wa. Ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀, ó mú wọn láradá, ó sì gbà wọ́n kúrò nínú gbogbo ìparun wọn. Kíkí ọ̀rọ̀ kan ó lè ṣe kíni, ó lè túṣe. Abala náà láti wàyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń gbọ́ ohun àlejò wa látàárọ̀. Ikọ̀ àti ìrújú ọlọ́run náà ni wọ́n yìí tó ẹ̀kọ́ ọlọ́run yàn tó jẹ́ pé ó dẹ̀ rán ní iṣẹ́ rẹ̀. Gbogbo ẹ̀yin tá bá ní ká ṣe ojú òpó, ẹ ti mọ̀ àkókò yìí ti lọ. Ẹ̀yin náà wo àkókò tó wà lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí pé ndéédé agogo mẹ́rin sí agogo márùn-ún ó ní ètò èmi lọ́lọ́pẹ́. Ẹ jẹ́ kí n ṣe kíni, ẹ jẹ́ kí àlejò wa kan lo àǹfààní yẹn láti ṣe kíni, láti sọ̀rọ̀ àṣẹ sínú ayé onípòjípò àwa tá a wà nílé. Fún gbogbo àwọn tó ń gbọ́ wa, a lè gbé ìpè mọ́ gbogbo àwọn tó ń gbìyànjọ́ láti pè ẹ sọ̀rọ̀ àṣẹ sínú ayé wọn.
1: Mo sọ ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé gbogbo olúkúlùkù tó ń gbọ́ mi ní ọ̀sán yìí wípé gbogbo ọlọ́pẹ́ fún oṣù June tàbí láti January títí di June wọ December lórúkọ Jésù, ẹ̀rí ọpẹ́ lẹ́nu yín kò ní gbẹ. Nínú ẹ̀rí Ọlọ́run ó yá kẹ́ ẹ máa pọ̀ sí. Gbogbo èyí tó kù lọ́kàn tẹ́ ẹ gbé sọ́kàn tẹ́ ń bi Ọlọ́run lórí rẹ̀ lórúkọ Jésù ti Nasareti, ilẹ̀kùn ìmúṣẹ kó ṣí fún yín lórí ẹ̀. Nígbà tí ẹ rí yín bá dé lórúkọ Jésù, ẹ ò ní dòkú. Mo gbàdúrà fún àwọn ọmọ tó wà ní àhámọ́ lórúkọ ti Jésù, Ọlọ́run kò tú wọn sílẹ̀. Ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, ó yẹ gba ìtúsílẹ̀. Bíbélì pé ohun tí a bá tú ní ayé a ó tú ní ọ̀run, ohun tí a bá dé láyé a ó dé ní ọ̀run. Gẹ́gẹ́ bí abiyamọ, a fohùn papọ̀ ní ayé, a sì sọ jáde sí afẹ́fẹ́, a rán ọ̀rọ̀ náà. Bíbélì pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó ló sì mú wọn láradá. A sọ sí ayé ẹ̀yin ọmọ tẹ́ ẹ wà ní ìdí ọwọ́ ènìyàn lónìí wípé àṣẹ ènìyàn lórí yín, ó yá kó túká. Má jẹ̀mú tó dá yín dúró sí ibẹ̀ yẹn lónìí, ó yá kó dòkú lórúkọ Jésù. Níwọ̀n ìgbà tí a ò fi lè dá Jésù dúró, ó kú, ó jíǹde, ó yá níbi tẹ́ ẹ wà. Agbára ìtúsílẹ̀ fún ìjíǹde, ó yá kó wọnú yín lọ. Orílẹ̀-èdè Nàìjíríà ó di ọwọ́ ìwọ Ọlọ́run Olúwa kó là kọjá. Ẹ̀mí mímọ́ afẹ́ rí ọ gbogbo ibi tá a ti dẹ́ṣẹ̀ tó ṣe pé wọ Ọlọ́run ń fa àǹjìyà lọ́wọ́lọ́bà ẹ̀ lọ́wọ́ rẹ̀ lórúkọ Jésù. Àánú kó sọ̀rọ̀ fún wa. Ẹ̀mọ́ kó la orílẹ̀-èdè kọjá. Ìfẹ́ ìwọ Ọlọ́run gangan kó ṣe fún wa. Ìfẹ́ Ọlọ́run kó ṣe fún wa. Ìfẹ́ Ọlọ́run kó ṣe fún wa. Orílẹ̀-èdè yóò ní bàjẹ́. Gbogbo ẹ̀yin kọ Ọlọ́run lórúkọ Jésù, ẹ ò ní dàdàkudà. Àṣẹ Ọlọ́run lẹ́nu yín kò ní gbẹ. Lórúkọ Jésù ẹ tẹ̀síwájú. Iṣẹ́ ìránṣẹ́ yín kò ní bàjẹ́. Àgbàdúrà fún iléeṣẹ́ yìí lórúkọ Jésù, Well Radio, ẹ ò ní tán. Ní ìmísí, ní orí ọ̀fẹ́, ní ìrànlọ́wọ́ àtòkè wá lórúkọ Jésù kò ní tán. Ẹ máa pọ̀ sí. Ọlọ́run kò sọ yín di gbígbòrò. Àyíká yín kò di nílá. Orí ọ̀fẹ́ Ọlọ́run kò pọ̀ sí. Iná ò ní jó bí. Lórúkọ Jésù, iná ò ní jó yín. Nílé yín kò ní bàjẹ́. Kẹ́ránú gbà. Ògo ni forúkọ Olúwa. Adúpẹ́ torí pé ẹ ti ṣe. Àgbàdúrà fún ìtẹ̀síwájú bá ṣe ń tẹ̀síwájú. Ọlọ́run kò mú wa tẹ̀síwájú. Èrè ìdí sá fi wá síbí kọ́lọ́run kò mú ṣe. Ìran ògo Ọlọ́run kò ṣe fún olúkúlùkù. Ògo ni forúkọ Olúwa. Jésù Kristì Olúwa wa.
0: A ní ìjò báyìí lọ lórí ètò èmi lọ́lọ́pẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sínú ayé onípòjípò wa, bẹ́ẹ̀ náà ni ọ̀run yóò fìdí rẹ̀ múlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè má bínú, gbogbo ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook, gbogbo yín náà làkí. Màmá ò dá nìkan wá. Pásọ Elijah wọ́n jọ wá. Àti màmá wa náà.
1: Ìbùkún.
0: Mọ̀ màmá ìbùkún. Àjọ wa náà ni. Ẹ̀yin náà ẹ wò wípé báwo náà lẹ̀yin náà ṣe jóní bọ̀wọ́ lórí ètò yìí. Ẹ pè mí lẹ́yìn ètò 08038072357. Láyọ̀ àti àlàáfíà mo fi yín sílẹ̀. Láyọ̀ àti àlàáfíà ló tún padà bá yín ní ọjọ́ mẹ́jọ ìnẹ́já pàdé lórí ètò iṣẹ́ ọwọ́ ní délé aago kan ní ọjọ́ Tọ́ọ̀zì ìtúnṣe ọjọ́bọ̀. Láyọ̀ àti àlàáfíà látọ̀ pàdé.

0: tọlọ́n bá báyàn sọ̀rọ̀ pé ẹni yìí o àwọn ẹni mo ti gbẹ́ nìkan wá tó sọ pé dijú ẹ̀ kan kò là kan báyìí mo fẹ́ bèrè pé kí nìkan tẹ rí nínú mọ́mì gan tó fi jẹ́ nígbà tẹ wá fèsì àdúrà yẹn tó wáyé pé orúkọ mọ́mì àbí ẹ̀wẹ́ lè má dárúkọ but mo mọ̀ pé iná ti máa ní tájẹ kí nìkan tó attract yín tẹ fi ròyìn pé ah mọ́mì o kí ni ẹ rí nínú mọ́mì
1: àkọ́kọ́ mo rí pé mọ́mì gbàgbọ́ wọ́n gba olúwa gbọ́ wọ́n sì fàyè wọn fún jésù fúlẹ̀ wọ́n dẹ̀ ní ìtẹríba wọ́n dẹ̀ fi ṣe ọlọ́run ṣeré wọ́n sì níṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ ìyẹn ló mú mi láti lọ gbàdúrà pé ṣé obìnrin lè jẹ́ ìyàwó mi bàtà ọlọ́run dẹ̀ sọ fún mi pé kí n go ahead mo sì go ahead ìkíní òun ni pé wọ́n mọ olúwa táwọn bá mọ olúwa mi lè lọ báwọn wọ́n mọ olúwa so ẹnikẹ́ni tí ó bá fẹ́ yàwó the first consideration ti yàn gbọ́dọ̀ ni pé báwo lẹni yẹn ṣe rí pẹ̀lú ọlọ́run bí ìgbésí ayé ẹnìkan ò bá dúró lórí ìfẹ́ ọlọ́run tẹ́niyẹn ò bẹ̀rù ọlọ́run tẹ́nìkan kàn lọ rọ́ọ̀lù bóyá because of education or beauty èèyàn lè gbé ayé ẹ̀ láti kábàámọ̀ ṣùgbọ́n tẹ́nikẹ́ni bá mọ ọlọ́run ẹni tó mọ ọlọ́run á pa òfin ọlọ́run mọ́ ẹni tó dẹ̀ ń pa òfin ọlọ́run mọ́ ẹnu ọkọ̀ ẹ̀ á kà so àwọn tó fà á nìyẹn.
0: Olúwa ṣeun dáàdì nígbà tẹ̀sán lẹ́ẹ̀kan ẹni mọ́mì níṣẹ́ lọ́wọ́ ara characteristics wọ́n jẹ́ ọmọ ọlọ́run wọ́n níṣẹ́ wọn lọ́wọ́ ẹjọ́ kí lámọ̀ràn yín fún àwọn tó jẹ́ pé láyé ta wà yìí pé wọ́n fẹ́ ṣègbéyàwó ọkọ̀ ò tí níṣẹ́ tó kájú ẹ̀ ìyàwó náà ò níṣẹ́ lọ́wọ́ kí nìkan tí bá kí lámọ̀ràn yín fún wọn torí láyé ta wà yìí nsìn láyé òde òní.
1: Ó pín sọ́nà méjì now bí nǹkan tí ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ni pé wọ́n nílò iṣẹ́ o ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ kò lè ṣọkọ obìnrin o successfully now tó bá ṣe pé iṣẹ́ ọkọ kéré iṣẹ́ ìyàwó kéré tán dẹ̀ ní a very promising future wọ́n lè ṣe ìgbéyàwó níbi tí agbára wọn mọ ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ ìjọ mi wá báyìí a ní àwọn ìgbéyàwó mẹ́ta ta oríṣi ìgbéyàwó mẹ́ta ta bá ń ṣe ìgbéyàwó àkọ́kọ́ òun ni láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run ministers bó bá ṣe pé iṣẹ́ ọkọ ò tí ì lọ títí iṣẹ́ ìyàwó ò tí ì lọ títí ṣùgbọ́n wọ́n ti dàgbà tó láti gbéyàwó wọ́n dẹ̀ fẹ́ ṣègbéyàwó torí pé wọ́n ti ń dàgbà ìjọ ti wá fàyè lẹ̀ pé ẹ lè ṣègbéyàwó yẹn láàrin àwọn ministers tó bá ṣe pé biskit àtomi lágbára wọn gbé àwọn ìránṣẹ́ ọlọ́run á súre fún wọn wọ́n á conduct marriage yẹn normally wọ́n á dẹ̀ lọ bẹ̀rẹ̀ ìgbéyàwó wọn kì í ṣe gbogbo ìgbéyàwó ni wọ́n lè bẹ̀rẹ̀ pẹ̀lú ariwo ńlá ìkan nìyẹn then tó bá jẹ́ pé agbára wọn gbé sókè jù yẹn lọ tí ìgbéyàwó yẹn lè wáyé láàrin àwọn òṣìṣẹ́ nínú ìjọ ìjọ fi àyè sílẹ̀ pé kó wáyé láàrin àwọn òṣìṣẹ́ àwọn nǹkan kan wà tí wọ́n lè má lágbára láti ṣe ìjọ ò ní mú wọn láti ṣe tí wọ́n bá lágbára láti ṣe program kán mọ́ tẹ́ tí wọ́n bá lágbára àti bọ́ gbogbo èèyàn ohun tí agbára bá gbé kí wọ́n ṣe ẹgbẹ́ kẹta wá ni àwọn tó ti làmìlaaka iṣẹ́ tó iṣẹ́ lọ́wọ́ ọkọ ó tó iṣẹ́ lọ́wọ́ ìyàwó àbó tí ẹ̀ tó lọ́wọ́ ẹnìkan tó lè gbó bùkátà àwọn méjèèjì ìyẹn ni à ń pè ní ìgbéyàwó general wọ́n gbọ́dọ̀ ṣe oúnjẹ bí wọ́n bá fẹ́ lọ gba the best all in the town wọ́n lè lọ gbà á so a lè sọ pé bóyá iṣẹ́ ò tí ì tó bẹ́ẹ̀ kí tọkọ-tìyàwó wá darúgbó síta wọ́n lè bẹ̀rẹ̀ níbì kan so
0: ẹ ṣe gan mama wa dáàdì wa ìgbà tẹsán lẹ́ẹ̀kan any promising future.
1: Yes.
0: Ẹjọ́ mo fẹ́ kí ẹ bá wa ṣàlàyé irú kí ni nǹkan tó túmọ̀ sí pé ṣé ọjọ́ iwájú tó dára ni pé bóyá ṣé kọ́ nípa ẹ̀kọ́ ni àbí nípa nǹkan wo lẹ́rù téèyàn lè sọ pé this is a promise future tí olólùfẹ́ pé tàn bá tẹ̀ lówó lénìí ó dájú pé wọ́n máa lówó ní.

0: ni ojo waju abi won ri nkan kan se e ba wa tori awon odo to ngo wa nle na
1: e se enikan sakitiyan o lo lewe be o ni first degree o le ni second degree ki ise to to je ma yoju iyawo na le kawe bo le chendi bo ni degree o gan le ti se masters sugbon ise ti won se lowo from hand to mouth ni won de ti n dagba se n pe gege bi obirin akoko ibimo wa ti o wa stressful e tan ba wo yen pe wa a ti irise to te wa lorun wara o ti to loni ni o nbo lola e je ka mari ibi ti won ti n se yen ise to ma better ade ba won elomiran agbara o ni gbe kogun moto ko to se gbeyawo ko ti e ni le ra lupupu iyen o ni ko ma down to ma da lola they have to start from somewhere so iyen yato si pe en to fe gbeyawo iwe melo lo ka o ni owo olorun gbogbo e wa bi mo kawe bi me kawe ise en to kawe nikan lo ngbaye iwo obirin iwe melo lo ka oro we ko lele ise owo wo lo pa lohun o ko kankan iyen awon yen o di fun gbeyawo won ma kura won sadanwo ni but when you are well educated ise ni o ti wa ise ti o wa ni January between February and March olorun le si ona kan so pe ise re ile re moto re obirin to ba farada nigba yen nigba ti nkan ba better inu e na adun so keyan ni nkan to ma dawo le po ti e lo le ana ti loko e nse ibi to ti nsise ise on ti se but is a well qualified person
0: ise baba wa ise go mommy nigba ti daddy soro lekan mo fe ki e ba wa gba awon odo boya lobirin abi especially lobirin wi pe to pe olorun sogo ni won tawon ki fe suru lere en to ba e ba ti jina ibe la won wa ton fe wo lo wi pe e ba gba won ni moran pe bi daddy se salaye pe awon ona to pe bi won nkan ton le se te pe iru gba ti daddy soro lekan sin won ni o le ma ti lowo pe wara o to loni ni e ba wa gba awon obirin awon omode to awon to awon especially obirin to nwo ko lowo lowo ba nkan to gbodo bo se le ni speak ko se ni suru to bi e sa ba gba won ni moran kan ma ba gbe egun elegun
2: ani awon odo lobirin a fe gba won ni moran pe ni won gbodo je eni to duro ti won fi adura sona ti won fi ona won le olorun lowo oluwa mo fe lati ni afesona o iru eni wo lo fe fun okan mi ko gbadura ti olorun ba de ti fi han boye eni yen boye o ti kawe boya ko ti ni ise sugbon ntori po fi han olorun to fi le olorun lowo ti olorun ba so fun pe duro ojo ola ma dara we farada o ni ola o wa rerin ayo awon odo yen gbodo duro kan farabale kan duro de ileri olorun ti olorun ba de so pe ki se ona won ki won ma tesi waju ti olorun ba so fun won pe ise to nse yi ti obirin foju re na pe ah igba wo lele ma to lati to toju omo ati iyawo ati oko to wa wo be olorun ni eto to better fun wa lojo ola to ba le duro
0: e se mama wa
2: bibeli wi pe fi ona re le oluwa lowo gbekele pelu ohun o si mo se
0: e se pupo mama wa emili afolabi e daddy daddy mo ngba ti mommy soro leko won soro nipa pe olorun ejo laye ta wa yi awon odo to je pe won igbo won olorun tele to wa de bi igbeyawo kan fe ko olorun soro kini ero pe se o se se e ba wa so fa awon ara ile won gbo tele o pe boya nipa ise boya nipa irin ajo aye won sugbo wa de bi igbeyawo ba o gan olorun se fe to won sona to ma fi mo ile to tona faye won
1: se ri an to mo olorun ìrìn àjò ayé wọn ọlọ́run ní jẹ́ kí wọ́n wọnú gbó ṣe ráwọn tí wọn ò mọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sọ pé níwọ̀n bí wọ́n ti kọ̀ láti ní ìrù ọlọ́run nínú ìmọ̀ wọn ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́ ìdí nìyẹn lónìí tó fi ṣe pé ọgọ́rọ̀ àwọn ọ̀dọ́ tó bá ṣe tán láti fẹ́yàwó wọ́n á kọ orúkọ ọkùnrin mẹ́rin márùn wọ́n á mú gbalé wòlíì lọ ẹ̀wò ni olúwa á yàn bẹ́ èyí jẹ́ òyí ò jẹ́ ni tó bá wọlé wòlíì àkọ́kọ́ ó lè mú táyé tí wọ́n tún wọlé wòlíì èkejì á ní àlàbà ló dáa jù tí wọ́n tún lọ sílé omi á mú mi wọ́n ṣàgbọ́dọ̀ sọ nǹkan kan now ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìgbéyàwó tó dára kó fi ọlọ́run ṣáájú bíbélì sọ pé ìbẹ̀rù olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n àti ìmọ̀ ẹni mímọ́ òun ni òye ṣe rí having the knowledge of God understanding that God is the creator the author of marriage ìyẹn á mú kéèyàn ibi tí mo fẹ́ ṣe mọ̀ pé ìgbà tẹ́nìkan bá gbéyàwó is a journey of no return bàbá gbé tí ò bá lọ a lè lọ gba bòmí rárá when you marry for life is a duty for life so èèyàn gbọ́dọ̀ olúkúlùkù ẹni tó wá sáyé tí ò mú ọlọ́run mọ́ ìrìn àjò ẹ̀ tí ò dẹ̀ ronú kí lọ́lọ́run máa ṣe ó ń lo ayé ẹ̀bí ẹranko tí ò níyè nínú ni so èèyàn ò nílò láti dúró dìgbà marriage is a major decision of one's life èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ wá olúwa kó mọ olúwa ṣẹ́rẹ́ tó bá ń lo ayé ẹ̀ tí ò mọ ọlọ́run ayé ọ̀ràn ló ń gbé nígbà tí èèyàn bá mọ ọlọ́run dájúdájú tó bá di bí ọ̀rọ̀ gbéyàwó kò ní di wàhálà ṣẹ́rí tó bá ti di pé ẹnìkan fẹ́ gbéyàwó ó bẹ̀rẹ̀ sí yalé tibí ó ń yalé tọ̀hún bó ti ń yalé àwọn wòlíì bẹ́ẹ̀ ni wọ́n mú lọ lé babaláwo ni wọ́n ṣe ó ti ní faulty foundation and with that type of foundation ó lè má ní sinmi ọjọ́ ọ̀la so kí èèyàn kọ́kọ́ mọ olúwa ìyẹn dá.
0: Ẹ ṣe gan bàbá wa mo lérò pé àwọn ọ̀dọ́ nílé tí wọ́n tí lọ́kọ tàbí láya wọ́n á ti rí nǹkan kan kọ́ nínú nǹkan tí a sọ jáde yẹn ẹ mo fẹ́ pe àwọn ẹ̀rọ nọ́mbà tó wọnú kulu yìí ẹ má gbàgbé ètò tó ń lọ lọ́wọ́ òun náà ni ìrírí lágbà láti ọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Funmilayo Ògúntọ́nà ní ilé iṣẹ́ wa ní West Radio 89.3 FM mo fẹ́ pe àwọn nọ́mbà tó wọnú kulu yìí bóyá ẹ ní ìbéèrè kan tàbí òmíràn tẹ fẹ́ bi wá ẹ lè pè wá sí àwọn nọ́mbà yìí 0916-893-1000 0916-893-1000 0915-3334-893 0915-3334-893 àti 0911-3333-893 0911-3333-893 tẹ bá ní ìbéèrè kan tàbí òmíràn tẹ fẹ́ bi wá àkókò nìyí láti bi àwọn bàbá àti màmá wa tí wọ́n wà nínú kulu àwọn náà ni pastor Abel Olúṣọlá Àfọlábí àti màmá wa Dignes Emily Olúfúnkẹ́ Àfọlábí mo fẹ́ lọ sí ìbéèrè mìíràn tí mo kọ sí bíbá pé ẹjọ́ kí ni àṣírí tó jẹ́ kí ìgbéyàwó yín kó wà láti 1979 títí di ìsinsìnyí kí ni what is the secret of staying together ẹ jẹ́ ká gba ìpè yìí. Hello.
3: Ẹ
0: kúrọ̀ lẹ́ o màmá.
3: Ẹ ṣe kú.
0: Yes, my ẹjọ́ kí lorúkọ yín àti bí tẹ́tí ń pè wọ́n.
3: Orúkọ tèmi ni bàbá Ìsolúwa Tóyìn.
0: Ẹ ṣe. Ẹ ṣe màmá
3: wa. Ẹ fẹ́ bèrè lọ́wọ́ wọn jáde wa. Ọmọ mélòó ni Ọlọ́run yọ̀ǹda fún wọn àti mọ́mì. Bẹ̀rẹ̀ bá àná ṣe ń ṣe láàárín àwọn méjèèjì. Ṣé wọ́n pín àwọn ọtí méjì tí ó máa ní bàbá aláìkè kan tàbí ìyá aláìkè kan? Bá àná ṣe ń ṣe déédéé lórí àwọn ọmọ yẹn. Ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì ni wípé nípa yíyàn tí wọ́n ń sọ yẹn. Ṣé ẹ̀ pé àwọn sọ wípé kọ́ máa gbàdúrà tẹ́ ń gbàdúrà tẹ́ ti sọ pé kọ́ máa gbàdúrà. Ṣùgbọ́n ẹni tí ò bá wá gbóhùn Ọlọ́run tó dẹ̀ nẹ́ni nǹkan lọ́kàn kó òun fẹ́ fẹ́ ṣó lè tẹ̀síwájú lórí ẹ̀.
0: E se e wo awon baba wa won ma dan ibere ti e bere yen ni aipe sugbon aikomo folomo ni awon Yoruba so so won ni le so yo mo ti won bi fun yin sugbon wa dan bon se nse dede laarin awon omo won ati ti ikeji ti e bere yen e se pupo
1: wa adupe lo Olorun pe a se igbeyawo Olorun de fun wa ni omo lokunrin ati lobinrin
0: Mo
1: de le so fun yin pe atawon okunrin wa o atawon obinrin wa o gbogbo won lo ti gbeyawo ti won si lo le oko ti won si ti bimo
0: Oluwaṣeun
1: won ti settle nibi ti Olorun fi won si now nipa si se dede pelu won o dabi pe a o ni okan kan ta yan ni ipo si ore wa ni gbogbo awon mo wa won si feran wa ati okunrin atobirin atawon oko won atawon aya won atawon omo won omo wa ni gbogbo won so ko si okan kan ninu won ti a yan ni ipo si Olorun si wa ran wa lowo lati ri pe olukuluku won lo ni oju opo aye e to ti n to ki won to mari then lori gbigbadura seri
0: won ni to je pe obirin yen o fe yan o wa ti leni kan lokan to tokan gbo won Olorun tele osubo ti len to to feran pe o ti
1: seri bi enikan ba gbadura awon to la won lebun riran o won le ri elomi si le ba won ri sugbon nkan kan to daju ni pe adura kan temi ngba kemi to fe awo ni pe Oluwa no matter bi mo se le ni o ngbe enikan to ti ba se fe re pe ko je iyawo mi laye mo ye ko se se bi ojo marriage yen ba ku ose kan to ba se pe ota mi le niyan Oluwa mo ja jo se igbeyawo so nigba ti mo gbadura God give me your choice en to ma ba mi rin ajo yi kale aye mi igba ti mo si gbadura yen ti mo si foju ri arabirin yi ti o si joko ninu okan mi ti emi Olorun convince mi pe iyawo mi ni mo si lo ba won mi jale ariran kan lo mi we nikan ko ba mi ri nkan kan ti a ba gbadura ta mo pa ajo mo Olorun bibeli ni emi papa lo nba emi ma je ri pe omo Olorun ni awa ise nigba miran tenikan ba duo lori iran eyan le ma riri kuri o ota le gbe aworan elomi wa fun ti ki se yawo e emere mi le dide ko doju ko pe e je ki ndona omokunrin iru ko de lo ma fi gbogbo iran abami han but when we pray to God adura ni pataki keyan gbadura agbayori temi Olorun ba de ti fun oni clearance go ahead ibo ni se pe mo ri o wo skirt mo ri o wo blue iyen le iyen le o le je
0: e se baba e se go pupo baba wa Folabi ibere ti mo bere lekan yen pe kini asiri e wa yin to mu yin titi di akoko yi lati adota odun odi meta kila asiri e wa kilo what is secret they fi stay together in marriage titi di akoko yi mama wa emile eba wa dan fa won ara le
2: asiri e wa wa ona ni Jesu Kristi Jesu Kristi o mu igbore eni ye wa o mu ife wa o mu ayo wa so be ni wa o jo nje be ni be ko o jo nje be ko o mu ifimo si okan wa ohun ta ba de gbero wa Oluwa n gbero ohun ta ba ni afẹ Oluwa mo kuro so a n fi ayo gbe ayo Olorun de wa pelu wa
0: e se gan mama wa Emilia Folabi daddy ibere mi miran doju ko yin bayi pe nje lati bi adota odun o di meta yen kini awon ipenija to je pe e ti doju ko ninu irin ajo ife yin ati bi Olorun se ran yin lowo lati bori awon ipenija yen
1: wa Sheri ninu irajo aye yi olorin kan ni o ni bo ti wu ko orun ko mu to somo dudu die yo wa awon ta le so gege bi ipenija is a normal process of life nigba mi seyin olowo lowo to wo ba si lana olorun mu ko wa loni seyan ba sick tolorun tun ti mu yan larada awon irin ajo ila koja ninu aye ni so mi le so pe nkan kan ni o wa lokan anybody to marry pe my marriage is a duty for life teyan ba ti gba yen n to ba wu ko ma wa o n wa teyan ba ti n koja e oluwa e o n gbagbara si
0: Mọ̀dáre, má bínú pé mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu. Ìdí tí mo fi bèrè bèrè yẹn ni pé àwọn ìdílé kan sìn yìí wọ́n ń la àwọn ìlà kọjá kan kọjá tó jẹ́ pé ó dàbẹ́ ni pé ìrìn àjò yẹn wá fẹ́ súnmọ́ o bóyá nípa ètò ìsúná ilé bóyá nípa ọmọ bíbí bóyá àwọn oríṣiríṣi àwọn ìpèníjà tó máa ipe nísìnyí wọ́n wá wò pé nǹkan tó dẹ̀ wà kàn báyìí ò ní pé káwọn túká. Sẹ́mọ̀ irú bẹ́yìn ṣe lè tó yá pé ìkan wà nú ẹ̀ tó yẹ pé ìlàkọjá tẹ̀ ṣàlàyé fún ọ bọ́lọ́n dẹ̀ ṣe mú yín tó wá mú yín overcome ẹ̀ tó jẹ́ pé ó wá já sáyọ̀ lẹ́ni tí ìrìn àjò yẹn fi wá lé tó fi dín ní mẹ́ta díẹ̀ péré ní 50 ọdún ó ni mo ṣe béèrè ìbéèrè
1: yẹn. Ṣẹ́rí ohun tó wù kẹ́nikẹ́ni làkọjá nù dílé èèyàn ọkọ gbọ́dọ̀ ní conviction kan pé I have married ìrònú. A fẹ́ kọra wa sílẹ̀ ìyẹn ò yẹ kó tiẹ̀ cross in mind èèyàn as a believer. Now nítorí bá ti ń dé pé a lè kọra a lè ṣe foundation wọn ni problem. Mo fẹ́ sọ fún pé to the glory of God àwa ò ní ronúru yẹn.
0: Ayé òde òní ni mo ṣe.
1: Ṣé wá rí ayé òde òní yẹn ọmọ táyé bí láyé ń pọ̀. Àwọn nǹkan tó máa ń dá tó lè dá wàhálà sílẹ̀ pé èèyàn rò pin one ètò ìnáwó ìkejì ètò ìbádàpọ̀ ìkẹta ètò ọmọ bíbí then ogun ilé ọkọ àwọn yẹn lè mú kéèyàn rò pin nígbà mìíràn pé ẹ jẹ́ kí n tró in tó ẹ̀ ó dà ipò tó ṣùgbọ́n òǹkọ̀wé kan ni Robert Schuller. Only if you cannot solve a problem, manage it. Ohun kó tẹ́nikẹ́ni ńlá kọjá tó bá ti kọ́kọ́ gbélé ọkàn pé marriage yóò gbọ́dọ̀ túká. Ẹ̀gbọ́n tí wọ́n sọ níjọ̀gbéyàwó ni wọ́n ní ohun kó tí Ọlọ́run bá sopọ̀ sọ̀kan kí ènìyàn kó má ṣe yà wọ́n. Náà tẹ́nikẹ́ bá ti gbà pé èmi àtọkùnrin olúwa ló so wá pọ̀ èmi àtobìnrin olúwa ló so wá pọ̀ bọ́mọ ò bá sí lónìí. Ta bá gbàgbọ́ ọmọ yẹn á wá. Tí owó ò bá sí lónìí, ta bá gbàgbọ́ pé Ọlọ́run tá à ń sẹ́ Ọlọ́run lè pèsè, Ọlọ́run á pèsè, á báyìí ni wọn pàdé. Bó bá dẹ̀ yí pé ẹnìkan ló ń yé sàárín ìgbéyàwó wọn, kí àwọn méjèèjì pé rẹ́kọ́nù orí wọn wálé. Can come to understanding pé èmi àti ẹni Ọlọ́run so papọ̀, àtúnṣe á wà. So bóyá torí pé a gbàgbọ́ bóyá torí pé a kúrò nú ẹ̀kọ́ Ọlọ́run bóyá a gbàgbọ́ pé ohunkóhun tó wù kó dé olórin kan sọ ó ní kò sóhun tó lè dé lókè tàbí nílẹ̀ tó lè kó agbára rẹ̀ lójú. So àwa ń ba lọ tabákan rí nǹkan tó ṣe pé ọwọ́ sàtánì eléyìí olúwa wà lẹ́nu iṣẹ́ olúwa dẹ̀ ni head of our family a bá ti wá lọ. Àkọjá ẹ̀ ṣùgbọ́n ìrònú pé bóyá wọ́n lè kọra wọ́n lè ṣe it has never crossed our mind. Àwọn tó bá sì ń larú ẹ̀ kọjá ní ìsìnkú fẹ́ sọ fún wọn pé kí wọ́n kọ́ mọ̀ pé marriage is a duty for life. Wọ́n lè kúrò nú ẹ̀. Kì í ṣe tó dà kóbìnrin jáde nílé ọkọ kó lọ dálé mosú. Kò dà. Bọ́n bá ti bímọ tán wá túká. Wọ́n á di single parents. Ẹnìkan ò lè dí àlàfo ẹni méjì. So let's stay together. Let's weather the storm together and it will soon be over. Kò sí nǹkan tí kò sí ogun kan tí ò ní expiry date. A expire àjọ kan.
0: Ẹ ṣe bàbá wa bó tilẹ̀ jẹ́ pé ẹ ti fi ọgbọ́n dá wa lóyún ìbéèrè yẹn. Ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ ọmọ mi wá bóyá rí ọkùnrin kan nínú ilé. nipa awon ipenija to je ko le sele inu le awon okunrin mi wa to je pe won ki ojuse won o ti dewo fun won le ati fowo obe sile wala ni won le ma ni ise kan lowo didan ati toju omo ni lewe isoro ni awon okunrin mi je wa to je pe owo won ki won se sugbon ko si owo ti wa lakakalakaka inva o ti wa fe su obirin yen pe ohun isaye alaye lo nwa ni ko den se pobirin yen na boyo ni change pipo kan lowo na de bi pe ohun mama take care gbogbo bukata nu le ejo kini kirudi le yen se won ti gbadura but adura o ti down won si ti wa nbe o le die ejo kini kiru obirin atokunrin yen kini kan se
2: oluwa yo ran wa lowo
0: amen
2: iru obirin be a gba ni moran won awon obi wa won ma nsoro won ni suru o le se okuta yi se pe okuta yen won ma bu bi isu sugbon lati ni suru pe ojo oni o le ni o sugbon ma da lola obirin gbodo je en to le foriti suru yen ma je ere fun lojo ola ko gbodo fi oko re yen sile ogbodo ma ti leyin baba eja gbadura bayi oda eja tun paro ise bayi eja ka tun mu eleyi mo nipa be won a yan gbogbo isoro yen won wa gbagbe e so en ti o to won leni o ma pada seku lola sugbon obirin o nilo aforiti o nilo suru nigbati o ba si owo lowo okunrin in okunrin won kin like e inu okunrin ki dun okunrin awo re pe sokunrin lo n bayi sugbo obirin o gbodo duro pe mo gbodo ti okunrin yi leyin mo gbodo duro ohun ti o to loni re o ma sepu lola o gbodo fi sile o gbodo duro ti gbogbo ona sugbon ko ma tori e lati ma rin nisin lati ma bu pe bo lo se begbe se nse leleyi se ba won se so ba won egbe se yan yo ni sugbon gbodo duro pe ojo ola o ma dara olorun de ma da si
0: amen mommy ngba ti e ka lin pe je ni lara won ipenija te dojuko bawo le yin se te fi bori e so meji abeyo kan fun wa ke de ba wa so ona te gba te fi ran dadi lowo to fi je ki igbeyawo yen ko ma fori sanpon
2: nigba ti a ba ri pe nkan o me die to o ti ko ti si nkan to po so teyan need ati manage nkan obirin gbodo le manage nkan iyan gbodo le pele ni bayi gba won igba aye igba ta n wi yen 500 naira la fin si obe o de ma ra ifun eran ara eran gbogbo e ma pe sibe sugbon ngba to tun de nsin e mo pe aimo yi owo o le yan le mu lo si oja bayi sugbon ni gbogbo igba yen ti o ko ba ti to boya
0: fa e ka gba ipe yi hello
3: ale oruba mi so luwa to ni ni lekan si
0: e
3: jo nba mo fe ki awon bi wa ko ba fun awon especially awon mommy lori awon iya oko to je pe won ma n systemize iyawo won ninu ile iyawo omo won ninu ile ti won fe ko nisimi mo gbo nkan to ni yoko to gba iyawo omo ile si oko pa fe ko te nkokan o tu wa de lekeje o tu wa se be ogun e wa mu olopo lo fi mu yo pe e ti ba gba ni moro akoko tori mama ni si awon mama yo ko to ye pon ma nwa ti o se kini ti awon mu won e yo wo mo ni nde e je ba fun won ni moro
0: o da e se gan mama wa oluwa toyin mommy e se pupo be se e ma boro yin bo ki daddy ba wa down ibere ti mama yin
2: so iru iyen sin to ba mu a le tu owo yen wa le o pe owo kere o sugbon a lo si bi ti nkan yen ti roju obirin a ma bo se
0: ma manage gbogbo manage e
2: si owo yen ka gba ipe
0: hello hello
4: hello hello hello ekweto
0: oluwa lo nba wa to sa e jo ki loruko yin ati bi te tin pe wa
4: alagba wo jo bi ni
0: awo jo
4: lati olode
0: e se gan baba
4: okay mo ki baba wa to wa le reto
0: Eṣegun.
4: Àti ìyàwó náà. Ọlọ́run wà pẹ̀lú yín.
0: Àmì.
4: Iṣẹ́ ìrìnṣẹ́ yín ò ní bàjẹ́.
0: Àmì.
4: Àgbáyé ò dalẹ̀.
0: Àmì.
4: Ẹ ṣe mo bá gbádùn ẹ̀kọ́ yín dáadáa ni.
0: Ẹṣegun.
4: Ẹ̀kọ́ ìdílé àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo ṣòro pé àwọn kan náà ń gbọ́. Wọ́n lo àkókò yìí láti tún ìdílé tí wọ́n náà ṣe.
0: Àmì.
4: Àmì. Ìdílé tó ń dàrú. Ọlọ́run Olódùmarè yóò tó ṣe.
0: Àmì. Ẹṣegun. Ẹṣegun bàbá wa àwùjọ bí ẹṣẹ. Ẹṣẹ.
1: Ìbéèrè màmá yẹn.
0: Bẹ́ẹ̀ni
1: ṣe rí àwọn akọrin mọ́ ń kọrin kan nígbà kan wọ́n ní beware of the third man. Ìjọ tí ọkùnrin tó bá ti gbéyàwó ọ̀rọ̀ Ọlọ́run sọ pé nítorí dé ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá ẹ̀ sílẹ̀ yóò sì fà mọ́ aya rẹ̀ wọn ó sì di ara kan. Ó yẹ kí àwọn òbí kí wọ́n yẹ̀bà fún tọkọtìyàwó tí wọ́n ti fi wọ́n fún ara wọn. Now, kìí ṣe ohun ẹ̀tọ́ ni fún ìyá ọkọ tàbí bàbá ọkọ to dictate the tune nínú ilé ọmọ wọn. Àwọn ni wọ́n fẹ́ ara wọn. By the grace of God, a fẹ́ ọmọ wọlé, a dẹ̀ sin ọmọ jáde. A ní ọ̀tá láàrin wọn. Àwọn ọmọbìnrin tó wọlé wa ọmọ wa ni wọ́n. Ọ̀rẹ́ ìyàwó mi ni wọ́n, ọmọ ìyàwó mi ni wọ́n, ọmọ mi ni wọ́n. Àwọn létí àmọ́ wa lọ, ọmọ ni wọ́n. Àmọ̀ràn mi fún àwọn òbí. Òbí tí ò bá jẹ́ kí ìyàwó ọmọ ẹ̀ ò gbádùn. Ṣó bí obìnrin? Ṣó retí kẹ́nìkan náà finá mọ́ ọmọ tòun nílé ọkọ? So, ó yẹ kí àwa òbí ká fi àyè lẹ̀ fún tọkọtaya láti dúró ti ara wọn. Ṣé rí descending to the level. Pé kí ìyá ọkọ lọmọ gbá ìyàwó ọmọ ẹ̀ létí that's too much. That is too much. Ìrìnwó ni wọ́n rìn débẹ̀. Ṣé ilé ọkọ ti ẹ̀ le ni? Tó fi wá jẹ́ pé ilé ọmọ ẹ̀ ló lọ. Tán bá ti ẹ̀ tí ìmọ̀ nǹkan ṣe bó ṣe kí wọ́n ṣe. Kán fi wọ́n lẹ̀ kán jẹ́ kán manage ara wọn. Ohun tí wọ́n mọ̀ lónìí wọ́n mọ̀ lọ́la. So, a gbọ́dọ̀ jẹ́ ìyá alátojúbọ̀ o. A gbọ́dọ̀ jẹ́ bàbá alátojúbọ̀. Ẹ jẹ́ ká fi àwọn ọmọ wa tó ti gbéyàwó sílẹ̀ kán manage ara wọn. Ọmọ wa tó ti wọlé ọkọ ẹ ká fi wọ́n sílẹ̀ kì í ṣe pé ká máa dúnkokò mọ́ tàbí ká gba kọ́kọ́rọ́ ilé lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ náà ló kan àwọn àbúrò ọkọ àtàgbọ́n ọkọ. Obìnrin mìíràn ti kúrò nílé ọkọ tiẹ̀ ó ti dálé mosú. A fẹ́ múra láti dálé àbúrò ẹ̀rú. Ìyẹn ò dáa.
0: Ẹyin ara lé ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn lẹ́nu bàbá wa Fọlábí. O-9-1-6-8-9-3-1-0-0 O-9-1-6-8-9-3-1-0-0 O-9-1-5-3-3-3-4-8-9-3 O-9-1-5-3-3-3-4-8-9-3 àti O-9-1-1-3-3-3-3-8-9-3. Àwọn nọ́mbà tó wọnú kulu yìí, àwọn náà ni mo pè jáde yẹn. Bàbá láti 50 ọdún ó dín mẹ́ta tẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó ìrìn àjò ìfẹ́ yín. Ẹjọ́ báwo lẹ ń ṣe yanjú èdè àìyedè nínú ìdílé? Ṣé mọ́mì ló máa ń bínú ni àbẹ́yìn àbí ta ló máa ń kọ́kọ́ ṣe má bínú sọ́rí láàrin? Báwo lẹ ṣe yanjú èdè àìyedè?
1: Ṣé mọ̀ pé àwa ọkùnrin àwa ló pọnmọ ju obìnrin lọ. Ṣùgbọ́n Bíbélì sọ nǹkan kan ó ní ká má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú wa. For example, nísìn, mo mọ̀ pé mi àti àwọn máa gbàdúrà lálẹ́. Mo mọ̀ pé a máa fi ara wa lé Olúwa lọ́wọ́ ká tó lọ sùn. Tàbá tún jí láàárọ̀ a fi ọ̀nà wa lé Olúwa lọ. So whatever tó lè ṣẹlẹ̀, àwọn àtẹnu máa ń jà. A máa make sure pé a ṣẹ́tù ẹ̀ ká tó gbàdúrà lálẹ́. Then beside that, a ní àwọn ọ̀rọ̀ Ọlọ́run tá a lè ṣe ká má jọ kà lójúmọ́. Bó ti wù kó máa rí a máa kà ká tó jáde. Èyí tó wà fún ìdúpẹ́, èyí tó wà fún ìpèsè, èyí tó wà fún ìbéèrè, èyí tó wà fún ààbò. A mọ̀ pé ohun tá a lè fi ilẹ̀ láì ṣe. So a lè ṣe yẹn nú èdè àìyedè. So we reconcile ourselves. Tó bá yẹ pé àwọn ni wọn ni sorry báwa ọkùnrin ti ẹ lò gbójú ògbójú tí wá ti ẹ dá ẹ bá ti fọwọ́ kọ́yàwó ẹ lọ́rùn pé ṣé òun bínú ni má bínú mọ́ it's all over so ó yẹ kí ìfẹ́ wà kó sọ ọkọ àti ìyàwó di tẹ̀gbọ́ntàbúrò ọ̀rẹ́ méjì tí wọ́n lè yára wọn.
0: Ẹ ṣe gan mọ́mì ṣé bí dádì ṣe sọ náà ni pé ṣé dádì ó ṣẹ̀yìn rí látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò mọ́mì ni a kiri.
2: Wọ́n máa ń ṣẹ̀ mí ṣùgbọ́n kò lè dé ìsàlẹ̀ ẹkùn tèmi. So tí wọ́n bá ti ṣe nǹkan kan tó dùn mí tí wọ́n bá ti lọ ti wọn tó bá tún ti padà bọ̀ tó bá ti ní ṣé kinní tí mo ṣe yẹn ni tó bá ti ṣe bá èmi á ti rẹ́rìn-ín so ẹ̀rín tí mo bá ti rẹ́rìn ó ti kúrò lọ́kàn mi so àwọn náà tún bá mi ṣeré.
0: Ẹ ṣe màmá wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ọlọ́run ṣe ràn yín lọ́wọ́. Ìbéèrè mi mìíràn tún ni mo fẹ́ bèèrè pé dádì bóyá a ti ẹ̀ rí baálé ilé kan tó jẹ́ pé ó máa ń hùwà kan tí ìyàwó yẹn ò fẹ́ tó sì ti di gbogbo ìgbà pé ìyàwó dẹ̀ ti sọ fún pé kíní yìí omi láìkẹ́ o bóyá níta ó máa ń jágbe àbí kó máa ṣàṣe nǹkan tó jẹ́ pé inú ìyàwó yẹn ò dùn tó dẹ̀ ti kìlọ̀ fún bóyá alẹ́ kò ń ṣe ìgbà kó tán dẹ̀ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn o kò ń ṣe bóyá bíi 10 years kíní kan táwọn náà ti ṣe díẹ̀ ṣùgbọ́n tọkọ yìí ò change ẹjọ́ tó dẹ̀ yẹ pé ó máa ń bí yàwó nínú gan kí ni kíru obìnrin bẹ́ẹ̀ ṣe tàbí kọkùnrin yẹn ṣe.
1: Ọkùnrin tó ní ìṣòro yẹn olúkúlùkù ló ní wíkẹ́ ìrìà rẹ̀ obìnrin tó máa fẹ́ gba nǹkan ẹ lọ́wọ́ ọkọ ẹ̀ á kọ́kọ́ ní sùúrù eyín ó lè fi wèrèwó wèrè o ó ti rí pé ó ń yọwọ́ yẹn ó bẹ́tà fún in a very good mood tá à méjèèjì bá wà bá lè mí nǹkan yìí dẹ̀ ń bà mí lọ́kàn jẹ́ mi fẹ́ ká ṣe síra wa mọ́ tó bá jẹ́ àkókò tí wọ́n ní ayọ̀ ọkùnrin á rí sìn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń ṣe bá ló ṣe ń ṣe rán dandan tí ń bá máa ṣe wèrè pẹ̀lú ẹ̀ orí ọkùnrin á tún tanná sí. So tó bá ti bá sọ lọ́nà ọ̀nà sùúrù tí ó lè mú bínú wá tó bá rí pé kò yí padà then tó bá ṣe pé wọ́n jọ ń sin Ọlọ́run let him approach the pastor. Dádì ọkọ mi máa ń ṣe nǹkan kan báyìí òun ló dúró yìí mo dẹ̀ ti bá wọn sọ wọ́n fi bà mí nínú jẹ́ ẹjọ́ ń fẹ́ kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀. So ọkùnrin á mọ̀ pé ó yẹ kóun ṣẹ́rí padà.
0: Ẹ ṣe gan bàbá wa ìbéèrè mi tó wá bíbá tí bá tẹnu bọ àkókò wa ti lọ gan ṣùgbọ́n dádì mo fẹ́ kẹ́ bá wa dáhùn ìbéèrè kan tí mo béèrè lọ́wọ́ mọ́mí lẹ́ẹ̀kan nípa obìnrin mo fẹ́ kẹ́ bá wa dáhùn títí ọkùnrin tó jẹ́ pé ó kùnà láti ṣe ojúṣe ẹ̀ nínú ilé ṣùgbọ́n ó fẹ́ ṣe bọ àkókò tí ń lọ ó wá dàbí ẹni pé kò sí rètí mọ́ kí ni kí irú ọkùnrin bẹ́ẹ̀ kí ni kò ṣe
1: ọkùnrin tí ò lágbára láti ṣojú ṣe
0: ò lágbára ṣùgbọ́n ó dẹ̀ ń ṣe ó ń tiraka ṣùgbọ́n kò yọ ó ti wá sún obìnrin yẹn pé èwo láyé yìí iná pé adẹ kí ni nǹkan tóun máa ṣe.
1: Ṣé ẹ rí tí ọkùnrin bá jẹ́ ọkùnrin tó ń tiraka
0: ó ń tiraka
1: tí iṣẹ́ ò tí ì yọ tó dẹ̀ lóhùn tó dá a lẹ́nu tí obìnrin tí kì í bá ṣe aṣá kò ní padà lẹ́yìn ẹ̀. Ṣẹ́ni tí obìnrin bá mọ̀ pé ọkùnrin yìí ń nà tán ibi tá gbára ẹ̀ mọ ló ń ṣe mọ. A considerate woman wọ́n á gbà pé ṣé mo fẹ́ pa ni he's trying ẹ jẹ́ ká jọ múra sádùúrà ni. Ṣùgbọ́n tó bá yẹ pé ọkùnrin tí ò tiraka
0: tó kàn
1: àdùnkè àfàdátì ni tí ò kò lákàsí àìṣojúṣe ẹ kò jọ lójú kò nítumọ̀ sí lóbìnrin ẹ lè máa think otherwise ṣùgbọ́n tó bá jẹ́
0: dádì tó bá jẹ́ rú yẹn náà kí ni kóbìnrin yẹn ṣe tó yẹ pé kò kàn bóyá kò ó ti wò pé responsibility kò ní tòótọ́ but òun gan ò strive láti sọ pé òun fẹ́ ní.
1: Irú àwọn ẹni bẹ́ẹ̀ one ó lè pe àkíyèsí ẹ̀ sí ìgbéyàwó tá à ń gbé yìí o a lè bájá bí kan bá ṣe ń bá a lọ yìí. We need to do something. Kí la fẹ́ ṣe lórí iṣẹ́ kan ba soro yen to ba ni rara ko si nkan kan nkan wa o ton ba so ton ba nsin lohun papo let them invite the pastor or a senior minister in their church or anywhere ton tin josin ejo oro se wa bo se rire orun ti n wo mi oko mi o de ko bikita rara o de ye ko bikita o da gbo bukata tare tomo ati temi o dale mi laya seri ko ke gbajare sita awon eyan olorun a le ran lowo awon elomi ti ru body yen to de di hypertension ti won de kudan
0: oko a de ma
1: awa laye ti lo fe yawo mi so o better ko benin to ba ti tu to ri pe ko fe se nkan kan alapamo sise ni ole darun ni ki awon to dagba ju won lo ki won ba won da si
0: e se baba wa afolabi ati mama wa afolabi e se pipo eko atotonu adupe lowo yin amo pe ta ba so pe inijo mi e o tun fi tayo tayo da wa lo ejo e ba gbadura fun awon ara ile ati ile ise wa ni soki tori akoko wa ti logan
1: oluwa adupe lowo re fun anfani igbe kale ile ise yi lo mu ki ohun wa le jade sori afefe ni role yi mo wa gbadura loruko Jesu ile ise yi o ni baje
0: amen
1: awon alakoso ile ise yi oluwa ko di owo won mu
0: amen
1: ohun ko nti okan won fe lati mu ki ile ise tesiwaju oluwa ko se fun won
0: amen
1: bi a ba si ri idojuko ti won ni lowo lowo bayi oluwa so oke be di petele
0: amen
1: gbogbo an to si nsise ninu ile ise yi mo gbadura ilu sise sise oni ilu fe ni ke ni jo
0: amen
1: ise te nse ikuni bomo yin lowo
0: amen
1: ilekun igbega kuni ti mo yin
0: amen
1: be mo gbadura fun gbogbo idile kokan to gbo wa ni role yin ba ba ri bi ti ota gbo ewuro si bayi ti ede won oyera won oluwa jo gbo mi alafia si be
0: amen
1: ga ba se ri awon ti ota duro ti lorun pe ile won gbodo tuka tabi omo won gbodo la lai ni yamo tabi ko da lai ni baba oluwa fe ke da si oro won ke mu ki atunse ko wo be ki omi to toro yen ko be si ko be si setu pada oluwa se be
0: amen
1: mo foruko re oluwa
0: hallelujah
1: gbogbo eyan abi amo mo gbadura fun ejere omo
0: amen jesu
1: ninu lete wa te ti je opo ota oni fi ayo go yo yin
0: amen
1: gbogbo eyin baba na mo sure fun yin anu olorun ko ma ba yin gbe
0: amen
1: ke si ni ipese atoke wa
0: amen
1: ke jeun omo laye
0: amen
1: be lo ma ri
0: amen
1: ko jesu oluwa wa
0: amen e wo e se gan baba wa afolabi ati mama wa afolabi o wu wa ka jeran pelenu sugbon fa ona fun koni gba ni bayi an fe le se ilona niyan o tun di ojo mejo lagbaro olorun eledumare e se pipo
1: e se

kalẹ̀ o. Wọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa tó ń dé sétí gbọ́ yín lálẹ́ tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọlé Estate nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá, olóyèdè lóníròyìn ṣáájú. Ẹ jẹ́ ká gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ àjíǹde àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ SERAP wọ ilé epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà NPC lọ ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ fa náírà. Àjọ tọrọ kan ṣe àtújáde àwọn tí ń wẹ̀yàn kànkàn fún ètò ìgbanisíṣẹ́ ní orílẹ̀-èdè yìí. Àwọn olùgbé láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni apin ti sá àsálà fún ẹ̀mí wọn látàrí ìtàpóró gan ìbọn, eléyìí tí a pín wọn ní ó ń dún láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn agbébọn gbẹ̀mí àwọn èèyàn tó tó ogún níye láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Kebbi, tí wọ́n sì ṣekú pa àwọn èèyàn mẹ́ta míì ní ìpínlẹ̀ Niger. Àwọn kókó inú ìròyìn náà nù nígbà yìí. Ẹ jẹ́ gbọ́ àwọn àtújáde ìròyìn náà. Mínísítà fọ́rọ̀ iṣẹ́ nílùlẹ̀-èdè Nàìjíríà Aṣòfin Dave Umahi ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé àwọn iṣẹ́ àkànṣe kan eléyìí tó wà ní apá eléyìí tí a pé ó ti wà láti ìgbà ayé àwọn akọ́nilẹ́rú òní a pé tí a pàtì ló ti wá di ohun tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ báyìí lábẹ́rẹ́ ìṣèjọba rẹ̀ Bola Ahmed Tinubu lábẹ́ ètò ìrètí ọ̀tún rẹ̀. Ìran àti ìtọ́wọ́ rẹ̀ ti ṣe adarí fún ẹ̀ka ìròyìn àti ìlanilóye fún ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ohun tó ní ṣe pẹ̀lú ìrètí ọ̀tún, Ọ̀gbẹ́ni Tunde Rahman, àpè mínísítà lójú ọ̀rọ̀ iṣẹ́

Nípínlẹ̀ náà, Umar ló mẹ́nuba àwọn ojú ọ̀nà eléyìí tó jẹ́ mọ́ sọ̀sẹ̀ láti Calabar wọ ìbọn yìí tó fi dé Benue Trans-Saharan tó fi mọ́ àwọn agbègbè míì. Òun ló jẹ́ àwọn iṣẹ́ àkànṣe tó yẹ pé ó yẹ kó ti wà, èyí tí ó sì mọ́ mú kí ìrètí kó jí padà fún ètò ọrọ̀ ajé ní apá gúúsù ìlà oòrùn gúúsù gúúsù orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn apá àárín gbùngbùn àríwá lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti ṣe sọ wọn pé àwọn abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ó máa ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Benue tuntun oníyẹ pé wọ́n ní a ti gbé fáwọn kọngílà àgbàṣẹ ṣe, eléyìí tí owó rẹ̀ sì ń lọ bí bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta ó lé pẹ́sẹ́pẹ́sẹ́, èyí tí a pé ó sì ti ń súnmọ́ bí ìdá méjìdínlọ́gbọ̀n eléyìí tí a ti ṣe nínú iṣẹ́ náà. Mínísítà ló sọ̀rọ̀ tó sì dúpẹ́ lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ti ìfọ̀rọ̀síta pẹ̀lú ìfarajìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àti ṣe àwọn ètò ìdàgbàsókè láwọn agbègbè tọ́rọ̀ náà kàn. Àjọ CERAB ló ti pe ẹjọ́ tako iléeṣẹ́ epo rọ̀bí Nàìjíríà látàrí pé iléeṣẹ́ náà kùnà láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe ná owó kan. Èrè tó ń lọ bí bílíọ̀nù mẹ́fà ó dín kọsílẹ̀ tó ń ti àyípadà orúkọ iléeṣẹ́ NNPC sí NNPCL. Àjọ CERAB ṣàlàyé pé iléeṣẹ́ sanwó bílíọ̀nù 2.9 eléyìí tí ẹjọ́ wọlẹ́wà Nàìjíríà fún àwọn ìnáwó ìforúkọsílẹ̀ láti inú owó tí ó wá láti inú ọjà epo rọ̀bì tí wọ́n tà. Nígbà tí ẹ̀ka ìdókòwò iléeṣẹ́ náà tí ń pè ní NAPIMS tí wọ́n tún gba owó míì tó lọ ní iye kan náà láti inú owó tó wá láti epo rọ̀bì. Fún ète kan náà lọ bí bílíọ̀nù 6 àbọ̀ ló tún wá rọ ilé ẹjọ́ láti pàṣẹ fún iléeṣẹ́ epo rọ̀bì ilẹ̀ Nàìjíríà kí wọ́n fi láti kùn ìlépa gbogbo àwọn ìṣúná tó ní ṣe pẹ̀lú ìnáwó náà pẹ̀lú orúkọ àwọn alágbàṣe tó kópa àti bí wọ́n ṣe lówó náà fún àtúnṣe orúkọ NNPC sí NNPCL. Pẹ̀lú èyí CERAB tún fẹ́ kí ilé ẹjọ́ pàṣẹ fún iléeṣẹ́ epo náà láti kéde orúkọ àti ipò àwọn òṣìṣẹ́ ìjọba tó fọwọ́ sí ìtújáde àti lílo owó náà síta, tí wọ́n sì fẹ́ kí NNPCL ṣàlàyé bóyá lílo owó tí wọ́n lò náà òun ló tẹ̀lé àwọn òfin àti ìlànà tó yẹ. Àwọn ọjọ́ fún àsìkò àti ìgbà tí wọn yóò gbọ́ ẹjọ́ náà.

Ayàrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí a pe wọn ní ẹ̀jẹ̀ sì ń bẹ lára wọn láti mọ ìwà eléyìí tó ní ṣe pípèsè ẹ̀jẹ̀ pẹ̀lú ìfẹ́ inú ara ẹni láti lè ṣe mú kí ìpèsè ẹ̀jẹ̀ àti wíwà láàyè ẹ̀jẹ̀ kó wà láwọn ibùdó ilé ìwòsàn eléyìí tí a nílò rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà fún ìdóòlà ẹ̀mí. Sẹ́nẹ̀tọ̀ Olúrẹ̀mí Tinubu olópe ìpè yìí lónìí ṣàmì àyájọ́ ọjọ́ mímọ pèsè ẹ̀jẹ̀ tọdún 2026 eléyìí tí a máa ń ṣe lágbàáyé pẹ̀lú àkòrí tí a pè ní bíbu ọlá fún àwọn akíkanjú ayé. Ó ṣàlàyé pé ìtò mímọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà tó rọrùn lọ́rùn ló jẹ́ ara àwọn ìkó pàtàkì eléyìí tó lè mú kí ẹ̀ka ètò ìlera kó lè láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ èyí tó sì jẹ́ kó di mímọ̀ pípé ẹ̀ka àti ètò mímọ fi ẹ̀jẹ̀ náà sílẹ̀ òní pé yóò wà láti mọ dóòlà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí káàkiri orílẹ̀-èdè àgbáyé. Abilékọ Tinubu ṣàkàwé ètò náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àwọn akíkanjú eléyìí tí a pe wọn ni wọ́n fẹ́ ìfẹ́ láti mú kí àwọn tí ń bẹ láyìíká àti àwọn tó ń bẹ nílé ìwòsàn eléyìí tí wọ́n wà yájà pẹ̀lú ìlera kan àbí omi eléyìí tí ó sì nílò kí wọ́n ní ìpèsè àbí pàṣípàrọ̀ ẹ̀jẹ̀ kí wọ́n lè gbé ìgbé ayé eléyìí tó rọ àwọn náà lọ́rùn. Àjọ tó wà fún ilé-iṣẹ́ ààbò ara ẹni làbòlú civil defence tó fi mọ́ ilé-iṣẹ́ ọgbà àtinirọ ilé-iṣẹ́ panápaná àti ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà nílẹ̀ Nàìjíríà CDCFIB òní ẹbí ti kéde okọ àwọn tí wọ́n láǹfààní àti wẹ̀ èèyàn kankan eléyìí tí wọ́n kópa níbi ètò ìdánwò kan tí wọ́n ṣe lóṣù kọkànlá ọdún 2025 nínú ètò ìgbanisíṣẹ́ eléyìí tí wọ́n ṣe nílé iṣẹ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ti fi síta àjọ náà òní pé ètò ìgbanisíṣẹ́ náà òun ló ní ṣe pẹ̀lú ilé iṣẹ́ tó ní sí ọ̀rọ̀ ààbò ara ẹni làbòlú NSCDC ilé iṣẹ́ ọgbà ìtúnirọ NCS ilé iṣẹ́ panápaná FFS tó fi mọ ilé iṣẹ́ tó ní sí ọ̀rọ̀ ìwé ìrìnnà lórílẹ̀-èdè Nàìjíríà NIC tó fi mọ àjọ tọ́rọ̀ náà kàn gangan. Ìgbìmọ̀ náà eléyìí tí wọ́n ni kéde láti ẹnu ẹni tí ṣe ọ̀gbun Abdulmalik Jibril olókèdè

pe àwọn tí ń láǹfààní àti wo èèyàn kankan nínú ètò ìgbanisíṣẹ́ náà ọ̀nà pé wọ́n láǹfààní àti tẹ̀sọ̀wọ́ wájú nínú ìpele tó kàn ilé ètò ní ṣe pẹ̀lú ìṣètò ìyẹra ẹniwò àti mímọ ṣe ìjẹ́rìí sí àwọn ìwé-ẹ̀rí kálukú wọn. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, àwọn tọ́rọ̀ náà kàn ilé tí wọ́n kópa nínú ètò ìdánwò náà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ṣe lóṣù kọkànlá ọdún 2025 wọ́n ní láǹfààní àti kọjá lọ sójú òpó ayélujára àjọ náà láàrin ọjọ́ 15 sí 20 oṣù tá a wà yìí láti mọ̀ bóyá wọ́n láǹfààní àti kógojá sí ìpele tó kàn. Akọ̀wé àjọ náà wọ́n ló gba àwọn tọ́rọ̀ kàn nímọ̀ràn láti ṣe gbogbo ohun tó tọ́ àti ilé tó yẹ pẹ̀lú ìlànà tí wọ́n ti là kalẹ̀ nígbà tó sì ṣe àtẹnumọ́ rẹ̀ wípé ètò ìgbanisíṣẹ́ náà òun ló jẹ́ ọ̀fẹ́ fún ìdí èyí ẹnikẹ́ni kò nílò láti sanwó fún èèyàn kankan tàbí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ tòun ti àjọ eléyìí tí ẹ bá ń ṣètò pé àwọn fẹ́ ṣe ìrànwọ́ fún wọn nínú ìgbésẹ̀ ọ̀hún.

Àwọn olùgbé ní agbègbè Alágùtàn ní agbègbè Ìgúpẹ̀ ní ìjọba ìbílẹ̀ Orè Lópé nípínlẹ̀ Ọ̀yọ́ òní àpẹ́ yẹn ti bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí wọn báyìí kúrò nílé tí kálukú tó jẹ́ tiwọn látàrí ìtàpórógan ìbọn kan eléyìí tí a pé wáyé ní agbègbè kan èyí tó sì dá ìbẹ̀rù bojú sílẹ̀ ní àwọn agbègbè kan tó súnmọ́ wọn. Agbègbè ọ̀hún eléyìí tí a pé ń bẹ ní ààlà sí àwọn gbogbo agbègbè tó níṣe pẹ̀lú agbègbè tí a mọ̀ sí Odò-Oyó National Park. Òní àpẹ́ ó bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú inú fo àyàfo nígbà tí àwọn olùgbé tí wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ìró ìbọn ilé tuntun lákọlákọ láàrin agbègbè náà. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà òun ló dá ìbẹ̀rù bojú sílẹ̀ èyí tó sì mú kí ọ̀pọ̀ àwọn èèyàn wọ̀nyí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sàsálà tí wọ́n sì ń lọ sí àwọn agbègbè míì fún ààbò ara wọn. Ẹ̀wẹ̀ ìròyìn eléyìí tó ń súnmọ́ ìṣẹ̀lẹ̀ náà òun ni pé kò tí ì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lásìkò tí wọ́n ṣe àkójọpọ̀ ìròyìn nígbà tí àwọn aláṣẹ tọ̀rọ̀ kan náà wọn ò tí ì fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lórí bóyá wọ́n jí èèyàn gbé tàbí ẹnikẹ́ni bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí wọ́n bá ẹni tí ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyinka Àyánládé sọ̀rọ̀ ó pé títí di àkókò yìí òun kò tí ì lè fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà múlẹ̀. Bákan náà nínú ìròyìn tó jọ mọ́ ètò ìbọn yínyìn wọ́n pé kò dín ní àwọn ènìyàn tí wọ́n pé ogún òní pé wọ́n ti gba ẹ̀mí lẹ́nu wọn báyìí nínú ìkọlù alágbára kan tó wá látọwọ́ àwọn afurasí àgbésùmọ̀mí ní agbègbè kan tí wọ́n pè ní Feskin Rafi níjọba ìbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ Kebbi. Wọ́n pé ìṣẹ̀lẹ̀ náà níbi tí wọ́n ti léwájú àwọn tó jẹ́ ikọ̀ ìjọba láti lọ ṣe àbẹ̀wò tó ń ti ẹ̀lẹ́bẹ̀un sí àwọn èèyàn tọ̀rọ̀ kan. Igbákejì gómìnà ìpínlẹ̀ Kebbi Sẹ́nítọ̀ Omar Otafida òun ló fi dá àwọn olùgbé àti àwọn tọ̀rọ̀ kan lójú pé ìjọba ló wà ní ìfarajìn láti yanjú ọ̀rọ̀ ìgbésùmọ̀mí tó ń ti ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ní gbogbo ìpínlẹ̀ náà. Ó kéde rẹ̀ wípé àfikún àwọn òṣìṣẹ́ elétò ààbò àti àwọn irinṣẹ́ oníyanpẹ wọn ó tari lọ sí agbègbè náà láti mú kí ètò ààbò kó láǹfààní àti láti dúró re láti lè dá kíkálukú náà kí wọ́n padà síbi tí wọ́n ti ń ṣiṣẹ́ òòjọ́. Bákan náà ìjọba ìpínlẹ̀ Kebbi òun ló wá kẹ́dùn pẹ̀lú àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí nígbà tó ń ṣàkàwé ìkọlù náà gẹ́gẹ́ bí ohun tó bani nínú jẹ́ nígbà tó sì ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti àwọn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí lágbègbè náà. Ẹ̀wẹ̀ nínú ìròyìn míì iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger ti fìdí ìpànìyàn eléyìí tó níṣe pẹ̀lú àwọn èèyàn mẹ́ta kan múlẹ̀ látọwọ́ àwọn afurasí àgbésùmọ̀mí ìyàn ní agbègbè kan tí ń pè ní Pisa níjọba ìbílẹ̀ Borgo. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá SP Wasiu Abiodun jábọ̀ fáwọn oníròyìn lánàá wípé àwọn agbésùmọ̀mí ní ọkọlù agbègbè náà ní nǹkan wọ aago mẹ́sàn-án òwúrọ̀. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ àwọn ilé òní pé wọ́n ní wọ́n dáná sun lásìkò ìkọlù náà nígbà tí SP Abiodun fikún rẹ̀ wípé ìtàpórógan láàrin àwọn ọmọ ológun àti àwọn agbésùmọ̀mí náà òun ló wáyé ṣùgbọ́n tí wọn kò tí ì lè sọ bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣe lọ ní pàtó. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ilẹ̀ yìí kò ní ju báyìí lọ fún ti alẹ́ tòní ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ́jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí wọ́n fún yín pé mínísítà fọ̀rọ̀ iṣẹ́ nílẹ̀ yìí sẹ́nítọ̀ Dave Umahi òun ló ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ pé àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà sí ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà òun ni pé tí wọ́n ti gbé ìgbésẹ̀ àti ṣe láti àtẹ̀yìnwá ṣùgbọ́n tí wọ́n pé wọ́n ní wọ́n ṣe àṣepatì lórí rẹ̀. Ó ní ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ lásìkò yìí. Bákan náà làwọn afọyín pé àjọ Serap ló ti pe ẹjọ́ tako iléeṣẹ́ epo rọ̀bí ilẹ̀ NNPCL lórí ètò ìkùnà kan eléyìí tó níṣe pẹ̀lú àtijábọ̀ lórí owó tó ń lọ bí bílíọ̀nù mẹ́fà ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ eléyìí tí a pe wọn ni a nà lò tí a ná lórí àtúnṣe àti àyípadà orúkọ àjọ náà. Àjọ tó wà fún ètò ìgbanisíṣẹ́ lórí ọ̀rọ̀ àjọ ti ètò ààbò ara ẹni làbò ló iléeṣẹ́ ọgbà àtúnirọ iléeṣẹ́ panápaná àti iléeṣẹ́ tó ríṣẹ́ ọ̀rọ̀ ìwé ìrìnnà ilẹ̀ yìí CDCFIB òní àti kéde ìkọ́ jáde orúkọ àwọn tí wọ́n láǹfààní àti wẹ̀ yán kànkan níbi ètò ìdánwò tí wọ́n ṣe fáwọn tí wọ́n wáṣẹ́ lóṣù kọkànlá ọdún 2025. Bákan náà àwọn olùgbé ní abúlé Alágùtàn ní agbègbè Ìgúpẹ̀ níjọba ìbílẹ̀ Orè Lópé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní pé ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé kálukú ti sá àsálà fún ẹ̀mí rẹ̀ lásìkò yìí lẹ́yìn ìtàpórógan ìbọn kan eléyìí tí a pé wáyé tó sì dá ìbẹ̀rù bojú sílẹ̀ láwọn agbègbè náà. Bákan náà làwọn afọyín pé kò dín ní àwọn èèyàn tó ń lọ bí ogún níye tí wọ́n pín ti gba ẹ̀mí lẹ́nu wọn nínú ìkọlù àwọn agbésùmọ̀mí níjẹ́ agbègbè Feskin Rafi níjọba ìbílẹ̀ Àríwá
ní ìpínlẹ̀ Kebbi. Èyí ló pin ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tẹ lè fẹ́ràn tẹ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. Bákan náà lè gbé wa sọ̀rọ̀ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio93.com. Bákan náà lè lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kọ̀ǹga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹ̀ ní Adédàmọ́lá Olóèdè lómòrì náà wá sí ti gbọ́ yín. Ẹ ṣe tí ẹ gbọ́ ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, orun ayọ̀ láòsàn.

àwọn gbogbo ayé ń dàdàrí tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngá agbẹ́mágbẹ́.

ẹ̀hó ìwọ̀ ayọ̀ sí olúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo. Ẹwá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ ò àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì.

0: kẹ́ ẹ máa ṣe ni ọba àwọn ọba. Ẹ máa kíkú iṣẹ́ o. Ẹ máa gbé òṣùpá fún ní ọjọ́ gbogbo ní ìgbà gbogbo àti ní àsìkò gbogbo. Torí pé Olúwa òun ló dá wà, ẹtí rẹ̀ ní àwa o. Àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ó yẹ jẹ́ ká lọ sẹ́nu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́. Ẹ tẹ̀lé mi ká lọ sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tì.
1: Ẹ bọ́ra jẹun náà. Orí mi mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
0: Ẹja lọ sọ dídára rẹ̀.
1: Orí mi mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
0: Ẹ̀yin náà ẹ tẹ̀lé mi kájọ wá kíkú iṣẹ́.
1: Ojú òpó. Orí mi mọ́mọ́.
0: Ọlọ́run tó dára. Kábíyèsí rẹ̀ Ọlọ́run.
1: Jẹ́ o.
0: Ọlọ́run ọba mi ìbàrẹ́ o.
1: Orí mi máa máa jẹ́ ní
0: àtẹ̀rẹ̀ rẹ̀ kárí ayé.
1: Jẹ́ o. Ẹ̀dá mi máa.
0: A dàgbà mọ́ dàgbà óyè.
1: Lẹ́yìn ìjọ rẹ̀
0: àkèkè tán olórúkọ púpọ̀. Afúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣe é gbé. Ìgbìnì jígbe ni bí àtẹ ilẹ̀kẹ̀. Olórí ogun. Akin nínú ilé akin lójú ogun Arúdẹ́dẹ́ Ọlá ọba mi Arúdẹ́dẹ́ Ọlá aláàfin àjọbọ. Aṣú dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀ gọjígọ̀ ẹkùn ọkọ̀ òkè. Gbóló ìgbà nì tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́ mì.
1: Kálọ̀ lọ́gbọ́.
0: Abéṣe rẹ̀ Ọlọ́run.

0: Ọba mi tó forí ṣe ilé ọgbọ́n.
1: Sẹ́mi tó lọ́gbọ́n fúnra rẹ̀.
0: Òun ló ní gbogbo gbogbo ọlá àti gbogbo agbára kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́.
2: Aláru àbí o.
0: Níjẹjọ nígbà tí mò ń dágbére lórí ètò yìí mo ní bó bá dùn ní kájọ pàdé. Ọ̀rọ̀ tèmi sọ láì àjẹjọ wọn àbá ni mo mọ̀ dá. Ṣé kí n má tàn yín o, àwọn kan ti kú àwa kan lakò. Àní ṣé kí n má tàn yín ṣẹ́ lára àwa tá a tó à kò àwọn kan wọ́n ń bẹ wọ́n ń tọ̀rọ̀ kú fún wọn ni. Àní ṣé kí n má tàn yín àwọn kan fúnra lára tiwọn làwọn ń tọ̀rọ̀ kú fúnra wọn. Ẹ̀yin wá ń bi mí léèrè pé kí ló dé tó a fi rí bẹ́ẹ̀ kò yé mi náà ọ̀rọ̀ Ọlọ́run mo rántí. A ó lóun ó ṣàánú fáwọn tóun ó ṣàánú fún. Òun ó forí ọ̀fẹ́ òun hàn fáwọn tóun ó fi hàn fún. A jẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM àti gbogbo ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú làrígbà o. Ẹ̀wúrẹ́ ilé ń wà lápàtà mi bí kò kú ni. Àgùntàn ọ̀dẹ ń wà lápàtà mi bí kò rọrùn. Yòwò tọ́mọ ẹ̀dá ayé ń wo àwòdì òkè mi ni bí kò dá lápá orí ẹ̀yẹ ní ń kó ẹ̀yẹ yọ.
1: Kẹ́bùn tọlọ́run fún wa.
0: Ọ̀tá ní ń dọ́mọ ẹ̀yẹ lókun àwọn ọmọ tó ń dà lóró.
1: Kò kẹ́bùn tí bàbá fún wa ká.
0: Àwọn ni wọ́n ní kó lè ó wá jà àwọn wọ́n tún ní kó lóko wa mú. Orí ẹyẹ ni ò pẹyẹ o. Bàbá mi òkè ló gbà àkàtà lọ́wọ́ alákété wọn lójú wọn bá mọ́.
1: Ọ̀rọ̀
0: gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ fi fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò. Tó ní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pọ́npọ́ gbọ́dọ̀ bí. Kàbíyèsí rẹ̀ hàn.
1: Àti rakọrin tó ti yin bàbá.
0: Ó yẹ gbé orí sókè yẹn náà nù. Ká gbé yín sókè yẹn lẹ̀kún ayérayé.
1: Tó ti ń jíṣẹ́ bàbá.
0: Ọba Ògo fẹ́ wọlé. Ta lọ pa Ògo náà. Tó sì ní agbára ni.
1: Àti
0: o. Olúwa tó ní agbára ní ogun.
1: Ìmọ̀ mọ̀.
0: Ẹ gbé orí sókè yẹn náà nù. Ká gbé yín sókè yẹn lẹ̀kún ayérayé. Ọba Ògo fẹ́ wọlé. Kò yí òòlù àwọn ọmọ ogun.
3: Ògo
0: náà lọ bá Ògo.
1: Orí mi mọ́ mọ́ jẹ́rin jọra lójú òru.
0: Tọ́ orí mi mọ́ jẹ́ ń jọra mi lójú ẹlẹ́dàá mi mọ́ jẹ́ ń jọra mi lójú òru. Ẹ̀ka alẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. Ẹ̀ka alẹ́ ní gbogbo òbí tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé lálẹ́ tòní. Òní tún ni ọjọ́ ìsinmi ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹfà ọdún 2026 lẹ́yìn kò Jésù Kristi Olúwawa. Mo bá yín yọ̀ ẹ̀yin náà bá mi yọ̀. Pẹ́ gbé apá yín ó ṣe é gbé o. Ẹ tún wà lókè èèpẹ̀. Ẹ bá mi yọ̀, èmi náà bá yín yọ̀. Ẹ jẹ́ ká bára wa yọ̀, ká bára wa dúpẹ́. Wíwà tá a wà láyé wà láàyè orí ọ̀fẹ́ Ọlọ́run.

Ṣọ́ mo tún kì í kààbọ̀ sórí ètò orin ẹ̀mí níbi tá a ti mọ́ ń gbéra wá rìnrìn àjò ẹ̀mí nínú orin èyí tá a pè ní orin ẹ̀mí. Ìrìn àjò kan náà nu lábala bẹ̀rùn. Ẹ ti mọ̀ pé bèmi bá ti fẹ́ mú yín rìnrìn àjò, ìrìn àjò ẹ̀mí ni wọ́n mú yín lọ. Kẹ́ ẹ lè ní ìdàpọ̀ ẹ̀mí pẹ̀lú Ọlọ́run ẹ̀mí níbi tá a ti ń ṣoore láti pàṣẹ Ọlọ́run ẹ̀mí mímọ́ fúnra lára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì ń jẹ́rìí ṣe agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run. Tọ́ orí ẹ̀mí tún ti gorí àgbàgbé lálẹ́ tòní o. Mo gbóúnjẹ ẹ̀mí dé ṣẹ́jẹ. Mo gbómi ẹ̀mí dé ṣẹ́mu. Ní ìdàpọ̀ ẹ̀mí, àwọn oúnjẹ tá à ń jẹ omi tá à ń mu tá a fi ń dàgbà nínú ẹ̀mí ni. Àwọn oúnjẹ tá à ń jẹ àwọn omi tá à ń mu ti ń ṣe ara ẹni lóore. Èyí gan lọ́lọ́run fẹ́ fún àwọn tá a pè ní àyànfẹ́ tiẹ̀. Apostle yín lórí afẹ́fẹ́ dé. Yọ Apostle on radio. Olúgbèmígà ọmọ́tọ̀ṣọ́ arọgbó ló ń bí ẹni rọgóòlù. Ọmọ ìyá Àdúà. Lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ọ̀hún wá ṣe tígbọ̀ yín látòrí èyí àwọn aláṣẹ ìkànnì tá a wáyé. Àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Stephen Ige ni ọlọ́wọ́ Bọ́tìn ni o. Àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọpọlọpọ̀ tí ètò yìí tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí ò ní èmi Olúgbèmígà ọmọ́tọ̀ṣọ́ yọ rédíò Apostle Ezeara again. Ẹ̀lẹ́bẹ̀ ohun ọjàre ẹ̀kú kalẹ̀.

0: so ye je kin tumo kin ku kalembe un o bẹyin ba si sese n darapo mo wa eyin na e kaabo orin emi o na le to eto yo orin emi ni o boye yin sese wa n do wa fun igba akoko efe mo ta n se lori eto yi nibi gangan o la tin se agbelewon ta tin yiri awon orin emi wo loko kan ejeji
1: emi orun wa
0: awon orin ta mo wi pe o si ni agbara emi memo eni bawo la se mo orin teyin na ba ti gbo tori yin o wo e so fun mi bo lori olohun se fe wu ganan orin ten gbo tin tayin leti orin ten gbo tin riyin lokan ko sara yin lore debi pe o se emi yin lore edakun sa le pe iru orin baun lori emi baba n soro nipa orin emi orin ta n gbo ni ta si n ri ibukun gba lodo olohun ibukun nipa tara ibukun nipa boya yin o ti e wa mo e je n so fun yin eyin o mo orin ni won ko lorun ni awon gele ti yi te mo baba ka orin ni won ko mimo mimo mimo o ni won ko si olodumare elomi o ma gbara ti n be ninu orin ta pẹlu orin emi lo fi je wipe ni gba mirin ewe bi eyan ba gbadua gbadua e to wa dabi wipe abo ti n bere ko ti ri gba ko try ko try re àbọ̀ bá fi lè gbìyànjú orin orin ẹ̀mí ni o èyí tá n kọ tí ń múrí ọlọ́run ó ṣé kí n má tàn yín àìrú ẹni bẹ́ẹ̀ ń pè wà láàyè ọlọ́run gangan ni ọlọ́run ò ní ràn yín wá múra bàbá ni ó gbé agbádá rẹ̀ nínú ògo ni ó kó sínú aṣọ ìgúnwà rẹ̀ nínú ọlá ńlá rẹ̀ ni ó ṣe wá báru ẹni bẹ́ẹ̀ lálejò bọ́lọ́n bá báyàn lálejò kí lèèyàn ṣeun ọjà rẹ̀ ẹ mọ̀ pó ti soríire iṣẹ́ tórin ẹ̀mí ṣẹnu bẹ́ẹ̀ bá kórin ẹ̀mí ẹ máa mú kọ́lọ́hún ó báyàn lálejò ni láti ṣèyàn lóore èyí gan ló fà á àwọn orin tẹ́ ẹ lè mọ gbọ́ ẹ bá fẹ́ kọ́lọ́hún ó bá yín lálejò àwa ti wá sọ wípé a mọ̀ bá yín ṣàwárí rẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì àwọn orin tí ó kún fún ẹ̀mí ọlọ́run àwọn orin agbára èyí tá a kọ láti yin ọlọ́run àwọn orin agbára orin ẹ̀mí tá a kọ láti gbàdúà àwọn orin tá a kọ orin agbára orin ẹ̀mí tá a gbé kalẹ̀ láti fún àwọn ènìyàn ní ìṣíníyè ní ìlànà wípé ìrètí ṣe ń bẹ nínú ọlọ́run àwọn kan ọkàn wọn ti rẹ̀wẹ̀sì tán kódà wọ́n fẹ́rẹ̀ bojú wẹ̀yìn àmọ́ àwọn orin kan ń bẹ bí wọ́n bá gbọ́ ẹ̀mí ọlọ́run a sì ta wọ́n pá ẹ̀mí ọlọ́run a sì rú ọkàn wọn sókè àwọn ọkàn títí ń ṣàárẹ̀ wọn ó sì mọ gba ìwòsàn ní pápápá ẹ̀yin ò mọ̀ pé èèyàn máa gbọ́ àwọn orin kan èèyàn bá wà lórí àkété àìsàn tí ó sì máa sàn ní wàrà ṣe ṣà tí ó mọ gbé àkété rẹ̀ tí ó sì máa lọlé ẹ tí ì rírí ó ní mò ń sọ fún yín yẹn àìmọye àwọn tó wà nílé ìwòsàn ẹ dákun ẹ bá ń wá orin ẹ̀mí bá ti fún wọn ní orin ẹ̀mí ẹ mọ nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ ní ìwòsàn wọ́n ń dé ní pápápá ni bá ẹ bá ń kọrin ẹ̀mí iṣẹ́ ìyanu a máa ṣẹlẹ̀ bàbá ń gbórin ẹ̀mí ìdẹ a máa já bàbá ń gbórin ẹ̀mí agbára olódùmarè a máa ṣiṣẹ́ ìyanu ó gbẹ̀yìn olórin ẹ̀mí tọ́lọ̀ ń pè ní o mo kí yín kú oríire àìṣẹ́ ìríjú ńlá la gbélé yín lọ́wọ́ ẹ dè mú ṣíṣe o ẹ má jọ bọ́ sọnù lọ́wọ́ yín ẹ mọ́ pàlànà dà ìgbà díẹ̀ ló kù ògolúwa yóò farahàn ó gba ayé ni ó rí ó gbo etí ni ó jọ ẹ̀yìn kọ̀yé gbogbo ẹnu ni ó ròyìn bẹ́ẹ̀ bá ti forúkọ yín kúnlẹ̀ fún báàlì ó gbo ẹ̀yìn tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ láti mọ́ gbórin ẹ̀mí ẹ dákun ẹ mọ́ tẹ̀tì ẹ mọ́ jẹ̀kórin ara orin ayé ó gbórin ẹ̀mí lọ́wọ́ yín ó dàbí ẹni tá a gba góòlù lọ́wọ́ ẹ̀ tá a wá gbé páńdà lé lọ́wọ́ ni ẹ mọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ pàdánù lọ́pọ̀lọpọ̀ a gba èyè lọ́wọ́ rẹ̀ àwa fi ọ̀kan òkú àfi dípò rẹ̀ mọ́ lọ́wọ́ àbíyèsí ọlọ́run orí ẹ̀mí ń ṣiṣẹ́ agbára òní ń ṣàlàyé fún yín ni bóyá ẹ ti gbàgbé àwọn kan ti kọrin ẹ̀mí láyè ìgbàanì wọ́n kọ́ wọn ò pa ìlànà dà wọ́n kọ́ wọ́n sì rí ṣe agbára ọlọ́run àwọn kan wá sọ pé láyé ọjọ́ sí lórin ẹ̀mí wà mo ní láyè ìṣe ń kọ́ wọ́n ní ò sí mọ́ o lélẹ̀ ò ní òun ò fara mọ́ bẹ́ẹ̀ bá sọ pé kò sí kò tó nǹkan mọ́ mo lè gbà pẹ̀lú yín àmọ́ pé ò sí mọ́ ń ni àwọn kọrin ẹ̀mí sì ń bẹ láyè òde òní nítorí àwọn tí wọ́n ní àwọn akọrin ẹ̀mí ò sí mọ́ òun làwa náà fi wá sọ wípé àníṣẹ́ a wà á ṣàwárí wọn torí bá méjì kọ́ orin ẹ̀mí ò gbọdọ̀ kú ni yóò ṣe wá kú aláṣàwárí àwọn tí ń kọrin ẹ̀mí lásìkò yìí gbogbo ayé ni yóò sì máa gbọ́ gbogbo etí ni yóò gbọ́ tẹ̀wá ṣe ní gbígbọ́ tetí nìkan gbogbo ojú ni yóò wò ó nǹkan tetí bá gbọ́ lásán tójú etí rè iṣẹ́ ọ̀hún etí pé ìran bá ń sọ nípa ìjẹ́rìí iṣẹ́ ọlọ́run bàbá ń sọ nípa ìjẹ́rìí agbára iṣẹ́ ìyanu ọlọ́run èlé kọjá ohun tí èèyàn kan ń fetí gbọ́ nìkan ojú gbọ́dọ̀ rè bẹ́ẹ̀ ni èyí gan là ń pè ní ìròyìn rere tá a sopọ̀ tá a pè ní ìyìn rere àbíyèsí ọlọ́run mo ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ lálẹ́ tòní torí àwọn tọ́lọ́run ti pèsè sílẹ̀ ní mo bá wọn dúpẹ́ mo bá wọn yọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú mo sì ń kí wọn kú oríire ṣé mọ̀ wípé ó ti tó bí ọ̀sẹ̀ mélòó báyìí tá a ti ń polongo tá a ti ń pariwo rẹ̀ pé àníṣẹ́ bí wọ́n bá sọ pé olórin ẹ̀mí ò sí mọ́ àwa ó ṣàwárí wọn gbogbo àwọn tí wọ́n wà ń kọ̀rọ̀ ẹ jáde wá sí gbangba ẹ wá kọrin ìgbàlàfà ayé agbára ń bẹ́ ńbẹ́ ṣe rántíṣẹ́ ìgbàgbé ẹ bá sì ti gbàgbé ẹ dákun ẹ̀jẹ̀ ràn yín létí wípé iléeṣẹ́ west radio 89.3 fm àti àwọn tó mọ̀ nípa orin bá a ṣe ń ṣẹ̀dá orin bá a ṣe ń gbé orin kalẹ̀ bá a ṣe ń hun bá a ṣe ń jọ bá a ṣe ń pò ó pọ̀ ní ìlànà ti ẹ̀mí ẹ gbọ́ mi dáadáa o anini ilana ti emi ta fi n gbo ti n sara lore elomi ni good composition when it come to music but one ni good arrangement elomi ni good composition o si tun ni arrangement but one ni good production lati pase awon tin ba won produce orin tin won ko e bi awon isoro gan wa re e ba ri composition hello me a orin emi ni on lo compose lo ro kale amani gba won ba to itokuto won to beni tin daru bo n gba won atun wa ba po po o yato sira won o awon ti won loye orin ni nkan ti mo nso eleye oto ni ko ro kale oto ni ka won kan bo to oto tun ni pipo mara won to ile ise West Radio ni se gbogbo ẹyin ta pe si di iṣẹ orin ẹmi ti ọlọrun fẹ lo fun iran ta wa yi wakati naa to ta ṣe yin logo aniṣẹ mo ba yin mo ki yin ku orire ani panu mo ẹyin ti o ba da le yan yi ni beba en ti o ba dale an pon lora awon ti won mo ki olohun ko ise awon eyan tin fife han afaiso la fai mo fife han afaimo gbo la fai mo so pe e dakun e femi na si Ọlọ́run ò ní bà wá ló kọjẹ́. Àwọn èèyàn ti ń fìfẹ́ hàn lóní rẹpẹtẹ. Iléeṣẹ́ West Radio ó fẹ́ ṣe àkójọpọ̀ àwọn olórin ẹ̀mí ayé òde òní. Èèyàn ogún péré tí wọ́n ń kọrin ẹ̀mí wọ́n àjọ jókòó pọ̀. Eléyìí ò ní agbára. Yo mi aye titi. Mo jo jo koko ni ilana bi ti iyara oke. Sharon ti Pentecost experience. Kabesi oluwa. A ori won fe fele ise. E mo nkan to sele leyin ojo Pentecost. Awon kan l'Olorun fe ko wo iyara agbara lo. Lati lo se da orin emi fun asiko ati iran ta wa yi ile ise West Radio 89.3 FM l'Olorun gbe se iranse ohun le lowo abesi Olorun ayo gbo orun o mi tititi orin to je pe ko si le to ba wo t'Olorun gangan o ni gun wa siru inu le be Kò sí ẹni tó kọ́. Táyé wọn ò ní gba ìsọdọ̀tun agbára. Ìgbéga ńlá látòkè wá. Gbà mí gbọ́. Ẹ bá ti gbà mí gbọ́ ẹ ti gbọ́ lọ́hún gbọ́. Bẹ́ẹ̀ bá sì ti gbàgbọ́ ẹ ó rí iṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti ń rí iṣẹ́ Ọlọ́run ògo Ọlọ́run ni ó mọ tẹ̀lé. Bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ ni. Ohun tí mo wá ṣe lórí ètò tòní nìyí bẹ́ẹ̀ pẹ̀lú wọn ó ṣètò lórí ọ̀fẹ́ láti lórin àwọn tí wọ́n ti ní àníṣẹ́ àwọn ò gbọ́dọ̀ mí ṣe ẹ̀ ẹ mọ̀ pé mo ní èyàn ogún ni ogún ti fẹ́ẹ̀ pé o kábíyèsí Ọlọ́run. ọ̀tọ̀ ni pé mo nífẹ̀. Ọ̀tọ̀ ni pé óyá èmi náà ẹ bá ń fọkọ mi sílẹ̀. Fọ́ọ̀mù dà ẹ wá fún mi. Aláwọn èèyàn ogún yìí wọ́n jókòó ní yàrá gbára níbi wọ́n ti ń ṣẹ̀dá orin. Lọ́nà ti ìgbàlódé. Pẹ̀lú àwọn irinṣẹ́ erimọ́ sédìkì. Àwọn irinṣẹ́ ìgbàlódé. Bẹ́ẹ̀ni, iṣẹ́ mi ó gbọ́dọ̀ ní àwọn quality. Àwọn modern days technology ni wọ́n fi rọrin ọ̀hún kalẹ̀ tí wọ́n fi pòópọ̀. Àwọn irinṣẹ́ yẹn, àwọn kámẹ́rà tí ó ṣe fídíò orin ọ̀hún. Àwọn kámẹ́rà ìgbàlódé tó mọ́lẹ̀ bí ojú ọmọ tuntun. Nǹkan ẹ̀mí gbọ́dọ̀ jẹ́ best. Kábíyèsí Ọlọ́run.
1: Iye àlàáfíà ló kọ́ rẹ̀.
0: Ọlọ́run ti wà yìí sọ Ọlọ́run ló kà. Kábíyèsí Olódùmarè. Gbígbọ́ rẹ̀ yóò dá létí. Ọdí ònìyẹn o. Ẹ mọ̀ gbọ́ àwọn ohun èlò orin kọ̀ọ̀kan tí ò ní kọ́ra wọn lẹ́sẹ̀. Àwọn mélódì tó ṣe dáadáa. Àwọn hámónì tó gún régé. Ṣé wá rí Redeeming Line rẹ̀? Mo ti ń gbé yín jìnà. Dimi Klein kò yẹ́lò mi. Bíìtì ni. Yóò dúó dáadáa. Yóò kọ̀ntáìsì. Òní máa kọsẹ̀ tàbí kó máa ṣẹṣẹ̀ kọ́lọkọ́lọ́. Nǹkan tá a bá pè ní nǹkan tẹ̀mí gbọ́dọ̀ dúó re. Kábíyèsí Ọlọ́run. Bí wọ́n bá ti wá jókòó nílé agbára tí wọ́n gbóòrin ẹ̀mí agbára jáde tán. Àwọn èèyàn ogún péré. Tọ́jú rẹ̀ balẹ̀. Tí fídíò ẹ̀ náà jáde. Promotion yóò wá bẹ̀rẹ̀. Kò sílé tí wọ́n ní ti gbọ́. Promotion yìí yóò wá bẹ̀rẹ̀. Kò sẹ́ni tó wà nínú orin ọ̀hún tí wọ́n ní mọ́. Oníkálukú ni ó mọ̀ tráàkì ẹ̀ wá. Oníṣẹ́jú márùn-ún. Kálukú ni ó kọ tráàkì ẹ̀. Ó lágbára pọ̀. Ẹ mọ̀ jẹ́ ń sọ̀rọ̀ jìnà. Ọmọ dàbí pé ọ̀rọ̀ mi ti ń dùn jù létí. Mi ò fi ó dùn. Àwọn tí wọ́n bá lè wọnú ẹ̀. Wọ́n lè kí in. Tí ìran yẹn lè yé wọn dáadáa. Ní ìlànà tẹ̀mí, àwọn la fẹ́ kó kópa. Kìí sàwọn tí ọ̀rọ̀ ẹnu tó mú mọ́lẹ̀ rárá. Bí òun ṣe jẹ́nu. Màá fi nọ́mbà mi síta lẹ́yìn ètò yìí. Ẹ ti mú báírò àti ìwé yín sílẹ̀ o. Bẹ́ẹ̀ bá ti pè é tẹ́yìn náà nífẹ̀ẹ́ ẹ tètè pe nọ́mbà mi. Ẹ mọ̀ jẹ́ ó ju alẹ́ lọ. Àbọ̀ bá ju alẹ́ lọ, ó lè fẹ́ léwu díẹ̀. Bẹ́yìn bá sì ń gbọ́ tẹ lẹ́nìkan tí ń kọrin lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ̀yìn náà mọ̀ pé wákàtí ẹ ti tó. Ẹni kò náà ó tètè tẹ̀mí láago kẹ́ ẹ tètè sọ fún báyìí. Ó bá lè máa gbọ́ 89.3 FM. Ẹni kò tètè máa gbọ́. Ó yẹ jẹ́ kí n ṣé báyìí nítorí ìjọba àkókò. O láwọn èèyàn wọ́n ti ń fowókọ lẹ̀. Mo fẹ́ lọ sọ́dọ̀ màmá kan kọrin ẹ̀mí ni wọ́n. Àwọn náà ti gbórin jáde. Àti ẹ̀ ti wá sórí ètò mi rí. lásìkò ìrìn àjò ẹ̀dá. Ta ni mo ń sọ? Ọmọ arúgbó láíláí. Àsìkò tó tẹ́mẹ tí ń jẹ ọmọ arúgbó láíláí. Kí ló kọ wọn gangan? Evangelist Mrs. Tayo Adeniji. Evangelist Mrs. Tayo Adeniji. Ọmọ arúgbó láíláí. Àwọn náà wà lára àwọn tí wọ́n jókòó ní ìyàrá òkè níbi tá a ti ń ṣẹ̀dá orin ẹ̀mí ayé òde òní ní bó wọn pẹ́ ìyàrá òkè bí ìtọ́jú Pentecost. Ẹ mọ̀ṣẹ̀lẹ̀ ọjọ́ Pentecost. Ẹ gbà mí gbọ́ ṣe agbára máa ṣẹlẹ̀. Bóyá ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ gbórin wọn. Ta ni ọmọ arúgbó ọjọ́ láíláí? Evangelist Mrs. Tayo Adeniji. Oya, egbo bi an se nkorin.

orin agbára ń bọ̀. West Radio 89.3 FM náà ló tó bẹ̀. Ọlọ́run jẹ́ mi náà ṣe àṣeyọrí. Àwọn orin téèyàn ń gbọ́ sùn, téèyàn ń gbọ́ jí leléyìí. Àwọn orin téèyàn ń gbọ́ lẹ́nu iṣẹ́, bó ṣe ń ṣiṣẹ́ yẹn, bó jọwọ́ lo fi ń ṣe ni, ohun tó wù kó fi máa ṣe tó máa gbàdúrà lórí nǹkan tí mò ń ṣe jẹ́ ń ṣàṣeyọrí. Mo ń mú yín wọrẹ́ ẹ̀mù tó ní agbára lọ. Síbi táwọn èèyàn ti ń ní ìbápàdé Ọlọ́run. Lòmíì yóò máa ṣiṣẹ́ lọ́wọ́ àwọn orin tí ó máa gbọ́gàn. Wọ́n máa da sístẹ̀mù Ọlọ́run rúnú ayé rẹ̀. Ẹ wo díẹ̀ tó. Ó ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ láìpẹ́. Ẹ rí àwọn tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti kọrin agbára ní ìrántá wa yìí. Ẹ jẹ́ tó lọ sọ́dọ̀ Mr. Abiola. Olórin ẹ̀mí ni wọ́n. Mo ti ń kọrin wọ́n ti pé àwọn tiẹ̀ níṣẹ́ tí wọ́n fi ràn mí. Pé àní orin mo ti ń dàgbà yìí. Ẹ bá ń jẹ́ káwọn èèyàn ó gbọ̀. Kí wọ́n fi gbàdúrà ìjìnlẹ̀ ńbẹ́ńbẹ́ Evangelist Abiola. Wọ́n kọ ilé yìí o. Orin agbára ni, orin agbára ni. Tọ́lọ́run tó ń tipasẹ̀ rẹ̀. Tó fi ń ṣiṣẹ́ agbára ní ìrántá wa yìí. Mo ti ń dàgbà ó ní àkọlé orin ọ̀hún. Àwọn tó ń sì ti ń bá wa bọ̀ lórí ètò yìí láti bí ọjọ́ bíi mélòó. Wọ́n ti ń gbọ́ orin ọ̀hún dáadáa. Àmọ́ kí n tó lọ sọ́dọ̀ wọn, ẹ̀jẹ̀ ń dé ọ̀dọ̀ Evangelist Mrs. Abimbola Ọdẹ́lẹ́yẹ. Àwọn náà kọrin kan ẹ̀yìn ni ẹ gbọ́.

Bíyùn náà ṣe lọ́nà Evangelist Mrs. Abimbola Odeleye àwọn wọn kọ ilé yìí. A ti sọ fún yín pé àníṣẹ́ àwọn olórin ẹ̀mí tí wọ́n fi orin fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ nínú àpéjọpọ̀ àwọn olórin ẹ̀mí èyí tọ́lọ́run ṣe tán láti lò káàkiri àgbálá ayé wọ́n bẹ̀ ní ibí yìí. Gbogbo wọn pátá òun náà ni wọ́n sì ti ń fi ìfẹ́ hàn láti rí dájú wípé àníṣẹ́ àwọn náà wà nínú àwọn tí wọ́n ó lo orin ẹ̀mí láti fi fa owó Ọlọ́run sọ̀kalẹ̀ ní ìran tá a wà yìí. Bóyá ẹ̀yin náà wá fẹ́ darapọ̀ mọ́ wọn, àwọn tọ́lọ́run ti ṣetán láti lò. Mo ti sọ fún yóò wípé àwọn èèyàn kéréje díẹ̀ báyìí ló kù tí ó fi pé ogún o. Bógún bá ṣe ti pé tọ́ a jẹ́ wípé ó tún dìgbà míì nu. Àmọ́ bẹ́yìn náà bá rí bí wípé wákàtí náà tó ẹ̀yìn náà sì wà lára àwọn tí Ọlọ́run fẹ́ lò fún ìran tá a wà yìí láti pàṣẹ orin ẹ̀mí. Ẹ̀yin ni ètò yìí àgbékalẹ̀ yìí ló wà fún o, ẹ mọ́ jàfara o. Tọ́ àwọn ò ní sọ́jú bá ń lọ. Ẹ jẹ́ kí n wá máa lọ sílé bó bá tún dijọ́ mẹ́jọ látùn ní orí ọ̀fẹ́ láti tún pàdé Evangelist Ọlátúndé. Ẹ má bínú, àkókò tí kò wà ní pàpamọ́ra. Bó bá dijọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè wọ́n máa lo orin yín ní iṣẹ́ tẹ́ fi ran mi. Tọ́ ní kòpẹ́kòpẹ́ yìí ẹjẹ́ ń tún sọ fún yín o, ẹ̀yin tí ẹ ti forúkọ sílẹ̀ àránṣẹ́ pè yín o fún ìpàdé ìkórajọpọ̀ tó ní agbára ní ìlànà wípé àwa wo gan láti ẹ̀ wà ń bẹ̀. A gbọ́dọ̀ mọ́ra wa ṣe mọ̀ wípé a ti sọ wípé ohun tá a fẹ́ ṣe yìí kò nílò kí ẹ kó àwọn ọmọ báǹdì yín wá. Ẹnìkan ni àtún ní kó báńdì àmú instrumentalist wá ẹ̀yin lẹ́fun wá ń gbogbo ẹ̀ onítọ̀ tọ́lọ́run ti ṣètò ni o, tọ́lọ́run ti ṣètò ni. Tọ́ àmọ́ èyí tẹ́ fẹ́ jọ jókòó pọ̀ ní ìyá ara gbàdé àkọ́kọ́. Tọ́ ó yẹ jẹ́ kí n pè nọ́mbà mi 08058816462. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08058816462. Tọ́ ìyókù tún di ọjọ́ mẹ́jọ nù láṣẹ Olódùmarè. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà rí pé ẹ pè mí lálẹ́ tòní kí òun ó tó pé o. Tọ́ bí Jésù Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn lágbára Jésù Kristì, ìyókù tún di ọjọ́ mẹ́jọ o. Ọlọ́run ò sì ní kọ àtúnlé wa. Àwa lámọ̀ wà ẹ̀yin láṣìmọ̀ bá. Ọlọ́run ọba mi òkè yóò fi ìsinmi fún ọkàn gbogbo wa láṣẹ Olódùmarè. Nínú ilé yìí èrè ni ó máa bá wa gbé o. Lórúkọ gbogbo àwọn tá a jọ mú ìtàn wá ṣe tígbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì yìí Stephen Ige òní ọlọ́wọ́ bọ́tìnì tá a jọ ṣe o. Bí èmi bá ti dìde ètò oldies àwọn orin ìgbani láyé ó ti yẹyin bá Apostle Chukwu Emeka àwọn ni wọ́n mọ̀ jókòó. Tọ́ olúgbèmí gan mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọ Radio Apostle. Èrè o, ó dàbọ̀.

Ẹ kú ojúmọ́, wọ̀nyí ni àwọn kókó ìròyìn ìdajì jọwọ́ bí ẹ ti ná owó tó dín díẹ̀ ní bílíọ̀nù mẹ́ka káàkiri orílẹ̀-èdè yìí. Àjọ tó wà fún ilé-iṣẹ́ ààbò ara-ẹni ààbò ìlú, ọgbà àtúnirọ, ilé-iṣẹ́ panápaná àti ilé-iṣẹ́ tó ń sọ̀rọ̀ ìwé ìrìnnà sílẹ̀ yìí, òun ni wọ́n ti ṣe àtújáde.